0: 2 hours with God. Pelu baba wa baba dua AK 47. O ma waye lojo Friday May 29, Saturday May 30, ati Sunday May 31 odun yi. Lori oke no mo wo ilu apatere padan. On the 31 yen gege lojo tabi baba dua AK 47. Eni ti Olorun lo ninu aye oni pojipo kankiri agbaye. O ye gbogbo eyan ja pade lori oke adua no mo wo. Ebi to ju popolopo eyan lo nja lo fe. Iwo na ma bo. Awon janke jankan ran si Olorun alaye lo ma wa nbe. To e popolopo awon olorin emi. Lati wo road mbadan. E wo moto ejoku. Mato ejoku awon moto apatere. Lori oke adua no mo wo. Fe kun re alaye. Number si ni ke ma pe. 0903-393-3006. Tabi 0066481455.
1: Matthew, so ma pa ma delete number eyan on to ma sele ti aye fi ma gbagbe ojo re loruko Jesu aye raye fagile aye ke yan ti bade oku mo Matthew on to ma sele ti won fi se no fun ojo ibi re emi mi mo ni faye da mo fe sure fun yin tokan tokan fun ojo ibi mi number 1 e gbo oro oluwa o gbogbo eni to n gbo won oluwa lenu mi gbọ́ ta ló kọ́kọ́ pàdé lọ́jọ́ tó lajú sáyé bó ṣe lajú òun ló kọ́kọ́ rí sí ayé ṣùgbọ́n tó jẹ́ pé ẹni tó bá ti rí kò ní rí nǹkan rẹ gbogbo má jẹ̀mú ọjọ́ yẹn ayérayé bàjẹ́ báyìí Matthew ta lẹni tó fọwọ́ kàn ọ́ ọwọ́ àkọ́kọ́ tí mà ń kan ọmọ màmá ṣe ń fajáde láti náà yá rẹ ó ní mí ni o ẹni tó fọwọ́ kàn ọ́ tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti fọwọ́ kàn òun ni màá bàjẹ́ tó wá ba òkú jẹ́ mọ́ ọ lára lónìí má jẹ̀mú ọjọ́ tá a bí ọ tó o bá sàmì má jẹ̀mú yẹn bàjẹ́ láàárọ̀ yìí Matthew mo ń sọ nípa ìbí mi máa gbọ́ sà ẹnìkan ń gbọ́ mi ta lẹni náà tó mú nínú ẹ̀jẹ̀ ìbí rẹ ó rí pé wọ́n sọ fún Efraimu bíbélì wípé bó ṣe ti Efraimu ni ògo rẹ̀ yóò fòrọ bí ẹyẹ láti inú láti ìlóyún àti láti ìbí ta ló mú nínú ẹ̀jẹ̀ níjọ́ tá a bí ọ tí a fi òwú mu tí a fi ọgbọ́n mu ìyá rí òkúkú mọ̀ bá ti fi nǹkan nù ta lẹni náà tó múnú ẹ̀jẹ̀ rẹ gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo ohun tí a ṣe sí ọ nígbà ìbí mo lo má jẹ̀mú ọjọ́ tá a bí mi má mi so máa sàmì má jẹ̀mú ọjọ́ náà ó bàjẹ́ lórí rẹ láàárọ̀ orí tiyín ni mi fi jẹun ọ̀pọ̀lọpọ̀ ti ń sẹ́ndì ẹ̀bùn dáde ẹ̀bùn ọdún ẹ̀bùn bá di ìdá àwọn tí mi ò ti expect Matthew àbó orí àánú ṣe ń wọlé ó wà wò pé so mo tó báyìí lọ́wọ́ yín ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa mo lo má jẹ̀mú ọjọ́ tá a bí mi ọ̀sẹ̀ mi rèé ìyá mi ń rù mí káàkiri lọ́jọ́ náà lọ́hùn lọ́sẹ̀ yìí náà ni wọ́n ń kí yín pé ẹ pẹ̀lẹ́ o ẹ máa rọra o ẹsẹ̀ ọ̀tẹlẹ̀ láyọ̀ o èmi lẹsẹ̀ ọ̀tẹlẹ̀ o Matthew ẹsẹ̀ dẹ̀ tẹlẹ̀ láyọ̀ lọ́jọ́ náà lóòótọ́ ní ìbàdàn bí báyìí ní UCH ní ìbàdàn bí báyìí mo gbàdúrà gbogbo ẹni tó ṣàmì mo lo má jẹ̀mú ọjọ́ tá a bí mi tó o bá lè ṣàmì lórúkọ Jésù gbogbo má jẹ̀mú tó dìde ogun sí ọ má jẹ̀mú yẹn lana láàárọ̀ yìí Matthew ó bá jẹ́jẹ́ pé àmọ́ inú yàrá tí a bí mi sí UCH ni ọyẹ ká lọ́bẹ àwọn ẹ̀kọ́ ni ọ̀hún gbà táwọn àmọ́ yàrá yìí ń kọ́ ìyá dẹ̀ ti lọ́n ti ẹ̀ gbà sámọ̀ pé UCH ní ìbàdàn bẹ́ẹ̀ àdúgbò ni yunifásitì teaching hospital àbíkí lè máa ń pè ibẹ̀ yẹn ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ẹni kan ṣàmì gbogbo ẹ̀yìn tẹ̀ ń bẹ ní UCH tẹ́ ẹ rù lónìí ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ọwọ́ tó mú ká bí mi wẹ́rẹ́ nílùú ìbàdàn mo pa á ní àṣẹ ó yà kó bí ẹ̀yìn náà wẹ́rẹ́ gbogbo ẹni tó wá rù ní aláboyún ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa àṣẹ ìbíwẹ́rẹ́dà ó yà kó wọlé tọ̀ yẹn báyìí mo lo má jẹ̀mú ọjọ́ òní gbogbo ẹ̀yìn tẹ́ diwọ́ di sẹ̀ sínú lórúkọ Jésù agbára ìbíwẹ́rẹ́ ó yà kó bọ́ọ̀lù ayé rẹ báyìí mo bẹ́ẹ̀ ni tó la yí àtọ̀run sọ Matthew má jẹ̀mú ọjọ́ tá a bí ọ ọjọ́ ìkúnlẹ̀ ìyá rẹ má jẹ̀mú ọjọ́ tá a bí ọ omi wo ni a fi wùrọ̀ ta ló mú mi ní omi náà tó sọ pé òun fẹ́ ṣèjàmbá ohun tá a gbà lọ́wọ́ rẹ lọ́jọ́ ìbí lórúkọ Jésù lónìí o bàbá mi dà padà láàárọ̀ yìí mo dúró ná má jẹ̀mú orúkọ Jésù mo dúpọ̀ nínú má jẹ̀mú ẹ̀jẹ̀ jésù mo dúpọ̀ nínú má jẹ̀mú agbára jésù gbogbo ẹni tó bá ṣàmì ẹgbọ́n olúwa lórúkọ jésù àánú mo bèrè ìrànlọ́wọ́ mo bèrè ojú rere mo bèrè ó yẹ kó dìde fún ayé yín ọwọ́ ìrànlọ́wọ́ dà ọwọ́ ìrànlọ́wọ́ dà ọwọ́ ìrànlọ́wọ́ dà ọwọ́ ìrànlọ́wọ́ ọlọ́run lórúkọ jésù ó yẹ kó dìde fún ayé rẹ gbàyànú p bẹ́ẹ̀ ló máa rí ó ṣe bẹ́ẹ̀ mo pe gbogbo ẹ̀yin èèyàn ńlá gbogbo ẹ̀yin olókìkí gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ kristi nínú ayé mi mo pè yín sí ọjọ́ bí mi ẹ wá bá mi celebrate kristi nínú ayé tèmi náà mi ò pè yín tẹ́lẹ̀ rí o ṣùgbọ́n fúngbà àkọ́kọ́ yìí mo invite yín o mo invite yín o lórúkọ jésù ohun rere lẹ́ẹ̀mọ ṣe ní ayé ọjọ́ sunday gangan ló bọ́ sí a dẹ̀ celebrated aago mẹ́wàá láti bẹ̀rẹ̀ celebration títí d'aago mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ lórúkọ jésù yóò dára fún wa a gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ sí orí òkè inú mọ̀ wọ̀ lágbára ọlọ́run gbogbo àwọn branch wa òní mọ́tò máa dúró sí branch wa ní challenge mọ́tò máa ti bẹ̀rẹ̀ máa sí kó àwọn èèyàn láti ọjọ́ thursday títí di ọjọ́ sunday ní mọ́tò máa kó àwọn èèyàn sórí òkè yóò dára fún yín àti branch wa tó wà ní jẹ́bọ́dé láàárọ̀ thursday iṣẹ́ kan tá à ń ṣe lọ́wọ́ ní challenge pẹ̀lú omi a máa parí ẹ̀ láàárọ̀ thursday yóò dára fún yín ìwọ náà máa bọ̀ kí a jọ gbàdúrà ó ra ànúgbà ní ọjọ́ sunday gbogbo èèyàn pátá o máa láǹfààní láti bọ̀ mí lọ́wọ́ yóò dẹ̀ dára fún ẹ̀yin tẹ́ ẹ wà ń bọ̀ sí 72 hours ó ti bẹ̀rẹ̀ friday saturday ká tó bá wọ sunday ẹ jẹ́ kí n fún yín ní phone number yìí ẹ̀yin tẹ́ ẹ ń bọ̀ láti èkó tẹ́ ẹ fẹ́ wọ mọ́tò ní ẹgbẹ́dá ní water bus stop ní ẹgbẹ́dá mọ́tò máa wà ń bẹ̀ phone number yìí lẹ́ máa pè gbogbo ẹ̀yin tẹ́ wà ní sango ọ̀tá tẹ́ wà ní yànà pàjá ẹ̀yin ẹ pé phone number yìí ọ̀fẹ́ lẹ́ gbé mọ́tò dé orí òkè yóò dára fún wa 08033456865 ìyẹn láti èkó gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wá láti èkó 08033456865 ẹ pé pásítọ̀ adégòkè sórí nọ́mbà yẹn èyí tó wá jẹ́ wípé àkúrẹ́ lẹ ti ń bọ̀ ẹ pé pásítọ̀ gideon sórí nọ́mbà yìí 08138629144 08138629144 èyí tẹ́ ń bọ̀ látàkúrẹ́ nìyẹn o gbogbo èyí tó wá jẹ́ wípé láti òṣogbo lẹ ti ń bọ̀ ọkọ̀ ọ̀fẹ́ lẹ́yìn náà máa wọ̀ lórí òkè inú mọ̀ wọ̀ ẹ pé pásítọ̀ michael sórí 08137405284 081 374 05284 pọ ẹyin tẹ wà ní ko ní ìkòròdú ẹgbẹ evangelist ayo sí orí nọmba yìí 070 849 064 91 ẹyin tẹ wà ládùúgbò ìkòròdú 070 849 064 91 ẹ mọ bá wọn bọ sórí òkè ẹyin tẹ wá wà ní ìjẹ̀bú òde ẹyin ti jẹ̀bú òde ẹ ti ní nọmba lọwọ nọmba mi sẹkúndàyọmí ẹyin ẹ pé ọfẹ lẹ máa gun mọtò dórí òkè inú mọ wọ 08052258695 08052258695 ẹ̀yin tẹ wà níjẹ̀bú òde mo gbàdúrà lórúkọ jésù ẹ ṣe rere màmá ẹ máa ráàánú gbà dádì ẹ máa ríràn lọ́wọ́ ọlọ́run ọwọ́ yín yóò tẹ̀ yanu bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa.
2: Onkile, omile, onkile, omile.
3: Splash 105.5 FM, the integrity station.
4: Spread your wings on Splash 105.5 FM.

0: three in one. Oh, mini koloku kofikun.
1: Daddy mix.
2: Sade, kilo ni sila ni do mi se akunrin tabi re bayi.
3: Mo nko wa koko yin do mi ni joni o. Mo fe je ebun la kan.
2: Eh, ebun la ke. Se be na ni.
3: Be ni o. Nipa kiko akoko orisi mewa totọ to wa ninu nylon Indomie. Eni ke ni le di elebun nla. Mo lo le ni o. Mo fe bere si ni ma ku awon akoko yin do mi se mi na ojo.
0: Looto ni o. Ma se je ki ipolowo ma Indomie moment yi koja re lo. Ku awon akoko orisi mewa jo. Ki o si ni anfani lati je awon ebun nla ya fun ya fun. Lo si www.indomie.ng/myindomiemoment.
4: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkọ́ ẹ̀. Kàṣẹ ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdé òun. Ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport. Nínú oṣù kẹfà yìí, owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta, tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ ní ti gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sẹ̀. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Ládìlú FM, tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àtìkú oríire mi dé. So ti cashier, ọmọ mo ti cashier.

0: spread your wings on Splash 105.5 FM. Here is
1: 105.5.
2: One station, all the hits.
1: 105.5 Splash.
3: Unkile, umile, unkile, umile.
4: Yeah,
3: yeah. She be
5: Splash 105.5 FM, the integrity station.
6: Ìdọ̀rùn máa fẹ́, ìdíàánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ nìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sọ bí àkókò ìrìn òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sù dọ́kítà ẹsẹ̀mọ̀ mustapha jp, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ ọlọ́run seed of christ golden church, land of reality, ti national camp wọ́n wà ní, ṣe bí ọba international power line camp, kilometer 54, Lagos Ibadan expressway, ní fún wa pẹ́ ìpín. Apostle, oh yeah!
7: Jesus, boy, Konepe demon.

0: gbàdúrà.
1: I pray.
0: Lórí èmi àti ìwọ.
1: Oba, you are
0: now. Àbùdájú.
1: Amen.
0: In the name of Jesus.
1: In Jesus' name.
0: Ogun ayé òní borí ẹ.
1: I will not overcome you.
0: Wà lékè sá.
1: I will triumph always.
0: Jésù Olúwa wa.
1: In Jesus' name.
0: Obi sá.
1: Luke sá.
0: A fẹ́ gbàdúrà.
1: You want to pray?
0: So ti ẹ rí.
1: Did you see?
0: Ìgbàra Olúwa.
1: Don't come undone.
0: Jíjẹ ara àti mímọ ẹ̀jẹ̀
1: Jésù. Teaching the flesh and blood of Jesus.
0: O lè mọ iye ọ dáadáa.
1: You may not understand it well.
0: Mo sọ fún ẹ pé ó ṣiṣẹ́ ìwòsàn.
1: I told you that it heals.
0: Ọ̀dọ́kùnrin kan.
1: A young man.
0: Ní church wa ní Àpàtà.
1: In a branch Àpàtà.
0: Ó ti testimony kan.
1: A testimony.
0: Mo fẹ́ kó gbọ́ testimony.
1: I want to listen to that testimony.
0: Lẹ́yìn ẹ̀.
1: After it.
0: Àwa yànnà náà ẹ̀.
1: I will not expatiate.
0: Bá a ṣe fẹ́ rìn.
1: How to do it.
0: Wà á mọ̀ pé.
1: You know that.
0: Ó ṣe pàtàkì fún
1: ọ. It's very important for you to take the flesh of Jesus.
2: Ọlọ́run Ọlọ́run ìjọ orúkọ Kristi tó jẹ́ kí mo rí agbára tó wà nínú ara àti ẹ̀jẹ̀ Jésù tí a gbà ní oṣooṣù. Mo jẹ́ ẹnìkan tó ní àìlera inú ẹ̀jẹ̀ tí wọ́n pè ní hepatitis B lára láti ọdún 2010 oṣù kẹsàn-án ni mo ti mọ ní ilé ìwòsàn UCH tí mo ti lo oògùn tí wọ́n kọ fún mi fún ìgbà díẹ̀ ní ọdún 2011. Ìdókòwò ni pé mi ò nílò láti máa fi ìgbà wé mi gbé ara mi sórí ẹ̀bùn lílò. Mo dáwọ́ lílò oògùn yìí dúró lọ́dún 2011. Mo sì fi gbàgbọ́ mi sí ọ̀dọ̀ Ọlọ́run pé ohun gbogbo ló lè ṣe torí mo mọ̀ pé kì í ṣe àṣetì. Ọjọ́ kan lára ọmọ ìjọ ṣe ní ẹ̀bá ẹ̀ka ti Àpáta. Látìgbà tí Ọlọ́run ti ti ọmọ bàbá wa ṣe ní ẹ̀bá gbé ẹ̀ka ìkàlẹ̀ ní Àpáta. Mo ti darapọ̀ mọ́ ìjọ yìí tí ìgbàgbọ́ mi sì darapọ̀ mọ́ àwọn ìrànṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run lò fún wa níbẹ̀ látìgbà náà. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo oríṣiríṣi àpẹẹrẹ ìgbàgbọ́, iye mi kò sí níbi àríra tó wà nínú ara mi láti ọdún 2010. Nítorí mo jẹ ti gbàgbé pé mo ní àríra kankan lára. Àyàfi ìgbà tó di inú oṣù kọkànlá ọdún 2025 tí mo gbọ́ ẹ̀rí àti ọ̀rọ̀ Ọlọ́run nípa ara àti ẹ̀jẹ̀ Jésù tí mo sì gbọ́ díẹ̀ nínú agbára tí wà nínú ẹ̀jẹ̀ Jésù láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run olùṣẹ̀yẹ tí wọ́n sì pe ẹ̀jẹ̀ Jésù ní awo ọgbà ọ̀run lọ́jọ́ náà. Ọjọ́ ìsinmi yìí gan ni wọ́n ti pè mí ní àríwá kan lára mi láti ọdún 2010 tí mo sì dáwọ́ ogun ìdúró ní 2011. Ọjọ́ ìgbẹ̀gbẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní gbé àríra mi sórí ara àti ẹ̀jẹ̀ Jésù tí mo sì nígbàgbọ́ wípé awo ọgbà ọ̀run tá ń pè yìí yóò ṣe àwòtán ara mi. Tí mo bá ti gba ara àti ẹ̀jẹ̀ Jésù tán ní ilé ìjọsìn lọ́jọ́ ìsinmi. Màá bu díẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù sínú omi ìyanu. Eléyìí ni mo gbé lọlé ní gbogbo ìgbà tá bá ti gba ẹ̀jẹ̀ Jésù tí mo máa ń mu nígbàkigbà tá bá ti wù mí tí mo bá ti délé. Ṣùgbọ́n nígbà tó di oṣù kẹta lọ́dún 2026 ká tó gba ẹ̀jẹ̀ Jésù tó oṣù kẹta. Ọ̀ránṣẹ́ Ọlọ́run bí ní ayẹni. Wọ́n sọ fún wa wípé ọkàn tí a fi ń gba ara àti ẹ̀jẹ̀ Jésù lóṣooṣù ló ṣe pàtàkì àti ìgbàgbọ́ tí a ní nínú ẹ̀ lè jẹ́ kó ṣe iṣẹ́ ìyanu tí a retí lágbára wa. Kété tá a gba ara àti ẹ̀jẹ̀ Jésù tán, ọ̀ránṣẹ́ Ọlọ́run bí ní ayẹni síbà níyànjú síwájú sí pé ẹnikẹ́ni tó bá ní àìlera kan ní àgbára rẹ̀ tó farasin pé ó dáa kí wọ́n ní bẹ́ẹ̀ lọ ṣe àyẹ̀wò nílé ìwòsàn láti lè mọ ibi tí àìlera yìí náà ó dé dúró. Èmi náà gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí ní ọjọ́ ajé tó tẹ̀lé ọjọ́ ìsinmi yìí. Mo padà lọ sí ilé ìwòsàn UCH níbi tí mo ti sá kúrò láti ọdún 2011. Mo ti ẹ̀sìn fún àwọn òṣìṣẹ́ nílé ìwòsàn yìí ní iṣẹ́ ṣe nípa pé wọ́n wá ẹ̀rí wípé mo ti jẹ́ ìkan lára ẹni tó ti gba ìtọ́jú ń bẹ̀rẹ̀ torí káàdì tí wọ́n fi máa ń wá àwọn ti olùdánimọ̀ nọ́mbẹ̀ èmi ti sọnù tipẹ́tipẹ́ nígbà tí mi ò ní lọ́kàn wípé mo tún lè padà síbẹ̀ mọ́. Nígbà tí Ọlọ́run jẹ́ kí wọ́n rí àwọn àmì ìdánilójú pé mo jẹ́ ìkan lára àwọn tó ti gba ìtọ́jú nílé ìwòsàn UCH yìí, mo sì lọ ṣe àyẹ̀wò mẹ́fà nígbà tí àríyá yìí. ṣàyẹ̀wò àkọ́kọ́ sọ pé mo ní àìlera yìí ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ ní agbára. Méjì nínú àyẹ̀wò mẹ́fà yìí sọ pé ìdá 25% ni àìlera yìí jẹ́ nínú agbára mi. Tí lẹ́tà tó kù nínú mẹ́fà sọ pé ìròyìn ayọ̀ gidi ni àwọn èsì mẹ́ta yìí jẹ́, pé kò ń ṣe ìròyìn tí ó mú ìfòyà tàbí bẹ̀rù dání rárá. Dókítà béèrè oògùn tí mò ń lò, mo parọ́ fún dókítà pé oògùn tí mo ti kọ̀ sílẹ̀ láti ọdún 2011 òun ni mò ń lò, ṣùgbọ́n lójú ẹsẹ̀ tí mo ti parọ́ yìí tán ni ẹ̀rí ọkàn yẹ kí n gbádùn. Kíákíá ni mo sáré jẹ́wọ́ fún dókítà pé irọ́ ni mo pa o, kò forí jì mí, wípé arọgbà ọ̀hún ni mò ń lò láti bí oṣù 5-6 sẹ́yìn. Dókítà béèrè pé kí ni ó jẹ́ arọgbà ọ̀hún, mo ṣàlàyé fún un. Dókítà béèrè ìjọ tí mò ń lọ, sọ fún pé ìjọ ṣe déba ni mò ń lọ. Dókítà ráràn músẹ́, dókítà ní pé kéréré tí ìgboyà àwa ọmọ ìjọ ṣe déba ṣe pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, níbi pé a ní ìdánilójú nítorí pé òun ní díẹ̀ nínú àwọn tí ó ń tọ́jú tó jẹ́ ọmọ ìjọ ṣe déba. Ṣùgbọ́n lẹ́nu àyẹ̀wò tí wọ́n bá ṣe pé ọmọ ìjọ ṣe déba lọ́wọ́n, ìyànà ló máa ń jẹ́ fún òun. Bí òun ṣe jẹ́ dókítà, pípé ìgbàgbọ́ àti ìgboyà wa ó dá wa lójú mọ́ àwọn àpẹẹrẹ ìgbàgbọ́ tá à ń lò. Dókítà ni rẹ̀ fàlà ni mo rí gbà láti bí ọdún 2011 tí mo ti dá wọlé lóògùn dúró tó bá ṣe mójútó ní nǹkan bí oṣù 5-6 sẹ́yìn. Ó ní àìmọye àwọn tó ń fi ojoojúmọ́ lóògùn tí èsì àyẹ̀wò wọn kò dá tí ó ti tẹ̀mí rárá. Dókítà tún gbà mí níyànjú pé kí n tara lóògùn ní lílò, nítorí pé nípa lílo oògùn yìí ó ṣeé ṣe kí ìdá 25% yìí kó tún wálẹ̀ sí. Dókítà gbà mí níyànjú síwájú sí pé kí n máa fi ààyè lẹ̀ ní ẹ̀ẹ̀kan ọ̀kẹ́rẹ́ tán lóṣù láti wá máa ṣe àwọn àyẹ̀wò láti lè mọ bí tí ìdá 25% yìí yóò ti wálẹ̀ dé. Dókítà ní tó bá ti dé ìdá mẹ́wàá, ó ti di pé kò sí irúfẹ́ àìsàn bẹ́ẹ̀ tàbí àìlera bẹ́ẹ̀ ní àgọ́ra mọ́nù. Ìjọpọ̀ mi rèé o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe bí ọba tó jẹ́ kí mo rí ilé àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù tí mo ń gbà ní oṣooṣù tí mi kàn máa gbà lásán. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó pe bàbá wa ṣe bí ọba. Bàbá sì jẹ́ tí ìpè wọn sì ṣiṣẹ́ nínú ayé àwa tí a jẹ́ alátẹ̀lé wọn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run fún àwọn àránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ń lò lábẹ́ ìpè bàbá ṣe bí ọba. Àdúrà mi sí gbogbo wọn ni pé ayé kò ní da ìrìn àjò oníkálukú rú. Ìjọpọ̀ mi rè o, aleluya.
3: Tá a bá rí agbára ìsàn ní ara rẹ̀,
1: mo
3: pàṣẹ ní orúkọ Jésù ti
1: Nazareti,
3: òye jẹjẹ, in the name of Jesus, wà á di aṣẹ́gun, ogun ò ní borí ẹ̀, wà á lẹ́lẹ́kẹ̀ sá, Jésù olúwa wa. Ẹja wo àkọsórí?
1: Let's check our memory verse.
3: Mo wà ní òwe ìfihàn.
1: And book of Revelation.
3: Orí kejìléní ogún.
1: Chapter.
3: Ẹsẹ̀ ogún.
1: 22.
3: Revelation chapter 22. And verse 20.
1: Verse 20.
3: Owó báyìí pé.
1: He says that.
3: Ẹ wú tẹ̀lé mi.
1: Say after me.
3: Ẹni tó jẹ́rìí kan wọ̀nyí wípé.
4: Ẹni tó jẹ́rìí kan wọ̀nyí wípé.
3: Nítòótọ́.
4: Nítòótọ́.
3: Èmi ń bọ̀ kankan.
4: Èmi ń bọ̀ kankan.
3: Àmì.
4: Àmì.
3: Máa bọ̀.
4: Máa bọ̀.
3: Jésù Olúwa.
4: Jésù Olúwa.
3: Ní ìgbà kejì.
1: Second time.
3: Ẹni tí ó jẹ́rìí kan wọ̀nyí wípé.
4: Ẹni tó jẹ́rìí kan wọ̀nyí wípé.
3: Nítòótọ́.
4: Nítòótọ́.
3: Èmi ń bọ̀ kankan.
4: Èmi ń bọ̀ kankan.
3: Àmì.
4: Àmì.
3: Máa bọ̀.
4: Máa bọ̀.
3: Jésù Olúwa.
4: Jésù Olúwa.
3: Ní ìgbà kẹta jákàpọ̀. 1-2-go. Ẹni tó jẹ́rìí kan wọ̀nyí wípé. Nítòótọ́. Èmi ń bọ̀ kankan. Àmì. Máa bọ̀. Jésù Olúwa. Ó gbàdúrà. Ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì.
1: Coming back of the second coming of Jesus Christ.
3: Èmi àti ìwọ.
1: You and I.
3: Ó gbàdúrà.
1: I pray.
3: Kí koro ojú ẹ̀ kò ní kojú sí wa.
4: Àmì.
1: We will not face the bitterness of his face.
3: À ní sọlénu.
1: We will not lose home.
3: À ní sọlénu.
4: À ní
1: òun.
3: Bí èèyàn bá jèrè gbogbo ayé tó bá sọ
1: ẹ̀mí.
3: Kí ni òun náà gan?
1: What will he
3: use in
1: exchange of his soul?
3: Mo gbàdúrà.
1: I pray.
3: Èmi àti ìwọ.
1: You and I.
3: À ní sọlénu.
4: À ní òun.
3: In the name of Jesus. Ayé rẹ̀ á dìde.
4: Àmì.
3: Wà á dẹ̀ ṣe bí ọba.
4: Àmì.
3: Jésù
0: Oluwa wa.
1: Amen.
0: In
1: Lord, I pray. All to the birthday celebrants.
0: Oni wede anniversary.
1: People celebrate when they are
0: doing.
1: The hand of God and His
0: mercy.
1: Atujuri re. And His favor.
0: Usi awari re.
1: We locate you.
0: Uso re da yo.
1: Uri
0: eku ne babo.
1: You know about His rule.
0: Ibe yawo re yo nebu kola.
1: Marriage, you have a great.
0: Ojo ebi odojo ayo fun.
1: Ona
0: la fun. Wari owo Olorun. Jesus Oluwa wa.
4: Amen.
0: Jaki.
1: Let's greet.
0: Awon oni birthday oni.
1: Birthday celebrants today.
0: We have to celebrate Pastor Adesola Philip.
1: Pastor Adesola Philip.
0: Happy birthday to you.
1: Happy birthday to you.
0: Adesola Adenike.
1: Adesola Adenike.
0: Happy birthday to you.
1: Happy birthday to you.
0: Lord Jesus,
1: in the name of Jesus Christ, I pray. Goodness and mercy. Divine blessing. Divine help will come to your life. Will make you happy. You have rest in mind.
0: Happy birthday.
1: Happy birthday.
0: And happy wedding anniversary.
1: And happy wedding anniversary.
0: Lord Jesus, Emara Anuba.
1: Amen.
0: Bless our prayer, boy.
1: Bless the symbol of
0: Jesus. Bless the symbol of Jesus. Oya gbagba
4: ami
0: adidi
4: ami
0: wa de ra anuba
4: ami
0: Jesu Oluwa wa
4: ami
0: ko du se nkan bi da loju mo pe

Pàtẹ́ ọdún mẹ́sàn-án tó ti bẹ̀rẹ̀ lórí rédíò lówùúrọ̀ kùtùkùtù lójoojúmọ́. Alleluia, Alleluia, Alleluia. Apọ́sù Dr. Solomon Moses Oni Mustapha Jẹ́bi. Bàbá ṣe bí ọba ni Ọlọ́run fi ìran yìí náà tí gbogbo ènìyàn wá ń tọ̀. A dúpẹ́ tó pé ọdún mẹ́sàn-án báyìí tó ti bẹ̀rẹ̀. Bàbá ṣe bí ọba ń dúpẹ́. Gbogbo oṣù kẹfà lọ́dọọdún báyìí la máa ń ṣèdúpẹ́ gbàdúrà ìyá ọlọ́kọ̀ ọ̀jọ̀kan. A dúpẹ́ pé láàrin ọdún mẹ́sàn-án yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí àṣeyọrí ń dìde dìde ayọ̀. Ìdùnnú ló wà níbẹ̀. A dá gbogbo ògùn padà sọ́dọ̀ Olúwa tó ń lo His Eminence Apostle Dr. SM Mustapha Jp Bàbá ṣe bí ọba nínú ayé onípòtípò káàkiri àgbáyé. Ọlọ́run àwọn àgbà wòlíì tó mú wa tẹ̀síwájú ló máa gba

0: tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
1: Ọdún iléyà ti dé. Ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
2: Ìgbàdùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
1: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
2: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
1: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
2: Yára wá ra tìrẹ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
1: Itel, gbé ìgbé ayé tó rọrùn.
3: Here you go there.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and see why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
5: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
6: Milo!
7: Àrínà jìnà sílé mi. Àlọ́láwà jìnà sílé mi.
8: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́. Ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́. Ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
9: Akábala tó jẹ́ kí n máa bòrí àgbà.
8: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé ìtúgbóná gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òtí ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayò ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilájẹlú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kashe.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
10: Ó ní mo ṣe fi wá bá.
11: Indomie wrappers on your table.
12: I'm collecting my Indomie moments wrappers. I want to win something big.
11: Something big, just like that.
12: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
11: I'm going no more. I want to start collecting my own Indomie moments wrappers.
13: That's right. Don't miss out on my Indomie moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/my Indomie moments.

0: ojúmọ ayọ,
1: ojúmọ ire,
0: ojúmọ ìdùnnú,
1: ojúmọ àlàáfíà,
0: ojúmọ ìṣelógo,
1: ojúmọ
0: ìtẹ̀síwájú oriri gbogbo yóò mọ bá wa ní gbogbo ìgbà. Ẹ káàárọ̀ o ọmọ Nàìjíríà, a kú ojúmọ ma ìnílọgbọ̀n jọ́ oṣù karùn-ún. Bí kàlẹ́ndà ò bá ti rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín ẹ̀sìn Nàìjíríà, wẹ́rẹ́wẹ́rẹ́ mọ̀kàmọ̀kàná ló sì ń lóye kan gbọ́njọ́ padà kan yín náà lápá àtọ̀dọ̀ tí yín bẹ́ẹ̀ ti ń gbọ́ wa. Tí fún tẹ̀dọ̀ ròyìn àti gbédé gẹ́gẹ́ bí ìṣe wa lónìí, àjímọ́ná ni aláago méje sí aago mẹ́jọ ni lọ́wọ́ weekend.
1: Bẹ́ẹ̀ni
0: ẹ sì jẹ́ ìgbáládùn ẹ̀ torí mi àti ìyálóde òkè Ìbàdàn àti ìjọ púpọ̀ báyìí, a sì jọ bẹ̀rẹ̀ sí ní máa dálẹ̀ bí ọ̀wàrà òjò sí etí yín tẹ́yìn náà ó sì máa jẹ ìgbáládùn rẹ̀ lọ́lọ́kọ̀ọ̀kan ìjèjì kúnlé ọmọ anífowó ṣe náà ni orúkọ tèmi. Àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀, n tá a bá wí lénìí ìtàn ni ó padà di lọ́la. Ìní ni ó máa di bíi ọjọ́ kẹrìndínlógún tí màá sì
1: ọjọ́ kẹrìndínlógún náà.
0: Tí àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ àwọn ọmọ màjèsí kéékèèké tí wọ́n ti ń bẹ ní àkàtà ikọ̀ àwọn ajínigbé, ìjọba ẹ mọ́ sùn, ìjọba àpapọ̀ ẹ mọ́ sùn, ẹ gbé bọ́dì ẹ jí, ẹ ṣe ń tó bá yẹ kẹ́ ẹ ṣe, ẹ ṣe ń tó bá tó àti èyí tó yẹ. Ẹ̀mí ọmọ ni ò ṣe é fi takátì, bẹ́ẹ̀ sì ni kò ṣe é fi tàfàlà. Ẹni tí ò jẹ́ gbì ẹ má jẹ́ okú
1: gbì,
0: ẹ ní dààmú.
1: Ẹ má jẹ́ kí olóòótọ́
0: a máa kà á lọ́jọ́ o, tí àwọn ọmọ yìí àti àwọn olùkọ́ yìí tí wọ́n fi dé.
1: Bẹ́ẹ̀ni
0: ìní ni ó di ọjọ́ kẹrìndínlógún, the 16th day tí wọ́n ti ń bẹ, wọ́n ṣe children day níbẹ̀. Ìyàwó ẹnìkan ni o, àwọn ọmọ ẹnìkan ni, bàbá ẹnìkan náà ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu ẹ̀. Èdùmàrè yóò là wá yóò sì ṣàánú fún wa.
1: Àwọn ọkùnrin mí náà wà ń bẹ̀ tí wọ́n tún jẹ́ bàbá
0: ẹ̀dákun. A máa kà á lọ́jọ́ bẹ́ẹ̀ bí a bá rẹ́jẹ̀ dandan ni kí báyọ̀ bí ọba rí ẹ̀jẹ̀ kì í rú mìíràn bí olè ti wí.
1: Àìmí tẹ̀ mọ̀ wípé pẹ̀lú bí gbogbo ẹ̀ ti ṣe dúró báyìí àwọn ìjọba wa náà wọn ò rí dájú wípé wọ́n dóòlà àwọn akẹ́kọ̀ọ́ yìí.
0: Ọlọ́run fún wọn ṣe o,
1: kéré jù ẹ dákun
0: nínú òjò nínú òòrùn. Ní tí wọ́n fi ojú wí náà yìí ó ju ọjọ́ orí wọn lọ, trauma tí ò lè tán lórí wọn láéláé
1: ni. Wọ́n ní pé orílẹ̀-èdè ta ti ní àwọn ètò eléyìí tó jẹ́ pé téèyàn bá larú nǹkan báyìí kọjá wọ́n ó fún ní àwọn ètò tó fi jẹ́ wípé
0: ẹ̀mí rẹ̀ ó tètè kúrò lórí ẹ̀.
1: Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀, ẹ ju ẹ dákun.
0: Àmọ́wọ́ Ọlọ́run ní gbẹ̀yìn rẹ.
1: Gẹ́gẹ́ bí ìkànnì tó nífẹ̀ẹ́ ọmọdé,
0: bẹ́ẹ̀ni
1: à ń bẹ̀yìn, à ń rọ̀ yín gbogbo ẹ̀yin tí kinní bá dúró sórí tábìlì yín látọ̀dọ̀ ìjọba lókè lọ́hùn títí dé ti ìpínlẹ̀, gbogbo àwọn àjọ elétò ààbò, ẹjọ́, ẹ dákun, ẹ foríkorí, ẹ fikùn lukùn, kẹ gbé ọ̀nà tí ó ní agbára kẹ gbé kalẹ̀ láti fi bá wa dóòlà àwọn ọmọ kéékèèké yìí láì farapa àtàwọn olùkọ́ wọn. Yóò ju wa ṣe, Ọlọ́run a máa kun yín lọ́wọ́.
0: Àmì àṣẹ Ìdùmàrè. Kí ló kọ yín náà?
1: Àtẹ̀miládé àlòkò lorúkọ ti tèmi, a ní ìkàyé àtijọ́ ti kinní ti ṣẹlẹ̀.
0: Ẹni ò lè
1: sórí ẹni ò kúrò ń bẹ̀.
0: Ọ̀rọ̀ kan ti ẹ̀ bà mí kìjì.
1: Gẹ́gẹ́ bí abiyamọ.
0: Ọ̀rọ̀ kan bà mí kìjì.
1: Gẹ́gẹ́ bí abiyamọ.
0: Nígbà igbákejì gómìnà ó sọ̀rọ̀ barrister Lawal, wọ́n ní tipa ni gómìnà fi ń sun wákàtí mẹ́rin.
1: Ẹni tó bá jẹ́ òbí tòótọ́ kò lè lójú oorun.
0: Bí gómìnà ò bá tiẹ̀ sun oorun wákàtí mẹ́rin, àwọn òbí àwọn ọmọ yìí ó ṣe é ṣe kán mọ́ tiẹ̀ rí wákàtí kankan sùn.
1: Ìbọ́kùnrin kan ló wà mẹ́tọ́ ẹ pàtọ́mi àti ìyàwó ẹ̀, àwọn méjèèjì wà mbẹ̀.
0: Oòrùn ni yóò fẹ́ sùn.
1: Pé kán jọ kán tẹ̀ wá mú òun, ó lóun ti ṣe kán wá mú òun. Ọmọ yìí ti kéré jù, ọmọ tí ò ti pọ̀ ju méjì.
0: Mo rí àwòrán ẹ̀, ìkan wà tí wọ́n gbé
1: sí
0: àbábáyì. Kàtúùnì wo ń tiẹ̀. Ọlọ́run yóò là wá, ẹ já wọrí àwọn àkòrí ògéré orí ìròyìn tí a gbéjọde lóòrọ̀ tòní. Gẹ́gẹ́ bí àkòrí títì fún tẹ̀dọ̀ ròyìn yóò bẹ̀rẹ̀ sí ní máa dàbolẹ̀. Èrò ọkàn tí náà máa dà fún wa lójú òpó ìbánidọ́rẹ̀ Facebook lágbọn Splash FM 105.5 Ìbàdàn.

0: orí ẹ̀mí. Tẹ́lẹ̀ ní kọrí omi, ní tẹ́lẹ̀ ní kọrí omi, ní ìsìn ó ti wọnú ayé. Gómìnà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ wípé àmàpì inú mi ń dùn àbí yorùbá náà kọ́ ohun èbó rẹ̀ ní àmàpì wípé àwọn ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà wọn a máa fòsó tún fòsó sí jálámbá kiri kó tó di wípé wọn máa rí owó oṣù san nílẹ̀ yìí àbá ni ẹgbẹ́ olúwa tó bi aláwọ̀ àkùbà ẹ̀yin olúwa lóògó ogó okay now àtàǹpakò níjúwe ọkàn ọmọdérin ni ó sọ bí ọba lọ ẹ̀fọ́ kan balẹ̀.
1: Tọ́ ẹ jẹ́ kémi ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn The Nation. Ààrẹ náà ni àwòrán wọn wà ń bẹ̀ gàdàgbà báyìí.
0: Òkè
1: bàbá wa tẹfìlà kọ́ ń gọ́ sẹ́gbẹ́ kan báyìí.
0: Sọ́pọ̀ tún ni.
1: Àwọ̀ kí lá pè fìlẹ̀ eléyìí
0: o. Àbápọ̀ àlàáfíà.
1: Ṣé ẹ wá rí àmì tí máa ń wà ń bẹ̀ tí máa ń lọ lọ́kọlọ́kọ mọ́ra wọn. Òun náà ló wá dúró téńté síbi ìfìlọ̀ ọ̀hún.
0: Mẹ́jọ tó sùn.
1: Wọ́n wá tún yá àwọn kankan lólóbìrì kó tó yí ààrẹ ká ààrẹ wá dúró sínú rẹ̀. Èyí ò ní àwọn iṣẹ́ onírúurú eléyìí tí ààrẹ tán ló ti ṣe eléyìí tó sì wá ń sọ fún wa tí wọ́n kọ́ sókè téńté wípé àwọn ìlérí tí mo ṣe mo ti mú ṣe o promises delivered renewed hope agenda.
0: Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí ẹ tó ń yin olúwa lógo
1: ogo
0: thank you mama.
1: Tọ́ wọ́n ní ààrẹ sọ wọ́n ní àwọn àtúntò tá a ṣe a ti ń rí èso rẹ ṣé ká sọ nípa ti ètò ààbò ni ṣé ká sọ nípa ti ètò ọrọ̀ ajé ni nípa ti iná ọba
0: àti
1: oríṣiríṣi nípa ti ètò ọ̀gbìn nípa ti ẹ̀kọ́ nípa ti ètò ìlera àti ìdàgbàsókè àwùjọ
0: ẹ̀yà
1: ní ààrẹ sọ pé gbogbo eléyìí tí mo ṣèlérí mo ti mú ṣe promises delivered.
0: Ààrẹ yóò rí pàṣọ ńbẹ.
1: Pé kí ni?
0: Nígbà tí ààrẹ ó yá orin pàṣọ, tó ní aláǹgbá tó bẹ́ lórí ìroko, tó ṣe yáyáyá, I salute myself.
1: Bẹ́ẹ̀ salute
0: mi. Bẹ́ẹ̀ni kankan ó bá yín mi, èmi gan lára dẹ̀yìn ra mi, àyìnbí. Ọlọ́run ṣàánú fún
1: wa. Ó ní àríṣe láríkà
0: bẹ́ẹ̀ ni. Àríkà ń bá ba àrègún torí ìrògùn sì la fi ṣoore.
1: Ó ti da, ó ti da.
0: Ṣé mọ̀ pé ààrẹ ṣe àlìkáwà ní Jóní? Wọ́n wá sọ pé tẹ bá rò pé àlìkáwà nìyẹn rí.
1: Ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè Nàìjíríà wà kí n ṣàbáramú orí jẹ.
0: Bẹ́ẹ̀
1: bá ṣe a máa ń wí o.
0: Wàláyà máa ń sọ.
1: A máa ń sọ. Mọ̀jà sọ̀rọ̀ jù.
0: Tá a bá tiẹ̀ rí àwí.
1: Má sọ̀rọ̀ jù pàṣọ.
0: Pàṣọ mọ̀. Ọ̀rọ̀ nípa bí wọ́n ti buwọ́ lu Ọ̀mọ̀wé Goodluck Jonathan láti jẹ́ olùdíje sí ipò ààrẹ. Lọ́wọ́ yìí wọ́n ní igun méjèèjì igun tó ń ṣe àtìlẹ́yìn fún Iyensan Wike àti Tàmínú Fùràkì. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọgbẹ́yìn òkòkò ọ̀rọ̀ gbẹ́yìn síra wọn o. Látàrí kíni wípé bóun ni kí lágbára tẹ́ ẹ ní tó fi jẹ́ ìyìnlẹ̀ buwọ́ lu wípé Jona yóò wá díje dupò ààrẹ nílẹ̀ yìí. You have no power. You got no power. Ebo is English.
1: Tọ́ ẹ jẹ́ ká tún tẹ̀síwájú o. Ìròyìn eléyìí náà ló ń jáde láti ọ̀dọ̀ ẹni tí ṣe akọ̀wé fún iléeṣẹ́ ọmọ ogun ní orílẹ̀-èdè Amẹ́ríkà ò ní ilẹ̀ Amẹ́ríkà ńkọ ò yóò mọ tẹ̀síwájú láti máa ṣàtìlẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà nípa gbígbógun ti àwọn agbésùnmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà o. Ó ní ẹ̀mọ́ mi kàn nípa ti àwọn agbésùnmọ̀mí a wà lẹ́yìn yín digbí o bẹ́ẹ̀ bá ṣe ń finá mọ̀ láàmọ̀ ṣe àtìlẹ́yìn fún yín.
0: Olùdarí ilé ẹ̀kọ́ ní ibi tí àwọn ajínigbé ti jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé nípínlẹ̀ Ọ̀yọ́ wa. A tún ti rí fọ́nrán míì tó tún jáde o. Níbi tí Mrs. Salamu mọ̀mọ́ tí fọ́nrán wọn sábà tí wọ́n sábà ní kí wọ́n sọ̀rọ̀ principal gangan tí mọ̀mọ́ tún ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ gómìnà àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ gbé àwọn olùkọ́ wípé ẹ dákun ẹ má mọ̀ jẹ́ wọ́n han ẹ̀mí àwọn bí àwọn nílò láti padà lé ẹ mọ̀ tó ń lo agbára pẹ̀lú wọn àwọn ń bẹ̀ yín ni fọ́nrán yẹn ó gbomi lójú mi o ó gbomi lójú mi o ìrìn parọ́ fún yín ó gbomi lójú mi o ṣùgbọ́n mo gbà wípé àdúrà ó padà gbà délẹ̀délẹ̀. lagbara lowo Olorun Olorun o mu ade layo atalafia ijoba na o si se n to ba to ate yi to ye nbe
1: ni to iroyin eleyi na lo nso di mimo pe ni ti salakoso fun eto abo ni orilede Nigeria o ti soro onise ra won ton fe dite gbajoba oni oni won kere won we oni tori bi pe koda awa ara ilu lasan gan ta mo ba se gbe ba bi ta mo ba se nja oni o o mu won balẹ oni won mo tan se alakoso fun eto abo nile ye ohun na lo so be o
0: iroyin eleyi iroyin to nso ni Bala Muhammad lo nsoro ninu iwe iroyin Daily Post fun odun 2027 oni shari awa oni se makaruru bo asini yibo be si ni won oni fi eru gbe wa jade Bala Muhammad lo so be awa yo duro tan lori ese wa lori eto idibo gbogbogbo to nbo lona dedede nile yi ti mo ba wa wo royin yi royin to nso ni lati akata Ibadan Northeast Southeast Federal Constituency lati nu egbe oselu ti Accord Atanpako wani won ti mu Ismail Lawal gege bi oludije o eleyi ti yo lo soju latakata be yen ninu eto dibo to nbo lona dedede akori ni ti alanfani ati jusile lapa bi nbe un edimo
1: iroyin eleyi na lo nje ko di mimo wipe nse ni awon egbe oselu won seju pako pako si amechi gege bi atiku bo se lo re se abewo sodo re o odo mi ni o wa ibe ni o lo gba bi mo gba be gba be mo gba bi o na ni won ni won seju si amechi o gege bi dino melaye bo ti se soro o so
0: ah mo ti miss dino ga awon ni won tati a ma release yen le mi ti miss awon ni won tati release yen
1: to ba mo awon yoruba to wa ni kogi bi won ba n ko orin bayi
0: aya mo gba ara
1: ti ko won go nilo lati tete won ko le
0: yo ma da
1: ni yo kan mo gba ni
0: o mo gbe wa
1: yo kan mo wa
0: e last lo so ye
1: wọ́n lọ ti gbọ́ ṣe
0: báyìí láti ọjọ́ jẹ wọn dáadáa
1: àìríyàwó wọn
0: yìí náà ni àgbọ̀rọ̀ ọjọ́ jẹ wọn mọ́ mi wọn kọ́ ọ́ má lè ṣe bí ti ṣe.
1: Wọ́n lọ ti gbọ́ ṣe bàràbàǹdẹ̀ fún Atiku gẹ́gẹ́ bí tíkẹ́ẹ̀tì ti ẹgbẹ́ òṣèlú ADC láti díje dupò ààrẹ bó ṣe já mọ́ lọ́wọ́ ó ní wo ńṣe ló rọra ṣe bí Arsenal. O ni afi bi egbe agbabolu ati Arsenal be gele be ni won na sese o abi o ti da won ni dino melaye
0: o
1: boriyin be fun Atiku amọ sawa le so wupe bi ti Arsenal
0: e ja ma ba bo na eni o so na mo to so
1: o la fa 22 years.
0: Have you?
1: Time
0: was in the... Hey, Oluwa Mega. Igore yina ni oye yan. Ama Atiku, o soko bako gbe oro wabi joko si oro si are orilede Nigeria o. Lori oro aje, to si nse ileri pe ala ye pada o de. Emi o mua ye pada wafu yin Nigeria e. Atiku lo satun so yen na jade oje Saturday punch loko
1: oni polowo kolukaluku polowo ara montanta
0: okay baba gbo polowo polowo polowo so polowo fun a abi ka ma cable ti a lo to roro re ye ni bayi to n wo bi eni oko jale yi ogbo ma so si ti ya bayi
1: kilode
0: ago eleyi o ni ti lo
1: won so gbo do ba so gbo
0: won so eleyi o ti e ni ti lo ogbo ma so dani wa lo gbo ma so

0: gọrẹ.
1: Tímútàdé ròyìn náà ló ń tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, a wà kété ní ojú òpó Facebook wa. Ẹ máa bá wa wò ó, kẹ̀sì máa bá wa ṣíàrẹ̀. Àwílé yín ẹ fi síbẹ̀, a máa mú ka nígbà tí àsìkò bá tó. Náà ẹ jẹ́ kí a lọ sínú ìròyìn eléyìí, eléyìí tó jẹ́ àkànṣe ìròyìn tó ń sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ọ̀nà tó wà ní àwọn igbó ọba ní ilẹ̀ Yorùbá ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù. Eléyìí tó sì jẹ́ wípé òun gangan ló ń jẹ́ kí àwọn agbésùmọ̀mí kí wọ́n mọ rọ́wọ́ mú ní ẹkùn wa ní àyìn. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe wí, wọ́n ní àwọn igbó ọba àti àwọn òpópónà ẹnu ibodè eléyìí tí ètò ààbò ibẹ̀ ń kọ́ tó mẹ́hẹ̀. Wọ́n ní tí a bá ní ká wò ó láti ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun dé ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkìtì, òun náà sì ni ó dàbí ẹni wípé àwọn agbésùmọ̀mí yìí tí wọ́n wá ń ṣe àmúlò àwọn ọ̀nà yìí láti máa fi ṣe iṣẹ́ ẹbí ọwọ́ wọn àti láti máa jí àwọn èèyàn gbé, eléyìí tí wọ́n sì fi wọlé sí wa lára ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí o. Gẹ́gẹ́ bí àwọn ìwádìí kan eléyìí tí àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe bí wọ́n ṣe kójọ, wọ́n ní lára àwọn tí wọ́n ṣe ìwádìí lọ́dọ̀ wọn, òun náà ni àwọn ọdẹ, àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Oòdua People's Congress tá mọ̀ sí OPC, àwọn tí wọ́n jẹ́ olùgbé ní àwọn ẹsẹ̀ kúkú wọ̀nyí náà ni wọ́n ṣe lálàyé wípé àwọn agbébọn ọ̀hún náà ni wọ́n sá kúrò láti ibi ìfinamọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí láti ẹkùn àríwá orílẹ̀-èdè yìí o, tí wọ́n sì ń ṣe àmúlò igbó ọba yìí láti máa fi wọlé sí wa lára. Bákan náà ni àìsí ètò ìtọpinpin eléyìí tó lóòrìn pàápàá jùlọ ní àwọn ẹnu ibodè wa láti máa fi ṣe ìkọlù yìí, òun náà ni àwọn ajínigbé ọ̀hún ni wọ́n sì ń lò láti fi wọlé, láti máa fi jí àwọn olùgbé ní àwọn ẹsẹ̀ kùkú ọ̀hún, láti máa fi jí wọn gbé, tán bá jí wọn gbé tán kọ́ wọ́n sì tún sá lọ láì ṣe wípé wọ́n fura sí wọn tàbí wọ́n rí wọn mú o. Mọ̀ lára àwọn ìwádìí tí wọ́n tún ṣe náà ni ó tún ṣe àfihàn rẹ̀ wípé igbó ọba àtijọ́ eléyìí tá a mọ̀ sí Ọ̀yọ́ National Park eléyìí tó wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi wọ ìpínlẹ̀ Kwara tó tún ti na pápá dé ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Èkìtì láti Ìmẹ̀sílé, wọ́n ní eléyìí wá ń kọ́ náà ló wá ti di bí ibùdó ìjagun eléyìí tó sì ń dúmọ̀ horo mọ́ wa ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù. Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ elétò ààbò bí wọ́n ṣe wí o, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn agbébọn eléyìí tí wọ́n mú tí wọ́n fura sí, òun náà ni wọ́n sì ti lé wọn kúrò ní àwọn agbègbè yìí o, ṣùgbọ́n ó wá kọminú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn igbó eléyìí tí wọ́n ń lò láti máa fi ṣe àtìlẹyìn fún iṣẹ́ ọ̀gbìn àti iṣẹ́ ọdẹ tó fi mọ́ àwọn ètò ọrọ̀ ajé míì, òun náà sì ni ó ti di àwọn agbègbè eléyìí tó nira púpọ̀ fún àwọn elétò ààbò láti wọ̀ dáadáa àti láti jẹ́ kí iṣẹ́ àwọn ọlọ́pàá kí ó jáfáfá. Fún ìdí èyí òun náà ló sì ń ṣí ọ̀nà sílẹ̀ fún àwọn agbébọn àwọn oníwà ọ̀daràn lóníkọ̀jíkọ̀ wọn láti rí wípé wọ́n ń lò ó láti máa fi jí àwọn èèyàn gbé àti láti máa lò ó fi máa jí àwọn ẹran gbé o àti àwọn ìwà ọ̀daràn míì. Wọ́n ní ìgbésẹ̀ yìí náà ló sì wáyé o látara onírúurú ìjínigbé ìkọlù tó ti wáyé láwọn apá ibìkan ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ondo, Ọ̀ṣun àti ìpínlẹ̀ Èkìtì o, pàápàá jùlọ láwọn ẹnu oṣù bíi mélòó kan. Wọ́n ní tí ẹ bá gbàgbé wípé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà yìí, òun náà ni àwọn agbébọn yìí o ni wọ́n kọlu àwọn ilé ẹ̀kọ́ ní èsì ẹ̀lẹ̀ Yawọta Aláwùsá ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n sì tún ṣekú pa àwọn olùkọ́ wọn léyìí tí wọ́n sì tún jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n tóbi 47 níye. Ìṣẹ̀lẹ̀ yìí ń kọ́ o náà ló tún ti wá jẹ́ kí ìkọminú yìí kí ó tún wá gogò sí nípa ìgbòkègbodò àwọn agbébọn ọ̀hún ní àwọn ìgbèríko jákèjádò ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kódà àwọn tí wọ́n ṣe ìkọlù yìí ń kọ́ náà ni wọ́n gba igbó ọba yìí láti fi sá lọ, eléyìí tó sì jẹ́ wípé àwọn tí wọ́n ń gbé inú ìlú ọ̀hún lẹ́yìn òní ní àwọn ẹsẹ̀ kòkò igbó ọba náà náà ni wọ́n ti ń sọ wípé iṣẹ́ rí igbó yìí náà ló ti di igbó ẹ̀rù jẹ̀jẹ̀ fún tó sì jẹ́ ibi tí àwọn agbéni yìí àwọn agbébọn àwọn ajínigbé tí wọ́n ń lò láti máa fi ṣe iṣẹ́ ọwọ́ wọn. Ìròyìn yìí ó jẹ́ àkànṣe ìròyìn tí ó sì kún dáadáa. Wọ́n sọ̀rọ̀ nípa igbó ọba àtijọ́ tá a mọ̀ sí Old Ọ̀yọ́ National Park won soro nipa bi awon agbebo awon agbesumo mi bi won se nlo igbo yi lati mo fi se ise bi won ati bi awon eto itopinpin ni awon enu ibode wa bi ko se gbe won to bakan na ni won tun soro nipa bi won se nse amulo igbo yi ni ipinle oyo ati ni ipinle ogun gaga bi mo se so akanse iwadi iroyin ni sugbon bele nja ta wo li anfani lati mu wa fun yin ohun na nu ekun na re wa loju iwe kerin iwe iroyin the nation to jade ni oju abameta ati toni
0: okay
1: a fe lo polowo
0: se ga tun lo do mo kun yin ni bayi oda
2: It's the season to celebrate and even better to save big at Foodco.
3: Yes, so it's the Foodco Festival of Savings. Come experience hot deals from this May 22nd to May 31st, 2026.
2: Enjoy a plate of rice with chicken for as low as 2,500 Naira. You see, say this season, you go chop better. Get 3 Congos of rice plus 750 ml Devon King oil bundle for just 9,599 Naira. Classic bread plus 50 CL Coke for only 1,500 Naira. Pepsi, 7-Up or Mirinda 60 CL pack of 12 was 4,548 Naira. Now 4,439 Naira. Power Oil Zero Fat 3 liters was 13,300 Naira. Now just 11,549 Naira.
4: Oh, we can play too.
2: Of course. On Children's Day, when you spend 3,000 Naira at the restaurant, you enjoy a free face paint for the kids or 30 minutes at the games arcade.
3: The savings is still plenty. Oh, hurry now. Bring the family, bring the kids, and enjoy better prices. From Friday, May 22nd to Sunday, May 31st, it's the Foodco Festival of Savings.
5: Shade, kilo re sila nyan ni do mi shewa kon ritabi re bayi.
6: Mon kwa wakopo ni do mi ni joni yo. Mon fe je ebon la kon.
5: Ebon la ke, shebe no ni.
6: Be ni yo. Nikpa ki kwa wakopo ori shime wa toto. To wa ni nun nai lo li ndo mi. E ni ke ni le di elebon la. Mon lo le ni yo. Mon fe bre sinima kwa wakopo ni do mi se mi no ocho.
7: Lo to ni yo. Ma se je ki polo wo ma indo mi moment hi yuko jari lo. Kwa wakopo ori shime wa jo. Ki o si ni anfa ni la si jan wen bon la yafun yafun. Lo si www.indomi.ng/my-indomi-moment.
8: Ite meji omi orombo lemon sibi eduko ati iyo
9: kilo popo kilo de ti eju se ku gbogbo ile bayi
8: apopo si mo fi fun eyin mi ni o mo fe dabi e
9: gbagbe apopo yi Epsodent natural charcoal whitening toothpaste tutun ni o lo be ni se ki eyin re fufu lona adaiba pelu ohun ifoyin Epsodent natural charcoal whitening toothpaste tutun ase pelu eru adaiba ti o je ki eyin re fufu ati omi orombo lemon ti o fun eyin re jile Epsodent charcoal eru

0: kábàlà tó jẹ́ kí n máa bòrí lágbà.
1: Ó yá wá jẹ́ kí n jáì sí jáì. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kó ọkà àwọn èèyàn lẹ́yìn sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí Valentine cashport, Easter cashport tó tún yàtọ̀ sí Workers Day cashport, ilé ìtúgbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mídìyẹ cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#, lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cash.ng. Mídìyẹ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank airtime and data loan. 737.
1: Ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayọ̀ àti fèrè nípa péré ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti retí dìde o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
3: Leandro Trossard attacked in by Bukayo Saka, history makers.
1: Ní ìhà kejì, àwọn defending champions lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
3: Dembélé!
1: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba ní ìlú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà mọ̀jẹ̀ kan sọ fún ẹ lẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026.

0: ẹsọ̀fọ̀.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Honda Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí,
1: kàn sí wa lórí ẹ̀rọ yìí
0: 0800 800 800.

0: ìfẹ̀ méjì omi òun bọ lọ́mọ̀rẹ̀ sórí ẹ̀dùkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.

0: fo re sofo
1: ma fo wo re sofo
0: pelu hero hunter bike kickstart alloy
1: to ti asese
0: o ti wa bayi lodun awon isowo ati o sumo
1: regina
0: na wo die
1: fun alaye si
0: kan si wa lori ero yi
1: 0800 800 080.
2: Ọdún ilé yàtí dé ayẹyẹ àti ìgbàládùn tí wọ́n bẹ̀rẹ̀ wa yìí.
3: Ìyẹ̀gbádùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà ITEL lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ilé yàyí.
2: Ra fóònù ITEL City 200 ní 139,900 naira péré.
3: Tàbí kó yára wá ra ITEL A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
2: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ ITEL ní tààrà.
3: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
2: ITEL gbé ìgbé ayé tó rọrùn.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí ọyá ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-E-R-R-I-E
0: sálárì bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyá lọ́pìn ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
1: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: Week on the Splash 105.5 FM ile fun bala ofelele ni badan pelu Mr. Double eh ni bayi ati wa ni abala keje to bayi ale du pataki ti an gba lale du ti wa pelu wa ni ile agbara Pastor Taiwo Otegbeye former commissioner for information ni kule Oyo awon si ni oludije dupo gomina labi ase goselu NDP e ka bo sori eto isa
1: o kin yo e seun atokun
0: e ba ngbenu si mike dada tin ba so pe nikan tai pastor e si tun si oselu awon eyan kan so pe si pastor le si oselu Nigeria ni
1: beni pastor le si oselu Nigeria pastor si le si oselu ni bikibi oro olorun so wi pe o ni awa ni imole aye ki se imole ijo loro olorun pe wa olorun so pe awa ni yo aye ki se yo ijo loro olorun pe wa o fi on wi pe tesin wa to ba gbogi to be to fi je pe ko ba le tun awujo wa se ko ni tumo esin wa gbodo kuro lori pepe abi lori gugu mererin ijo lati wo aye lo lati wo ilu lo lati tun ilu se lati lati tun aye se
0: ibi kan le kotu
1: beni
0: o le ni yo aye
1: awa ni yo aye
0: e yo e le je iyo ke se gba ti iyo ba dara re po mo idin ni o je iyo iyo le duro bayi ti o mo fira re han aye pe awa ni yo to iyo ba ti da ko mo idin abo da ko mu mi tin run e le mo le se yato gan laarin iyo ato mi tin run emi na wa fe koti bo mi fun yin
1: se kin to da
0: mo gbo mo fe koti bo mi fun yin Psalm 1 verse 1 o ni ibukun ni fun okunrin na ti ko rin ni ima awon eniyan buburu ti ko duro ni ona awon elegan ti ko si joko ni buduko awon elese oni sugbon didun nu re wa ninu ofin oluwa ninu e ni tin sasa losan ati loru oni yo si dabi gita gbin si pado ti mu eso re wa lasiko awon to ba si nda wa ele yo se dede so ibukun ni fun okunrin na yen blessed is man that does not walk in the counsel of the ungodly ti o mo awon eyan buburu ti o joko ni bujoko won pe a do ropo na ni a do wa na ni to si mo ke yan buburu awon eni alawo lo se lu gan mo pe awon leyan buburu pe awon na mo ko lo se lu ada en ti o ba de eyan re to de mo lu abi ke so se lu Nigeria awon lo se gan mo so be
1: e se e ki dan lohun
0: o ya
1: ba koko fi apare te koko mu yen ba koko fi dan lohun wi pe o ye ki yo daduro ki de o daduro ti yo ba ti dapo modin pe ko ni da o le da ti yo ba ti da ko modi idi ni oku iyo kan ni oku
0: idi ni oku
1: idi ni oku ki se yo ti yo ba da ko me ko lo e ko lo ni oku ki se yo o se pataki fun wa lati mo nkan ti bibili wi dada ti bibili so laarin yen o ni wi pe ka mo je ki abawon won ko ba wa
0: po ni o se wa ni ba
1: te ba ti jọ ropo o ni yen mo fe ki nkan kan ko ye wa to ba ti ni nkan to duro le lori to si ni gbagbo nu e to ba ti mise o le dapo mo won ma de fun wa lapere
0: o ya
1: nigba ti mo wa ni ile eko giga university opolopo lajo rin so pe awon mu siga won moti ati be be lo sugbe mi o bi ki mu siga mi moti ta si fi jade ni university mi o 40 konu mi o fi siga konu bi mo se nsoro ti mo se ma wa soro yi nitori pe eko ta ti fi ko mi lati le ni opolopo awon yan ti mo wa rin mo ye te pe awon ma mu siga to ku won moti nigba ti won ri se si te mi gangan won ja won be won mu siga won won moti mo te ba wo iwe ifihan ori karun ese kewa kin so lede oyibo la ko so pe and has made us unto our god kings and priests and we shall reign on the earth
0: to reign on earth means we must reign in government
1: if you read it from verse 9 to 10 down says and has made us unto our god kings and priests and we shall reign on the earth te ba ti wa rin e ma ri pe oba lo pe wa oba ati woli lo pe wa mejeji oba oloselu loba ati woli o fi han wi pe to ba je oba to ba je woli ko je pe o je ni farobe royan ko ti to to ba je woli ni farobe royan to ba ti je oba ko ti to
0: mi gugu alajoba nu
1: egbo wa ko alajoba sugbon kaluko lo ni nto lohun firan fun apere oselu femi ipe olohun ni mo ma so fa
0: mi o wi pe Taiwo Otegbeye ipe Olorun ni mo ti yan ti mo fe yo mo ti yan ti mo fe yo
1: ipe Olorun ni
0: mo ti yan ti mo fe yo e da ko lori e eyin mo ti mo Taiwo Otegbeye ni isin ile ti ta se o sugbon bo le se bere oselu gan elomi n gbo yin fun gba akoko bayi ko mo tin de Taiwo Otegbeye o sese n gbo for the first time in lo fi de pe tawa gan ba dori radio ofin ise wa so pe ka kokomo da ko ara wa kadako le se wa kadako eto ta nse ta wa tun ti se lo sa ta tun pada ka tun tun so tori pa awon elomi won sese n gbo wa ni won mo eto kankan won mo won kan ja sibi kan pe state won kan mo n gbo ina ko mo program ko maintain se ko mo eto ati bebe lo so la fi mo tun so so elomi n gbo yin ti o mo yin ri o ti o gboko yin ri ta ni taiwo te gbe ye bo le se bere oselu
1: e se mo dupe inu agbo oselu na bi mi se baba mi oloselu ni won lati odun 1979 si 1983 baba mi soju ipinle oyo ile ibadan lagilu ni ilegbe asofin apapo awon ati baba lamade shuna ati bebe lo won jo wa ilegbe asofin apapo ngba na ni bakan na kainde mi gangan ikeji bi na o wole si arin gungun ibadan tan pe ni ward 4 ngba na lohun gege bi councilor nigba lodun na lohun labi ase egbe elese tan pe ni sdp
0: okay
1: baba mi na ti se councilor fun eto eko njo abile lagilu na lati odun 1976 odun 1978
0: super for education
1: ben super for education ben na mi kan di mi na se super for budget and economic planning
0: all right
1: ati bebe lo fun eto suna ati bebe lo sugbon mo ti yera fun oselu ti pe ti pe ti pe ti pe mi o fe se oselu mo agaga nigba to pe mo ti di onigbagbo mo ba ko mi o fe se oselu mo
0: kilo te so ko e fe se mo ngba na te do ngba mo
1: tori pe o to ti doja okuta o ye bi lareke
0: so o to ti wa ni ye pada ba ile fi pada no se
1: e se mun sugbon ti o lo ta wa ta fe so to ta fe tu lu ta ba ti dasi ko le si ye pada ti ara nkan to ye ki wa pada so se lu ni pe odun meje gba ko na fi jise fun mi
0: na fi jise fun pe ah
1: olodun si fe lo mi ninu oselu
0: iranse mi taiwo te gbe ye ta mu mi ri pe
1: mo si ti di mo ti nipa ninu ijo lakoko ti awon ise yi to bere si jise yi fun
0: awon tan jise fun yin se won le di gomina ni abanale laga council abanale rep le di abanale center abanale leda re ise kin na je gan
1: won jise oselu fun mi lati johun fa won ti o le fun lati jere ti fa won ti o le
0: ti di mu
1: won si jise gomina fun mi be ni
0: won jise gomina fun yin be won o sodun ti o je
1: be olorun nikan lo modun olorun nikan lo modun sugbon
0: ti ni asotele pe se gomina
1: lagbaro olorun
0: kabesi ledumare
1: asotele yen ni o je ki n pada nitori alagbede tin kanrin loju kan oni to fe fero asotele ni o je ki wa sugbon iran pe iran olohun ni oni ki n johun fa won ti o le fohun ki n je ireti fa won ti o ni reti pe ka fi ododo se dajo ka gbeja mekuno atalaye ni nta du ole lori niyan olohun wa nu oselu ti wa lo me sa fa won yo wi pe ti wa godly ticks ni ki se politics
0: kabesi
1: o farakwe politics ṣùgbọ́n godly ticks ni tiwa
0: tori pe ọlọrun wa nbẹ
1: bẹẹ ni tori ẹri pe awọn oloṣelu ma sọ pe aitori ọlọrun so ṣelu pe tori nkan ta jẹ ati nta jẹ la ṣe nṣe oṣelu
0: bẹẹ
1: ṣùgbọ́n wa itori ọlọrun la ṣe nṣe oṣelu nta jẹ ati nta jẹ yóò padà wa
0: nta jẹ ati nta jẹ ma padà wa
1: yóò padà wa
0: ṣùgbọ́n tori ọlọrun lẹ́yìn fi ń ṣe
1: bẹẹ ni
0: nígbà tẹ wá jọ òṣèlú padà yẹn inú ẹgbẹ́ wo lẹ wá jọ ìgbà náà lẹ́yìn ìgbà tẹ gba jésù tán tẹ̀sí wá jọ òṣèlú.
1: Ok ẹgbẹ́ Action Alliance ni nígbà náà.
0: Lọ́dún wo?
1: 2005-06. Mo díje fún ipò gómìnà ní 2007. Fúnra àkọ́kọ́. Ó dáa kí mo fẹ́ kéré jù nínú àwátá àjọ díje nígbà náà lọ́dún náà.
0: Èmi fẹ́ lè sọ pé mo wà confassant pẹ̀lú ìdíje dupò gómìnà yín bóyá 2011. Ṣùgbọ́n túmọ̀ sí pé 2007 lè ti ń díje.
1: 2007 ni mo ti bẹ̀rẹ̀ nítorí pé nígbà náà àwọn àgbà máa ń pa sọ fún mi pé àtàrí àjànàkú ni kì í ṣe ẹrú ọmọdé.
0: Ọmọdé ọjọ́ òun ti ń dàgbà rẹ̀ o.
1: Bẹ́ẹ̀ni èmi náà máa sọ fún wọn gbà náà wí pé ọmọdé gbà àgbàgbọ́n.
0: Láìdálẹ̀fẹ̀.
1: Ilé ẹ̀fẹ̀ nìkan sì kọ́ gbogbo àgbáyé ni.
0: Ok so ó túmọ̀ sí pé tó bá 2027 ni ó pè 20 years.
1: Gé bẹ́ẹ̀ni.
0: Ọmọdún mélòó ni yín gbà tẹ́ ọkọ jáde ńgbà náà.
1: Mo ń lọ pé ọmọ ogójì ọdún lọ́dún náà lọ́hùn.
0: Ó túmọ̀ sí pé ti máa lọ bí 100 báyìí.
1: Màá pé 100 ní oṣù kẹwàá ọdún yìí. Ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún yìí màá pé 100.
0: Ṣùgbọ́n àwọn èèyàn kápẹ́ ìjọba àpapọ̀ lẹ ti fẹ́ díje ni. Wọ́n sọ pé Síríà lulàbí pé kàn mọ́ lulẹ̀ bíi lulàbí ni pé ó ti kọ̀ǹtẹ́sì 20 ó ṣe kínní lulẹ̀ ó ṣe kejì lulẹ̀ ó ṣe kẹta lulẹ̀ ẹ dákun ẹ má jẹ́ kó ṣe mẹ́rin èmi ló kàn ẹ ti lulẹ̀ lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta kí lẹ̀ ń bá ká.
1: Ẹ̀kẹta ẹ̀rípẹ́ tó ṣe kínní lulẹ̀ kejì ẹ̀kẹta lulẹ̀ tó ṣe kẹrin lulẹ̀ ó padà lu òkè. Ọlọ́run tó yẹ káwọn tó lulẹ̀ kan padà lu òkè mi náà ó padà lu òkè.
0: Káwá mọ̀ tí tí wà sọ yìí tẹ́jú náà sọ tẹ́lẹ̀.
1: Ẹjẹ́ kí n dá ló ntọ́ nítorí pé mo rí pé àwọn kan àwọn tí ò mọ̀ kan mọ̀ kan. Wọ́n mọ ara àwọn gbóló ntọ́ máa ń fọ̀ lẹ́fọ̀ wọn. Àdèsí máa ń fún wọn ni wípé kò sẹ́nikẹ́ni tó ti ṣe gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ tí ò lulẹ̀ rí. Bóyá kó tó débẹ̀ ni àbí lẹ́yìn ìgbà tó débẹ̀ tán. Kò sẹ́ni tó ṣe ẹni tó mọ̀ wípé ò ní àfojúsùn rere fáráàlú kò ní jẹ́ kí ohunkóhun kó bá ń lẹ́rù àbí láti jẹ́ kó ń sásẹ̀yìn padà. Àpọ̀lọpọ̀ tí àwọn èèyàn ti wá sí ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti wà nípò aláṣẹ wọ́n ti ṣèjọba nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì ti gbìyànjú gidigidi ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run rẹ̀ mi kò sẹ́ni tó tì í jẹ.
0: Iṣẹ́ tọ́lọ́run yín kò sẹ́ni tó tì í jẹ. Dr. Oyekunle Oyewo, wọ́n ní I'm enjoying our incoming governor. Wọ́n ń gbọ́ wa báyìí bá a ṣe ń ṣètò lọ́wọ́ báyìí. Dókítà ni wọ́n ń polí Ìbàdàn. Wọ́n láwọn ń gbádùn bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ tèmi náà sí yẹn
1: gidi. Dr. Oyekunle mi náà kí n ẹṣẹ́ o.
0: Thank you very much.
1: Àwa aláàbòrí wọn ní borí wa.
0: Àmì.
1: Ẹṣẹ́.
0: Ẹ̀dúná nínú ẹgbẹ́ Action Alliance mo ti mọ̀ yín mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Láti gbà yí wá. Ṣùgbọ́n ngbà tí mo wá rí pé ní 2027 ẹ wá ní NDP pé wọ́n fẹ́ gbèrú yín nínú AA. Àwọn kan sì ti sọ pé ẹgbẹ́ double A láwà báyìí o Action Alliance mo ní double A lè mẹ́mẹ́ ṣe AA genotype ní jẹ́bẹ̀ ẹgbẹ́ èmi ò sì ṣe olóṣèlú yìí ṣòṣèlú so ó lè fẹ́ jọra wọn lóòótọ́ pé double A AA nkankan ẹgbẹ́ yín láwà báyìí o tí wọ́n fẹ́ gbé wà ní àkọọ́dù àti sákò ńbẹ́ o àti wà lọ́dọ̀ ayé wọ̀tẹ́gbẹ́ yẹn o tó dé àwọn èèyàn kan tán wà pẹ̀lú yín wọ́n ń bá mi sọ̀rọ̀ pé ọ̀dọ̀ yín làwọn wà báyìí o àwọn ti kó ìyẹn ń gbà tẹ wà ní èyí ni o. wọn wá tún ní wọn mọ̀ tún fẹ́ gbé wà lórí àtúntò ọ̀rọ̀ lọ sí ndp náà ni mo ní ta ló fẹ́ gbèrú táwọn ọ̀tẹ́gbẹ̀ yẹn ni aa ẹ̀yin láti mọ̀ ẹ́ láti yé jọ yìí láti 2007 lẹ́tí ń kọ̀ǹtẹ́sì inú aa kí ló wá ṣẹlẹ̀ tí kàn mọ́ nífi ayé.
1: ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe rí iná wọ̀ ẹ jẹ́ kí n fílẹ̀ báyìí iná wọ̀ òní nítorí wípé ẹ ṣe ìgbésẹ̀ òṣèlú mi ẹ rí i pé gba àkókò kan wà tí mo fi AA sílẹ̀ mo fẹ́ padà sínú ẹ̀ báyìí o ti yín sìn o ni
0: iná wọ̀
1: mo ti kú àdínú èmi ní téèyàn bá rí mi títì pàápàá ẹ mọ̀ gbọ́ ọ̀tẹ́gbẹ́ yẹn AA ẹlòmíì tí ò bá rántí orúkọ
0: mi ẹ̀yin lẹ jẹ́ kí o popula
1: ẹ̀mí lọ́lọ́run lo ẹlòmíì tí ò bá àtàwọn kan tó tì mí lẹ́yìn ẹlòmíì tí ò bá rántí orúkọ mi AA ló máa pè mí nítorí pé a ti runpa runṣẹ̀ síbẹ̀ ṣùgbọ́n àti odáyè kan mo rí i pé àwọn kan wọ́n kàn fẹ́ máa fẹgbẹ́ jẹun ni èmi sì fẹ́ẹ́ fi ẹgbẹ́ wọlé ipò aláṣípò aláṣẹ yóò bá sọ pé èyàn ò gbọ́dọ̀ fi ẹyẹ sábẹ́ kó mọ fòjògbìn ká ìdí abájọ nìyẹn mo wá tún rí i pé ọwọ́ ohun tó ṣẹlẹ̀ látijọ́ ó tún fẹ́ sú yọ nínú eléyìí mo rí i pé kára tún èrò wa pa yóò bá ní kàkà kí kìnìún ṣakápò ẹkùn kálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni.
0: ẹ̀yin ara ilé ẹ láǹfààní àti mọ owó taiwo tẹgbẹ́ yẹn live lórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn a wà live báyìí ẹ mọ drop comment yẹn mọ like ẹ mọ ṣe àyẹ ẹyìn mr seun david láti ui àwọn náà sọ pé me too i dey enjoy our incoming governor. Àwọn èèyàn mọ̀ ń kó yín jẹ.
1: Bàbá
0: Olúṣọlá Adépọ̀jù, mo kàn rí pé yín pè mí ní oyin rí kọ́mẹ́ǹtì yín o. Bóyá kẹ́ ẹ kọ́mẹ́ǹtì kí n lè kàńtẹ́ yín náà bá kọ. Mo rò káwọn náà ń gbọ́ àná fi ṣàwùṣe sí mi. Ẹ kọ́mẹ́ǹtì kí n lè kà á. Ẹ ṣe mo dúpẹ́. Now ẹyin a fẹ́ dókè lọ́hùn kágbèpọ̀ lówó ọjà kan sí méjì ńgbà ń bá padà dé. Mo fẹ́ káwọn èèyàn ó mọ ìjọba tó sọ yín di commissioner for information. Kẹ́ ẹ ṣàlàyé ibẹ̀ náà kó yí àwọn ará ilé.
1: Lágbára lọ.
0: Ó yá ọwọ́ rí àmúlélé ẹ̀ lẹ́bẹ̀ẹ́hùn ẹ kú kalẹ̀.
2: Flash FM 105.5.
3: Ẹyẹ àgbẹ̀ àròkọ bọ́dúndé oríire dé. Èyí ẹ̀ wá rẹ̀ ṣòkòtò ti wà lápò ṣòkòtò nílé ìtajà Solocard Farmers Friend. Bẹ́ẹ̀ ni o, gbogbo èròjà tí mú kó wọn gbòó jí pépé tí ṣàgbẹ̀dọba bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ló ṣe wà ńlẹ̀ lọ́dọ̀ Solocard oríṣiríṣi agrochemicals tó fi mọ́ horo.

0: Emma bo wasi solo card farmer's friend. Nile taja won regeji. To kale soke bola. Ladojuko Mobolaji Hospitals. To vi molu le taja won te mo bi eni mo wo. To wa ni former UBA building. Number 105 Amunegu Street. Ogunpa Ibadan. Fo alaye lekunrere epe 081-6828-2289. Tabi 070-3959-2995. Website www.solocardagrobiz.com. Solo Card Agro Business. Ore agbe.
1: Ango, ajodun raja ledinwo kini re o dun un re ni foodco lati friday ojo 22 titi di sunday pari osu karun yi wa gbadun awo kan rice atadi esikin fegberun kan abo naira 1500 naira pere tori pe wona jaye olobanu congo meta rice pelu ororo sebe devon king 750 ml fun 9599 naira ready classic to sara oto pelu 50 cl co 1500 naira idibejila pepsi 7 up mirinda 60 cl to je 4548 naira tele ti wale si 4439 naira bayi Ororo Sebe Power Oil, Zero Fast, 3 liters, 13,300, TD 11,549 Naira. Morning Fresh Zesty Lemon, 1,000 ml, Towani 2,835 Naira. Tele, Tisokale si 2,399 Naira. Ibadun rekwete tunbe fanwe we, la yajo awan ewe, beba tiraje ekbe numeta, 3,000 Naira kwere, nile unje wa, awaman yo kunjwara. Tabikun ok badun orishi rishi ere daraya, nikon gare wa, fokon sheju. Eko bukwe bi ata awaman wajifa kwe lu badun, ni foodco, lati Friday 22nd May, titi di Sunday 31st. First me ajodun raja letin wo ko jefa ni food co
2: Bọ́bọ́ nìyẹn bá dájú ayẹyẹ tó lógun sọ́nà gbọ̀ngàn ọlọ́lá níbi ìgbàlejò Solam Event Hall. Ìjálàjà gbọ̀ngàn ayẹyẹ tí ò sẹ́lẹ́gbẹ́ irú ẹ̀ ńlẹ̀ yìí. Èèyàn bíi ẹgbẹ̀rún kan ní òjòkó nínú gbọ̀ngàn tó yáàyè tọ́yẹ ẹnu ẹ̀ ń gbáyé. Ẹ tún lè búùkù Half Hall. Gbogbo fàájì lẹ́mọ̀ wò nù mọ́ màwòrán pẹ̀lú free wifi, icing room wà tẹ́ lè ṣe nǹkan mímu lọ́jọ́ sí ice block ń bẹ fún títà. Ààyè lọ ṣalalu láti ta tẹ́ǹtì ìgbàlódé tẹ́ bá lérò tó wà yàmì. Àwọn elétò àbò dúró ṣẹpẹṣẹpẹ CCTV àyè gbọ́kọ̀sí tó tẹ́rẹ̀rẹ́. Àwọn apáta pètè ẹ̀rọ amúnáwá dúró korì. Gbogbo ohun tẹ́ fẹ́ lójú kan ló wà. Tura tún ní Best Rock Universal Enterprises níbi tẹ́ ti lè máa ṣọ̀nàwó yín àti Glam by Miss K tẹ́ ti lè kàtíkè wékèlè lọ́jọ́ ayẹyẹ. Solam Event Center ẹ ti ẹ̀ débẹ̀ wò náà kẹsẹ̀ rí ọ̀rọ̀ Annex 2 Block 7 Aláàfin Avenue Olúyọ̀lé Estate Extension Ìbàdàn 0803-807-4093. Solam Event Center ó kọjá bẹ́ẹ̀.
3: The most anticipated night in club football is here.
4: Second successive game in the Champions League.
3: Decades of waiting, of pain, of banter, against all odds. Arsenal, the Gunners, have weathered every storm to be here.
4: Andre Trossard, and tapped in by Bukayo Saka, history makers.
3: Waiting in the wings is the mesmerizing defending champions, led by the Ballon d'Or winning Ousmane Dembele.
4: Dembele!
3: The UEFA Champions League final that you hoped for is here! Live from Budapest, showing on the big screen in Ibadan. Champions League Magic Night 2026, the 16th edition. The biggest and most exciting match viewing experience you can think of. This is history in the making, and you don't want to be told. It's going to be massive. Music, banter, match analysis from the best team in the land. Giveaways, everything checked. Saturday, May 30th, 2026. Keep the date. Venue is MOV 21 Events Center, Ring Road, Ibadan. Doors open by 3 p.m. Come with your passion and let's make history together. Co-sponsor, All Mobility, supported by Plays It. Media partners, Splash 105.5 FM and Lagilu 96.7 FM. Champions League Magic Night 2026. It's a night to remember.
5: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT imparts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
6: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
7: It's the season to celebrate and even better to save big at Foodco.
1: Yes, so it's the Foodco Festival of Savings. Come experience hot deals from this May 22nd to May 31st, 2026.
7: Enjoy a plate of rice with chicken for as low as 2,500 naira. You see, say this season, you go chop better. Get 3 congos of rice plus 750 ml Devon King oil bundle for just 9,599 naira. Classic bread plus 50 cl Coke for only 1,500 naira. Pepsi, 7-Up or Mirinda 60 cl pack of 12 was 4,548 naira. Now 4,439 naira. Power Oil Zero Fat 3 liters was 13,300 naira. Now just 11,549 naira.
8: Oh, we can play too.
7: Of course. On Children's Day, when you spend 3,000 naira at the restaurant, you enjoy a free face paint for the kids or 30 minutes at the games arcade.
1: The service is still plenty. Oh, hurry now. Bring the family, bring the kids, and enjoy better prices. From Friday, May 22nd to Sunday, May 31st, it's the Food Court Festival of Savings.
5: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT imparts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
9: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
10: Akábala tó jẹ́ kí n máa bòrí àgbà ẹ̀.
9: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn lọ ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kase.ng. Media Cash Sport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
8: Owó ni Monday mi wá bá.
11: Flash FM 105.5.
12: Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu. Gbangba làṣà ta, ṣàkátá pàrà làásín tọ́.
13: Tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà, gbangba làṣà ta ń tẹ̀ wájú. Ẹ̀yìn Taiwo Tẹ́gbẹ̀yẹ ni àlejò tí à ń gbà lálejò lórí ètò lónìí lásìkò yìí. Àwọn ni olùdíje dúpọ̀ gómìnà nínú ẹgbẹ́ òṣèlú NDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan tá a fi lójú ọjà ni pé ìjọba wo ló sọ yín di commissioner for information.
14: Ẹ ṣeun, ìjọba Sẹ́nẹ̀tọ̀ Abiola Ajimobi ní sáà àkọ́kọ́, ọdún méjì ní sáà àkọ́kọ́.
13: 2011 to 2013. Kábíyèsí. Ṣé ẹ rí pé
14: commissioner nìkan náà dẹ̀ kọ́ mo ṣe ń bẹ̀, mo ṣe special advisor education, special advisor intergovernmental affairs.
13: Okay.
14: Kí n tó wá di commissioner of information orientation.
13: Okay. Kí ló dé information ni ẹ mọ̀ kí information lọ́dọ̀ ló kan àwa tá a jẹ́ oníròyìn ẹ ń bá jẹ́ commissioner for information a ṣá ní nǹkan ṣe pẹ̀lú ẹ ní sáà one way or the other. Now yàtọ̀ fún yun kí ló tẹ̀ fi jọ iṣẹ́ lẹ́lẹ́kejì ìjọba Ajimobi.
14: Ẹ ṣe mo dúpẹ́ lálàkọ́kọ́ ẹ máa rí pé ọdún méjì àkọ́kọ́ ó ní òun la bá wọn ṣe. Àjọ ní àdéhùn tá a jọ ṣe. Nítorí pé ìgbà tèmi gbà fún wọn.
13: Ní ìbò 2011. Tẹ́jọ negotiate.
14: Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ gidigidi gan. $500 million lẹ́nìkan fẹ́ gbé fún mi pé kí n fi dàbò wọn nù. Kí n fi dàbò Gómìnà Abiola Ajimobi.
13: Pé kẹ́ máa láyìn.
14: Pé kí n máa pé kí n fi dàbò wọn nù.
13: Kẹ́ dìbò lọ́tọ̀ káwọn ló di lọ́tọ̀.
14: Pé kán lè bá a tún ìbò dì. Ṣùgbọ́n mo gbé ìgbésẹ̀ àdúrà tí mo sọ pé godly things sì wa, Ọlọ́run wà nínú òṣèlú tiwa. Mo béèrè pé Ọlọ́run kí ni kí n ṣe. Ọlọ́run sọ fún mi wípé àsìkò tèmi ò tíì tó. Ṣùgbọ́n ó ti súnmọ́.
13: Ó ti súnmọ́ as at 2011.
14: Tí n bá da ìbò yẹn nù. Wípé ìtàjẹ̀sílẹ̀ máa wà. Ọlọ́run sọ pé òun fẹ́ kí n jaja ìgbàgbọ́, òun ò fẹ́ kí n ja ìjà ẹ̀jẹ̀.
13: Ọlọ́run
14: sọ pé tí má tún wá dàbò yẹn nù tán. Ìrọ̀rùn tó máa wá lẹ́yìn ìbò tó máa tún dì lẹ́yìn ẹ̀. Wípé mi ò ní wọlé Ajimobi ò ní wọlé. Ẹ̀tara ló fẹ́ ló máa padà wá.
13: Kábíyèsí. Ta ni wòlíì tó díjẹ́ yẹn fún yín?
14: Ọlọ́run sọ pé èmi gangan fúnra mi mo ti gbàdúrà bẹ́ẹ̀ ni mo wá lọ sí orí òkè. Ẹni tí ò mọ̀ mi rí lórí òkè
13: yẹn.
14: Ó wá kì í ṣe pé ó wá kí n nítorí ẹni yóò mọ nǹkan tọ́lọ́ tó bá mi sọ tẹ́lẹ̀. N tó jẹ́ kí n kúrò nílé kí n padà lọ sórí òkè ni pé mo wá tó lè fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ confirmation ló jẹ́ kí n lọ sórí òkè. Gbogbo àwọn àgbà ìlú àwọn lọ́balọ́ba tọ́ bẹ̀ mí gbà náà lọ́hùn lọ́jọ́ náà lọ́hùn mo ní kán fún mi lọ́sẹ̀ méjì.
13: Kẹ́ẹ̀fi wojú Ọlọ́run.
14: Pé kí ni kí n ṣe. Nígbà tí ibẹ̀ ni mo ti gba ìtọ́ni wípé ká bá Ajimobi ṣèjọba ká ṣe nǹkan tá à ń pè ní coalition government. Ibẹ̀ ni mo ti gba ìtọ́ni yẹn. Now n tó ṣẹlẹ̀ wá ni wípé nígbà tí mo gba ìtọ́ni yẹn tán mo pe ìpàdé gbogbo ọmọ ẹgbẹ́ mi. Àwọn aṣojú ẹgbẹ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ pé n tó lọ ń bá mi sọ̀rọ̀ o ẹ̀yin náà lọ gbàdúrà ẹ já pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.
13: Sẹ́yìn Ọlọ́run gbogbo wọn tẹ̀fi ní wọn lọ gbàdúrà ṣé tó sọ̀ọ̀sì náà ń ṣe ni.
14: Ẹ ṣe mo dúpẹ́ ṣé rí mo sọ pé Ọlọ́run la fi bẹ̀rẹ̀. Tábà tún fẹ́ lọ síbì kan Ọlọ́run la máa ń bèrè ibo ní ká lọ kí ni ká ṣe. Ọlọ́run ló ní kí n dá Liberation Alliance sílẹ̀ ní May 28, 2005. La fi dá Liberation Alliance sílẹ̀ Liberation Alliance la fi kó àwọn èèyàn jọ wọnú Action Alliance. Nígbà tá a rí èhè nínú ìṣọ́ọ̀rù ta ni kálukú lọ bèrè ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ẹ lọ ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí ẹ lọ àwa ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àwa náà kí ni ká ṣe. Nígbà tá a padà dé ní ọjọ́ Sunday nǹkan kan náà làwọn ẹ̀tẹ̀ tábà bọ̀ èè làwọn ni máa wáyé káàkiri lọ́jọ́ náà lọ́hùn lọ́dún náà lọ́hùn. So ìtọ́ni Ọlọ́run làwọn máa ń gbà ká tó gbégbé sẹ̀ kódà mo sọ fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà ya àti ẹlẹ́sìn ẹ lọ kí ni ká ṣe. Tọ́lọ́run bá gbogbo wa sọ̀rọ̀.
13: Níjọ́ tí àwọn àáfàá nù yín tí ẹ sọ pé nígbà tí mo wọlé Alua nǹkan báyìí lè mí tẹ̀ mọ́ pé yọ ẹ̀mí Olúwa sọ pé mi báyìí ṣé ẹ takora yín rí nígbà kankan.
14: Takora wa àfi ìgbà tá tí mo lọ bèrè nípa tìbò 2011. Ẹnìkan sọ pé tí mo sọ pé ìyọ sọ pé Ọlọ́run sọ fún mi pé òun fẹ́ kí n jaja ẹ̀jẹ̀. Ìjà ìgbàgbọ́ ló fẹ́ kí n jà. Ẹnìkan kan sọ pé wòlíì òun sọ wípé wọn ṣe mọ́ tàjẹ sílẹ̀.
13: Wòlíì tiẹ̀ sọ́dọ̀ kòkó síbí kì í mú ẹ̀jẹ̀
14: pé wọ́n máa tàjẹ
13: wọn pé wọ́n mú
14: ẹ̀jẹ̀ ni wọ́n ń tẹ̀ débẹ̀.
13: Kábíyèsí.
14: Mo dẹ̀ dáwọ́ òlì yẹn lóhùn wípé Jesu ti ta eje sile.
13: Ko ni di eje mi mo.
14: Ko ni di eje eyan. Abeje enikeni mo.
13: Okay now. Ki wa lo sele ti negotiation yin atajimo bi ti o fi run wo second term.
14: E se mo dupe. Se ri ngba ta se ayeye odun keji.
13: Eyo.
14: Ni ile ijoba. Ta se ayeye gbogbo akajojo. E ipade ijoba. Ta se leyin e.
13: Executive Council meeting.
14: Ni ta se leyin e. Gómìnà sọ àwọn ọ̀rọ̀ kan nínú executive council meeting yẹn.
13: Okay.
14: Mi ni fẹ́ gbọ́rọ̀ yẹn sórí afẹ́fẹ́. Àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn.
13: Ó ti dìtàn báyìí.
14: Àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ṣe pé àwọn ti lọ sinmi.
13: Bẹ́ẹ̀ni.
14: Mi ni fẹ́.
13: Ẹ sì ni fẹ́ kúrò mọ́ torí yẹn lọ níyìn.
14: Bẹ́ẹ̀ni mi ni fẹ́ tàbùkù wọn torí pé ńgbà tájọ wa àgbàdo ara wa.
13: Okay.
14: Ní kúkúrú, wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ kan lọ́jọ́ náà lọ́hùn.
13: Ẹ kàn bá yan díẹ̀ pé kíni.
14: Nígbà tí wọ́n sọ àrẹ àwọn tájọ wà ń jọba ń gbà náà àwọn náà ń gọ́ mi báyìí
13: tí
14: n bá
13: parọ́
14: àwọn gbólóhùn tó wá sọ yẹn.
13: Ayo.
14: Ká tó àwọn sọ̀rọ̀ tán àwọn travel wọn lọ sókè òkun. Ká tó parí ìpàdé gan ló ti wà lórí ẹ̀rọ ayélu káàkiri pé tí gómìnà sọ rèé o so ìbínú yẹn náà fi dé. Ìnáwó tú.
13: Ìpàdé ká
14: ìgbìmọ̀ kan wọ́n tú
13: kábíyèsí ká
14: pé àwọn ò tún
13: kójọ
14: padà. Ní kúkúrú èmi ọ dà pé ago kan ni wọn tọ pé kèmi tó máa là wá bíi mẹta kan èmi Mrs. Tokunbo Fayoko commissioner of education lọhùn àwa bíi mẹta mẹrin kan bíi ago kan làwọn ṣẹṣẹ ní káwọn máa lọ ṣùgbọn wọn wá padà pè mí njọ tó pè bàbá ẹni adé wà nbẹ njọ náà lọhùn àríbá wà nbẹ àti bẹẹ àwọn méje ló wà nbẹ tán jẹ lẹnu ìjọ náà wọn sọ mi pé mo ṣe dáadáa mo wẹ mo yan kankan. Pé ààyè mi kò sí nǹkan tí ó fọwọ́ kàn. Ṣùgbọ́n nǹkan tí mo wá rí ni pé nígbà tó wá ṣe mo kàn rí wípé wọ́n bá gborúkọ jáde wọ́n gborúkọ mi jáde. Ẹnìkan tó wá jẹ́ ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ àgbà wá lọ bá wọn pé ẹjọ́ òun fẹ́ mẹ̀ṣẹ̀ tí Taiwo Òtẹ́gbẹ́ yẹn ṣe tẹ́ fi pè padà. Bàbá yẹn ni pé wọ́n dá wọn lóhùn pé Taiwo Òtẹ́gbẹ́ yẹn ṣe kẹ́ kí n sọ lédè òyìnbó ṣe Taiwo Òtẹ́gbẹ́ he was competent he performed he was loyal he was committed to the government ó ń ṣèjọba yẹn bí ẹpọ ngangan lóhùn ni ipò gómìnà yẹn ni pé ṣùgbọ́n àwọn mùsùlùmí kan ni wọ́n kóra jọ wípé káwọn máa pè mí padà pé wọ́n sì lọ bá ààrẹ Àríṣekọ́lá wípé kan yọ pé kan ní kan yọ orúkọ mi kúrò lórí list táwọn ti prepare pé ààrẹ náà ní káwọn yọ orúkọ mi. Mo wá ní kí lẹ wá sọ nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn làwọn ò sọ nǹkan pé bọ̀ tí n bá ti rí wọn kí n kó tàwọn táwọn sọ yẹ kí n sọ fún wọn. Bí oṣù bíi mélòó kan sẹ́yìn ìgbà náà èmi àti gbé wọ́n ní kí n wá mo lọ bá wọn. Mo ní wọ́n lẹ sọ báyìí pé àwọn mùsùlùmí kan náà lọ bá ààrẹ pé kẹ́ yí orúkọ mi kúrò pé ààrẹ náà ní kẹ́ yí orúkọ mi. Mo wá bèrè lọ́wọ́ mo ní ìjọ́ndọ̀ ìyàwó mi wà ń bẹ̀ ọmọ mi wà ń bẹ̀ honorable Babs Oluyoye àwọn náà wà ní lódì kejì ìjọ náà lọ́hùn. Mo wá bèrè lọ́wọ́ mo ní wọ́n lè sọ pé àwọn kan ló ní kẹ́ yí orúkọ mi pé wọ́n ní wọ́n lọ bá rẹ̀ mo ní ṣe èmi nìkan ni kristẹni tó wà nínú ìjọba ni wọ́n ní for christian muslim balancing. Mo ní ṣe wà ní ṣe èmi nìkan ni kristẹni tó wà nínú ìjọba ni wọ́n ló dá sá. Ṣé mo gbowó lọ́wọ́ yín àbí mo gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n ní no. Mo ní ṣe rántí pé mo ní tí ààrẹ ò bá rántí ó yẹ kẹ́yìn rá ààrẹ létí ìjọ tí wọ́n mú mi yọ yàrá wọn tí wọ́n ń dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ mi kí n gbẹ́jọ́ mi kúrò ní ẹjọ́ kẹ́ lè ṣe ìjọba. Mo ní tààrí ò bá
13: rántí ààrẹ mùsùlùmí Àríṣekọ́lá àlàó
14: bẹ́ẹ̀ni mo ní tààrí ò bá rántí ó yẹ kẹ́yìn rá ààrẹ létí. Wọ́n ní kí n má bínú wọ́n ní lọ́sẹ̀ tó ń bọ̀ àwọn á pè mí padà sínú ìjọba pé ààrẹ ti kú báyìí pé tí n bá ti wọlé tán bí ọ̀sẹ̀ méjì mẹ́ta lẹ́yìn àwọn ọ́fíìsì sà pé mo ti di ọmọ ẹgbẹ́ APC. Nígbà tó bá di ipa tá máa ṣe dìbò àwọn á fún mi ní tíkẹ́ẹ̀tì senate lọ́ndà APC dábẹ́ àṣẹ ẹgbẹ́ APC lọ́dún 2015. Ara àwọn ìlérí tí wọ́n ti ṣe fún mi ìjọ tí wọ́n sọ yẹn ló máa jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà.
13: Ṣé kìí ṣe pé bóyá ṣé kìí ṣe pé ńgbà tẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún yín torí ńgbà tẹ́ sọ pé wọ́n ní ààrẹ ti dẹ́kun ọlọ́run báyìí ṣé kìí ṣe pé lórí òkè lọ ta rọ́bà kó olúwa gbógun tàwọn tí ń gbógun tìmí àbí torí ẹni láti jẹ́ ká máa rin o ó ṣe á jẹ́ pásìkò tí àbí bò.
14: Kó tó di pé àjọ sọ̀rọ̀ yẹn ààrẹ ti kú are ti ku awo ki se mo pe igbagbo ta wa ni
13: e itaroba
14: olohun lo mo ngbeja wa awa igbeja ra wa e to ba si mo lo to ba je omo olohun lo ti to ati lododo yo so ra se
13: se wa pada pe yan ojo ti lo mo ti fe
14: bo sori to so ni kokoro ibi to ni gege bi oro to sele laarin emi ati won
13: eyo
14: gbolohun to sele laarin emi ati won ti mo de ni awon eleri to sele laarin emi ati won niyan ṣugbọn mo kan ri pe ngba pari pari e
13: ayo
14: oni pe won o pada pe mi pada
13: ki lo wa lo sele tan
14: wa ran won leti nkan ti mi gbo ko sele na niyan mo wa n pada ran won leti pe odidere yi okun o
13: aloko eyo sa baba jo pe ka ma jo ngbe
14: te ba jo ngbe e ma jo ngbe o ṣugbọn wo di pe won gbe call bi mo won reply text messages bi mo so maspoda mo fi won le fọlọhun
13: okay iyan be awo gedengbe sugbọn atun wa gbo pe seyi makinde na o boju yin je o jamba adeun pelu yin won lo gberu yin lateyin so lo to ni seyi makinde gberu yin lateyin
14: gomina seyi makinde won le boju mi je
13: nitori won si gberu yin lateyin
14: e ma gbo mi nitori pe ko se dalaye kan to le boju omo olorun je
13: sugbọn se won jamba adeun
14: won jamba adeun won mu gbogbo lere won ti won se fun mi patapata won mu se
13: kabese gomina seyi makinde
14: bẹni
13: tawon eyan pe ni innocent pomo luabi ni pe to ba so yo se be pe ke jamba adeun
14: mi le so pe won ki so mo luabi mo o se se
13: be won jamba adeun pelu ti
14: ni o se se pe ero ngba okan won yi pada nitori pe eyan ni won le lara ra se ni won oro lorin so wi pe bi mo se ati n to sele la koko ati n tawon na se mo ka oro lorin so wi pe igbe ni fun eniyan to fi ara se igbekele re
13: emi en ti nbe ni ohun
14: mi si re nbe ni ihomu re
13: oda
14: nitori pe mi o fe ni ke ninu won se agbekele mi olorun ayiraye ni agbekele mi
13: now se ninu omi tutu 1.0
14: mo bo mo bo
13: ko do ti lo ni o bi ti mo ti lopo
14: mo bo e ra fule fun yin ko je ki n le bara je abi ki n ro pe won se nkankan gbogbo adeun ti won se pata
13: won mu kan yo kan ba se
14: emi si ni igbakeji alaga fun media fun campaign ti mo ni 2023 gbogbo ile ti won se pata
13: 2.0 nu
14: bẹẹ ni gbogbo ile ti won se patapata won mu kankan se nbẹ ṣugbọn awe mo tun fẹ sọ lẹẹkeji naa mo sọ njọ si naa pe
13: ninu awọn iliri ti yẹn si ẹsọ mẹta nbẹ
14: okay o wa lakọọlẹ ọdẹ to ra wọn naa leti
13: oye ẹsọ
14: ẹja gbe kuro nbẹ ẹjẹ mọ ìjẹ asọ
13: ọrọ tó bá dá ní lójúkè kọni lẹnu gbangbala sáàtà sàkátà pàrà láàásítọ
14: ó dá mi lójú
13: gómìnà jàǹbá àdéhùn
14: bẹẹ ni
13: sèyí mákindé
14: wọn mú lè rí wọn ṣe
13: nínú tuntun 2.0 yìí
14: wọn mú lè rí wọn ṣe wọn mú lè rí wọn ṣe
13: ṣé wọn làwọn ò sọ yín di kọmíṣánná
14: wọn mú lè rí wọn ṣe
13: ṣé wọn làwọn ò sọ yín di kọmíṣánná
14: ẹ ṣe mọ dúpẹ ẹ má jẹ ẹjẹ ká wọn ṣe ìlérí fún mi ìlérí tí wọn ṣe fún mi pọ
13: ẹ sọ mẹta nbẹ
14: ó ti yín ṣe kódà ìlérí tí wọn ṣe fún mi ó dórí 2027 táwọn wò lọkàn yìí
13: pé àwọn ò sọ yín
14: sẹni tọ wọn mú kankan ṣe nbẹ ẹjẹ gbàgbé ẹ ẹjẹ gbàgbé ẹ
13: wọn sọ wípé tó bá tún ọ̀fọ̀tẹ́gbẹ́ yẹn kò ṣe sọ ní tí mo ṣe lọ bó kọ mi jẹ́ ni blackmailing ni kò ṣe sọ ní tí mo ṣe.
14: tó bá wa sọ wípé mo ti ẹ̀jẹ̀ rí wọn wọn jẹ́ sọ bẹ́ẹ̀ tó bá sọ wípé ẹ̀ irọ́ mo pa màmẹ́rì wa.
13: ẹ mọ ẹ̀rì wa
14: wọn jẹ́ sọ bẹ́ẹ̀ wọn jẹ́ sọ bẹ́ẹ̀ wọn
13: ṣe ọ wọn bẹ́ẹ̀ ni wọn ṣe àdéhùn
14: wọn ṣe àdéhùn wọn ò múṣẹ. ó ṣe é ṣe kí nǹkan mi ti gbọ́ kan wọn ni ṣé wọn pé.
13: mo wà gbé kọ́ọ̀lù yín mọ́
14: láti ìgbà tí mo ti kí wọn pé gómìnà kú oríire o March 19, 2023 18 la dìbò láago bí aago méjì rú lóru March 19 mo ti kí wọn pé ẹ kú oríire o ẹ ti wọlé o pẹ̀lú gbogbo òrò tí mo ti gbọ́ láwọn ìjọba àbílẹ̀ yòókù o láti ìgbà yẹn wọn gbé
13: kọ́ọ̀lù wọn reply lọ́dọ̀ yẹn pé thank you very much
14: tá a jọ sọ̀rọ̀ túnú àwọn náà tá a jọ sọ̀rọ̀ láti ìgbà yẹn fún ó lé lọ́dún méjì wọn gbé kọ́ọ̀lù mi. Ẹ̀kan tó tún wá gbé kọ́ọ̀lù mi wọ́n ní àwọn wà mítìn tó bá di wákì tó bá di 1 hour kí n pa wọ́n padà wọ́n àgbé mọ́ n bò ya mo wá gbogbo ọgbọ́n láti rí wọn mo rán yàn sí wọn mo rán kò sẹ́ni tó rábọ̀ jẹ́ mo wá nígbà tá a ṣe òkú bàbá lẹ́kàn balógun kábíyèsí lẹ́kàn balógun ní stadium mo wá lọ bá wọn kí ló ń ṣẹlẹ̀ pé kíni wọ́n ní àwọn fẹ́ ká sọ̀rọ̀ pé kíni kankan mo ní tí n bá dẹ̀ tẹ̀ wù sí ẹ reply chat mọ́ báwọn ṣe báyìí sọ wọ́n ní kí n má wọrí àwọn apè mi.
13: tí wọ́n bá pè ní
14: àlọ́kù àwọn agbé call mi ṣùgbọ́n wọn ò tún gbé títí bóyá bí oṣù méjì sẹ́yìn.
13: okay
14: gbabi osu meji seyin na
13: na ba tun gbe
14: oni sugbon pari pari e na ni wipe gbogbo ta jo so yen o ti fide o ti borele
13: se nte so osu meji seyin no se nte so no
14: o ti borele
13: se nte so no abeyin le ro le azum be
14: mi fe tu gbogbo awon kan ta jo so
13: sugbon ni bi osu meji seyin
14: pari e ni pe pari pari e ni pe awon ileri yen ti borele
13: won ti send awon ko kan si ministry si house of assembly si pe ka approve fun commissioner won si le pe yin omi tutun 2.2 o si kodun kan may 29 next year ni o pare ni o ka se nle
14: e se mo dupe ton ba pe mi won mu le ri won se ni won mu kan boya won le mu die nu le ri won se ni sugbon mo se n ba n soro yi mi to wa lo be ni pe won mu le ri won se emi ti fi gbogbo gbogbo
13: so ti e po si mo kan pe yin 30 the candidate ti le pe yin
14: candidate ni mi so
13: ma
14: ki mo ti ejo ki mu wa
13: won le po yin event to overtake e
14: ipo oselu nu ebi temi ki se nkan to jo wa loju so pe yan gba ko oselu yen ki se nkan to jo wa lu abi to to je ko ka ka haru ta wa mo so pa fe si wa wa be ma ti tori eja bi nkan kan
13: now tori akoko wa e din sare geko ku ku pe why te se wa choose ndp out of gbogbo egbe oselu kini fun mi ni ndp kini asia egbe yin
14: e se o national democratic party oni ndp
13: egbe tan mo n talanta abi
14: lanta imole
13: ah se imole wa ni lanta yi o lu lanta mo o ti di
14: imole ni
13: to sola lo ku bata ye nlo
14: eh ba se sola se pe le gbe sola sori sori ke fe fi se logo iba se torchlight ni o iba to ba sha ti ni imole nu e imole
13: mo le gbe o school ni pe e se lo logo symbol of light pe ngba te lo gbe lanta be ka yo lo lanta mo te ba fe se campaign se mo fa lanta ki
14: se
13: video mu
14: ni ise wo ni lanta n se imole oni n to si to si bi ni wi pe ni 2005 ara nkan ti olorun fi ba mi soro oni pe imole oni mi olorun so fun mi pe imole de
13: okay
14: ko kun fese fe imole olorun wo ipinle oyo
13: kabiyesi
14: te ba gbo tawon alatileyin mi ba nkorin yen pe imole de ko kun fese fe imole de ko kun fese fe imole olorun wo ipinle oyo imole de ko kun fese fe olorun lo fun mi ni ohun yen lati 2007 keni keni to lu imole ni mo tin lo imole ta wo poster mi 2007
13: imole ko to du padele ke nlo losun
14: ah won ba wa le be bon ba wa nbe ni
13: kabiyesi
14: eh olorun kon gba fa won saju ti wa
13: so imole ni slogan yin
14: imole oni slogan
13: mo ti ri eni yo je kun le wa si o ti comment lori facebook o ni imole 2027 eni 2027
14: yes
13: kabiyesi le du
14: ba so wa ri ndp ngba ta ri pe ah imole leleyi lanta bi ina si wa nu e to gbe imole jade pe ah ele ba ise tolorun wa mu
13: se tun ri ran yin o si yin na abe ile logic gbe
14: emi o le kin to gbegbe se emi o le ma gbadua soro mi ti yin sin
13: so tun wa lodun yin
14: e se lagbaro olorun 2027 odun wa ni
13: ah ninu ndp
14: beni
13: baba
14: beni egbe tuntun ni egbe ti o labawon oni ndp nti ndp si gbe duru dadani o ba ti wa mu ara nkan ti ndp gbe dani ni pe ijoba wa ara wa bo ti to ati bo ti ye government of the people for the people and truly by the people
13: baba
14: ara nkan te di pe ya nu ni pe ani se mekunu ki won rowo hori
13: ti kin fun laye ke pada lo sori oke ke lo ri confirm ko oluwa se 2027 lodun mi abi 2031 ke le confirm o ke mo tori pe te ba so podu oluwa so fe podu odun yin te ba fi le wole awon yo so pe se mo oluwa so be
14: e se mo dupe e se se re kin de je kin se je kin se laye kan fun yin t'olorun ba fun eyan ni iran olorun nikan lo ma akoko imuse
13: ko ti so time fun yin
14: e gbo mi olorun nikan lo ma akoko imuse ran yen e wa t'olorun ti fi alawon josefu e wa ta le to se wo nkan to ju eri e wo rede re to ju eri awon egbe ta awon egbe won to ta soko eru sugbon gba ta koko to ba to akoko ati gbose ideola emi mo ni igbagbo mo si wa po igbagbo mi yo ba t'olorun pe 2027 odun mi ni ma de fun la pere ni 2023 mi contest 2023 mo duro ni pepe mo yin olorun olorun so fun mi pe ki ma jade ni 2023 sugbon ki fodun merin
13: sile
14: lati prepare kin prepare so tin ba court test 2023 teyin baba n calculate e baba n ro tin ba court test 2023 to wa pe olorun kin fodun merin kin fi prepare odun merin yen ngba to ti pe won gbe phone wa mo won gbe call wa mo o pa won yan mo ni ewo o da yin pe awon na ti fe gbowo en to sele tele o e je ka pada suri pa ka bere si ni ko yanjo
13: ti ninu NDP
14: awa foru egbe a foruko egbe osilu ko yanjo
13: nbo ninu NDP se eni rival ninu NDP fun gubernatorial
14: won ni awon won ti la won to ti wa lati dije spirit sugbon to wa to sele ni pe ifenuko wa
13: seyin nikan le ra form
14: ifenuko o wa at consensus la se
13: seyin nikan le ra form egbe eni omi ra form leyin eyin nikan
14: be ni tori pe ati ni ajoso tele
13: okay so consensus candidacy na fi mu yin
14: na fi mu mi
13: se won de won de na wo isoke ni biti gugu awon megbe wa
14: ah be ni won se bi awon won se bi awon kan to je pe job ko se ni kan lori papa ton lo ko
13: eh
14: won fa wo mi soke ajoko bayi won to ba gba
13: e de ki ba ti leader lo so bo so ba na mic si baba ilenu kan soju egbe ndp baba o ko yin ti je e soro laarin seju kan si keji
15: Oruko mi ni Otunba Engineer Durojaya Adewale.
13: Ipo o le di mu nu NDP Ipinle Oyo.
15: I'm the Deputy National Secretary Support Group Mobilization
13: NDP.
15: Deputy National Secretary. Support Group Mobilization. I'm the National Officer representing Oyo State.
13: Ah. Okay. So, kile le so npa Taiwo Tegbeye?
15: Ah. Oruko to rin le ni o.
13: Se nte mure ke se pe tun lo gbe lomi bode so pe kini kan tsunami in fe gbo tsunami o
15: te ba n gbo awusu bila ina satan regime awu ni se be
13: se ko jesus ni won umama le yin si nte le se alaipo to si le mo fa gari ti akan bode
15: duro jaya adewale michael irungbon ye jesus oyo to
13: eh
15: eh cheri mu ti mo won ti
13: candidate yin re
15: lagbara olohun
13: bi yase NDP Oyo State gubernatorial candidate for NDP Taiwo Tegbeye no controversy no contradiction
15: olohun ni je
13: party chairman and party chairman Oyo State
15: Yekin Jelil
13: o na fowo si
15: gbugbo alajo wa nbe
13: tani party secretary
15: honorable Kaude Adeyinka
13: o na fowo si
15: lagbara agbugbo awon executive 30 executives
13: gbugbo yin le nawo Otegbeye oke
15: be ni
13: Taiwo Tegbeye laarin emi ati boya ki mo pariwo kan ara le mo mo kan mo mo mo se wa si ayu e billionaire
14: I'm not a billionaire
13: how do you intend to vote
14: but
13: as governor without being a billionaire
14: I'm not a billionaire I'm a very comfortable person
13: bo le se wa se
14: e seun se ri o ba ya mi lenu wi pe awon kan ma ro wi pe owo lo ba so yan di governor
13: kini mo so yan di
14: Olorun lo man fi aye ti o ma fi dipo alase sile isowo ohun elo lowo ejo
13: bo le siwa ohun elo
14: to ba je ni suru to ba je ohun elo ta lo Olorun ti pese e to ba je owo lo soyan di gomina ni awon kan wa ti won ba won ni ti gomina ni pele oyo to ba je pe o lo soyan di gomina ni awon kan wa ton ba ti di gomina ton si di ni pele oyo
13: ta ko ba soyan di gomina
14: Beni, awon kan wa ti won ba ti di gomina ni pele o ti won si di. To se pe owo lo so ni gomina kan wa ti won lowo ti won la mi la ka. Ti won de gbianju lati di gomina won di gomina ni pele oyo. O ko lo so di gomina Olorun lo fo baje Olorun lo so yan di gomina. Ni awon ati dawon bo kan pele o ti pe awon lo tan ko sita ti gbogbo e ti gbogbo erin le rile ti won wole bo.
13: Ta ni o bankroll lu yin.
14: Olorun aye raye ni o bankroll mi nitori pe mi igbo kan mi leyan. Ṣugbọn mo lawon to lohun yan lati se atileyin fun mi
13: ise kile nse se ni
14: well mo ti da yin lohun pe oro wo na le npada so oro wo na le npada so
13: ti se pastor le nse
14: mo ti da yin lohun mi se pastor mi o ki se full time pastor
13: ise kile nse
14: I'm a businessman a insurer ni mi
13: awon ti mo
14: de executive director ni executive director Shola Brokerage Farm ni mi.
13: Ejo ti lo
14: so dupe. Yeah, mo wa into bakery business and some other
13: things. Ready.
14: Director.
13: Babu ready.
14: I'm also the director of a power generation company.
13: Ejo ti lo
14: in Lagos.
13: O pataki lowo yin. Eh Taiwo Tegbeye former commissioner for information. E se adoko ju oni tin. Nigba tan bo won nikan wa Kinde Adejare Babalola. Awon na wa nbi Akande
14: Ayo. Oludije wa riye.
13: Fun ipo wo
14: fun atiba
13: atu
14: local assembly
13: okay ase akiyin Akande Ayorinde John Mayowa Otegbeye Wonder Otegbeye Otunba Durojaye Adewale engineer eseun oju oni tin atawon goyuku na te dewa ise aki gbogbo yin abedu adewale loko mr double iroyin loko bayi te gbo 080 number mi 7943-7601 080 7943-7601 en lembe eku kale
14: ese bodupe
16: Flash FM 105.5 quick, charge it 240.
17: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: bọ̀ọ̀bọ̀ọ̀.
1: Akábala tó jẹ́ kí n máa bòrí agbára ẹ̀.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, eléyìí tó gbóná gbóná títí di Ilé-iṣẹ́ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilájẹlú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Ó ní Monday ní Wọ́pá.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Splash FM 105.5.

0: Flash FM 105.5.
1: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
2: Àjọ̀dún rajà lẹ́dínwó kínú rẹ̀ ó dùn ún rèé ní Foodco láti Friday ọjọ́ kejìlélógún títí di Sunday parí oṣù karùn-ún yìí. Wá gbádùn àwo kan ráìsì àtadìẹ síkìn fẹ́gbẹ̀rún kan àbọ̀ náírà 1,500 naira péré tí ó rí pé wọ́n náà jayé ọlọ́banu. Congo mẹ́ta ráìsì pẹ̀lú òróró sebẹ̀ Devon King 750 ml fún 9,599 naira. Búrẹ́dì Classic tó ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú 50 cl Coke 1,500 naira. Ìdì méjìlá Pepsi 7-Up Mirinda 60 cl tó jẹ́ 4,548 naira tẹ́lẹ̀ ti wálẹ̀ sí 4,439 naira báyìí. Òróró sebẹ̀ Power Oil Zero Fast 3 liters 13,300 ti di 11,549 naira. Morning Fresh Zesty Lemon 1,000 ml tó wà ní 2,835 naira tẹ́lẹ̀ ti sọ̀kalẹ̀ sí 2,399 naira. Ìgbádùn rẹpẹtẹ tún ń bẹ fáwọn ìwé láyọjọ́ àwọn ìwé. Bẹ́ẹ̀ bá ti rajà 3,000 naira 3,000 naira péré nílé oúnjẹ wa, àwọn ọmọ yóò kunjú àrà tàbí kí wọn ó gbádùn oríṣiríṣi eré ìdárayá ní gbọ̀ngàn eré wa fọ́gbọ̀n ṣẹ́jú. Ẹ kó gbogbo ẹbí àtàwọn ọmọ wa jìfà pẹ̀lú ìgbádùn ní Foodco láti Friday 22nd May títí di Sunday 31st May. Àjọ̀dún rajà lẹ́dínwó kó jẹ̀fà ní Foodco.
3: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
4: Power Oil, hey, Power Oil.
5: Here you go there.
6: Mom, you didn't add milk.
5: No need to. Taste it and see why.
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, Mommy.
7: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
8: Milo!
9: Àrínà jìnà sílé mi. Àlọ́láwà jìnà sílé mi.
10: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
11: Àtàbàlà tó jẹ́ kí n máa bòrí àgbà.
10: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí Valentine cashport, Easter cashport tó tún yàtọ̀ sí Workers Day cashport, ilé tó gbóná gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mídìí cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn lọ ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú rírẹ́ ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídìí cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
12: Owó ni Monday ní Wọ́pá.
13: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
14: SELARIE salary.
13: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́kùn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
15: TURMERIC turmeric.
13: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
16: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa.
0: Flash FM 105.5.

0: The most anticipated night in club football is here.
1: Second successive game in the Champions League.
0: Decades of waiting, of pain, of banter, against all odds. Arsenal, the Gunners, have weathered every storm to be here.
1: Andrew Trossard, and tapped in by Bukayo Saka, history makers.
0: Waiting in the wings is the mesmerizing defending champions, led by the Ballon d'Or winning Ousmane Dembele. The UEFA Champions League final that you hoped for is here. Live from Budapest, showing on the big screen, Emi Badon. Champions League Magic Night 2026, the 16th edition. The biggest and most exciting match viewing experience you can think of. This is history in the making, and you don't want to be told. It's going to be massive. Music, banter, match analysis from the best team in the land. Giveaways, everything checked. Saturday, May 30th, 2026. Keep the date. Venue is MOV 21 Event Center, Ring Road, Ibadan. Doors open by 3 p.m. Come with your passion and let's make history together. Co-sponsor, O-Mobility, supported by PlayZit. Media partners, Splash 105.5 FM and Lagilu 96.7 FM. Champions League Magic Night 2026. It's a night to remember.
2: Here you go, dear.
3: Mom, you didn't add milk.
2: No need to. Taste it and see why.
3: Wow, but how?
2: Is it milky?
3: Yes.
2: Is it creamy?
3: Yes.
2: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
3: I love it, Mommy.
4: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
5: Milo!
6: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọba ọgbọ́n.
7: Akábala tó jẹ́ kí n máa bùkátà.
6: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Lágelú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
8: Owó ni Monday fi wá bá.
9: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
10: SELARIE salary.
9: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
11: TURNERIC turmeric.
9: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
12: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
13: Ohun agbábọ́ọ̀lù, ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù, ìlù, ayọ̀ àti fèrè, ní pápá eré ìdárayá. gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
1: Leandro Trossard and tapped in by Bukayo Saka, history makers.
13: Ní ìhà kejì, àwọn defending champion lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
1: Dembélé!
13: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM, ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù, jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media Partners, Splash 105.5 FM àti Lágbelú 96.7 FM.
5: Flash FM 105.5.

Bẹ́ẹ̀ni o, orin Alleluia àti Hosanna kò ní kúrò lẹ́nu wa lórúkọ Jésù Kristi, Olúwa wa, àmì. Orin ọpẹ́ òun náà ni yóò sì máa gba ẹnu wa nígbà gbogbo gẹ́gẹ́ bí a ṣe ń gbé ojú wa sókè sí Ọlọ́run, pàápàá jùlọ lásìkò yìí, wípé a fẹ́ kí orin ọpẹ́ kí ó wà ní ẹ̀kẹ́ wa. Bẹ́ẹ̀ náà ni yóò sì jẹ́ lórúkọ Jésù Kristi. Mo kí yín kàbọ̀ sí àkọ́tun ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà, eléyìí tá a mọ̀ sí Bible Society of Nigeria. Àwọn náà ni wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò yìí fún ìṣẹ́jú 55 gbáko, ìyún ni 45 minutes. Òun náà la máa fi ń ṣe ètò yìí. Eléyìí tá a ti máa ń gba ara wa níyànjú láti rí ìṣòro wa gẹ́gẹ́ bí eléyìí tí ó jẹ́ fún ìgbà péréte, ìyún ni wípé kò lọ títí láéláé, ipòkípò eléyìí tí àbá bara wa tàbí ohunkóhun tí ò bá ṣẹlẹ̀ sí wa. Bíbélì ti fi ìdí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó ti fi múlẹ̀ eléyìí tó ń sọ fún wa wípé kì í ṣe àwa ni èèyàn àkọ́kọ́ tí yóò mọ ní irú ìlàkọjá báyìí. Ìdí sì rèé tó fi jẹ́ wípé lórí ètò yìí, nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ìlàkọjá kankan tàbí ìṣòro kankan, eléyìí tí ó sábà máa ń kojú ẹ̀dá láyé, ẹ rí wípé a máa ń lọ sínú ẹsẹ̀ bíbélì láti fi ṣe àtìlẹyìn rẹ̀, láti fi máa encourage wa, láti fi máa gbà wá níyànjú wípé eléyìí nǹkan o kò lè mú ẹ̀mí wa lọ, eléyìí nǹkan o ó wà ní yóò sì fẹ́ lọ. A gbọ́dọ̀ ríra wa bọ inú ìṣòro ká a sì gbàgbé ara wa síbẹ̀ pátápátá. Ohun tí ètò yìí tó wà fún òun náà nìyí. Temilade Aloko òun lorúkọ ti tèmi, èmi náà sì ni atọ́kùn ètò ìwòsàn ìrora ọkàn. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn báyìí, òun náà la ti ń sọ̀rọ̀ nípa ìfipábánilòpọ̀, gbogbo àwọn ohun tí ó yẹ ká ní àgbọ́yé nípa ìfipábánilòpọ̀, yálà nípa ti ẹ̀mí ni, yálà nípa ti ìlera ni, yálà nípa ti ìròrí wa ni, gbogbo ẹ̀ náà ni ó ṣe pàtàkì láti mọ̀ gẹ́gẹ́ bí a ṣe ń bàbọ̀. Bẹ́ẹ̀ náà sì ni àwọn tí wọ́n jẹ́ alálàyé wa, wọ́n ti ń ṣàlàyé fún wa yékéyéké, àwọn elétò ìlera wa àti bàbá wa nínú Olúwa, Pastor Fárìndé, àwọn náà ń bá wa fi ọ̀rọ̀ lọ, wọ́n fi ń bá wa gbé lẹ́sẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ètò yìí, ẹ̀yin náà mọ̀ wípé a kọ́kọ́ mú eré oníṣe ránpẹ́ wá la fún àgbọ́yé wa lórí ètò. Nígbà tá a bá wá ṣe yùn tán, a wà bọ́ sínú àwọn ìbéèrè onírúurú tó lè máa jẹyọ látara àkòrí náà. Ẹ kú kalẹ̀, à ń bọ̀ àti ìlọ.

0: lónìí, ẹ tẹ́tí sí ìtàn Hammer, ọ̀dọ́mọbìnrin tó dojúkọ ìrora àti ìtìjú ìfipábánilòpọ̀. Ìrora ọkàn tí ogunlọ́gọ̀ àwọn obìnrin máa ń fi sábẹ́ aṣọ. Ní ìgbà kan rí, àwọn ọmọ ogun ọlọ̀tẹ̀ láti ilẹ̀ òkèrè kọlu ìlú kan. Àwọn àjèjì náà pa àwọn ènìyàn, wọ́n kó wọn lẹ́rú, wọ́n sì tún fipá bá àwọn obìnrin wọn lò pọ̀. Obìnrin kan tí ń jẹ́ Hammer gbé ní ìlú kékeré kan, ó sì ń tọ́jú Eva, ìyá àgbà tó jẹ́ ìyá ọkọ rẹ̀. Nígbà tí àwọn ọmọ ogun ya wọ ìlú wọn, George ọkọ rẹ̀ lọ sí ìrìn àjò. Àwọn ará abúlé yòókù fẹsẹ̀ fẹ kíákíá, ṣùgbọ́n ó gba Hammer ní àsìkò díẹ̀ láti gbé ìyá ọkọ rẹ̀ tí ara rẹ̀ kò yá dìde lórí ibùsùn.
1: Màmá, màmá, óyá, ẹ já sá lọ, a gbọ́dọ̀ sá lọ nísìnyìí.
2: Kí ló dé? Kí ló ń ṣẹlẹ̀?
1: Màmá, àwọn ọmọ ogun ọlọ̀tẹ̀, wọ́n ti dé sí ìlú wa, wọ́n sì ti ń kó wa lẹ́rú, a gbọ́dọ̀ sá kíákíá, màmá, óyá.
2: Rọra ṣe mí, rọra o.
0: Bí wọ́n ṣe ń jáde láti inú ayéré, àwọn ọmọ ogun mẹ́ta já wọlé láti ẹnu ọ̀nà.
3: Ìwọ, bọ́ sí mi, tẹ́lẹ̀ mi, bá mú, mú jáde.
1: Ẹjọ́, ẹjọ́, ẹ gbà mí o, wọ́n mú mi lọ, wọ́n mú mi lọ.
2: Ẹ fi sílẹ̀.
3: Jáde, ìyá àgbà, wo bíbẹ̀ kọ́, a ó pa ọ́ ni.
1: Ẹjọ́, ẹjọ́.
0: Àwọn ọmọ ogun náà gbá Hammer mú, wọ́n sì fipá bá a lò pọ̀ lọ́kọ̀ọ̀kan. Hammer gbìyànjú láti dúra débi pé ó kán lápá, ṣùgbọ́n agbára wọn pọ̀ jù fún. Lẹ́yìn náà ni olórí wọn pe àwọn ọmọ rẹ̀ láti wá bá a kó ìkógun lọ. Ní ìkẹyìn, Hammer àti Eva mórí bọ́, wọ́n sá lọ sínú igbó.
1: Màmá, ó yá, a ní láti wá àwọn yòókù.
2: Ọlọ́run mi o, Hammer ọmọ mi, apá rẹ, a ní láti tọ́jú rẹ̀, ó nílò oníṣègùn.
1: Màmá, ẹ má ṣèyọnu, ara mi yóò yá. Jésù, Jésù, ràn mí lọ́wọ́.
0: Lẹ́yìn tí wọ́n ti rìn fún wákàtí díẹ̀ nínú igbó, Hammer àti Eva padà rí àwọn ará abúlé yòókù, tí wọ́n sì bá Hammer tọ́jú apá rẹ̀. Ṣùgbọ́n ojú tí púpọ̀ láti sọ fún wọn nípa ìfipábánilòpọ̀ rẹ̀. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì, Hammer àti Eva lè padà sí abúlé wọn. Ọkọ Hammer George náà ti dé padà láti ìrìn àjò rẹ̀. Ìyá rẹ̀ sì sọ ohun gbogbo tí ó ti ṣẹlẹ̀ fún. Ó mọ̀ nínú ọkàn rẹ̀ pé ìfipábánilòpọ̀ kìí ṣe ẹ̀bi Hammer, ṣùgbọ́n kò fẹ́ bá a ní àjọṣepọ̀ mọ́. Ìtìjú àti ẹ̀gbin dé bá Hammer.
1: Ọlọ́run mi o, Ọlọ́run mi o, níbo ni ojú rẹ̀ wà? Ìtìjú bò mí, kódà George kò fẹ́ láti fọwọ́ kàn mí mọ́.

0: făcut.
1: Nikkei, a ma lori dokita re.
2: Ama bi o ba se pe o wa ni ojo meji akoko leyin ifipa banilopo na ni aba ti fun o ni ogun tin de na arun ede sugbon ope ni fun olorun pe o ko ni kokoro HIV de bi ede.
0: Ah dokita iroyin ayo niyan o mo
2: sugbon ama mo ni kan miran lati so fun o.
0: Kini
3: o ti loyun?
2: Mo tọrọ àforíjì pé mo sọ èyí fún ọ ṣùgbọ́n o ti lóyún.
1: A máa wà nínú ìpayà fún ọ̀sẹ̀ púpọ̀, kò sì mọ bí yóò ṣe fẹ́ràn ọmọ tí ó lóyún rẹ̀. Ní ìgbẹ̀yìn, kò lè pa ìrora náà mọ́ra ní àṣírí mọ́. Ó bá lọ sọ fún ìyàwó olùṣọ́ àgùntàn rẹ̀, arábìnrin Isabelle.
4: Ama, o ma ṣe o, ìṣòro ńlá ni èyí. Ó dá tí o sọ fún mi kí o má bàa dá ìṣòro yìí gbé.
0: O ṣeun arábìnrin Isabelle, ara tù mí, ṣùgbọ́n kí ni kí n ṣe? N kò mọ ohun tí yóò ṣe.
4: Ama, o gbọ́dọ̀ sọ fún ọkọ rẹ o, ṣùgbọ́n báwo ni yóò ṣe rí lára rẹ tí mo bá fi tó olùṣọ́ àgùntàn létí? Ó lè bá George sọ̀rọ̀, ṣé o gbà mí láyè láti ṣe èyí?
0: Bẹ́ẹ̀ni, ó dáa náà kò burú.
1: Olùṣọ́ àgùntàn Paul, ọkọ Isabelle wá àkókò láti bá George sọ̀rọ̀. George ní àǹfààní láti sọ nípa ohun tó ṣẹlẹ̀. Òun àti Ama sì padà di ọ̀kan. Lẹ́yìn oṣù díẹ̀, Ama àti George bí ọmọ

0: Arákùnrin àti arábìnrin, ẹ fetí sí mi. Lónìí, a fẹ́ ya ọmọ yìí sí mímọ́ sí Ọlọ́run. George àti Amá, jẹ́ ẹ̀yin ṣe ìlérí láti tọ́ ọmọ yìí ní ọ̀nà Olúwa.
1: A pinnu.
0: Arákùnrin àti arábìnrin, ohun tí ọ̀tá gbèrò fún ibi, Ọlọ́run sọ di ire. Ọmọ yìí, Nátánì, ó jẹ́ ẹ̀bùn tí ó dára, tí ó bùkún gbogbo ìjọ wa.
2: Lẹ́yìn ọjọ́ náà, àwọn ènìyàn kò fi ojú burúkú àti ti ẹ̀gbin wo ọmọ náà mọ́. Lẹ́yìn ọ̀pọ̀ ọdún, Nátánì di olùṣọ́ àgùntàn tó gbajúgbajà ní agbègbè náà. Ó sì jẹ́ àmúyangàn fún àwọn òbí rẹ̀. Pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, Amá náà foríjì àwọn tó fipá bá a lò pọ̀.

0: ẹ̀ka àbọ̀padà ètò ìwòsàn ìrora ọkàn náà ló ń lọ lọ́wọ́ ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. òun náà lẹ́sẹ̀ ti gbọ́n ẹ rí wípé nínú eré oníṣe eléyìí tá a gbọ́ látara ìfọwọ́sowọ́pọ̀ àti ìfẹ́ àti ìgbọ́ra ẹniyé a rí wípé ẹni tí ó lùgbàdì ìfipábánilòpọ̀ tó tún jẹ́ wípé èso ẹ̀yin ò ní ọmọ ó tún jẹyọ látara eléyìí a rí wípé ó jẹ́ kí ọmọ náà kó ṣe rere kó sì wà láyé kó wà láàyè àti ẹni tí ó lùgbàdì ìṣẹ̀lẹ̀ yìí náà ó fún ní agbára láti dáríjì àwọn tí wọ́n fi pa bá ní àjọṣepọ̀ bó tẹ̀ sílẹ̀ jẹ́ wípé lẹ́ẹ̀kọ̀ọ̀kan eléyìí tí kò sí tó burú ńbẹ̀ tàbí tí ò lè ṣe kó má wáyé òun náà ni rírántí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ó ti ní agbára láti rí wípé òun borí gbogbo ẹ̀ láti má jẹ́ kó sọ di àkúrẹ̀tẹ̀ tàbí eléyìí tí ó dá àìsàn sí lára ara àwọn ohun tí a máa ń sọ rèé lórí ètò ìwòsàn ìrora ọkàn ìwọ tó bá ní ohun kan eléyìí tó ń ba ọkàn rẹ fínra eléyìí tó ń kó ìrẹ̀wẹ̀sì ba ọkàn rẹ ẹ láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ètò yìí bẹ́ẹ̀ náà lè sì tún láǹfààní láti pè wá sórí 0916188 7383 ní ìgbàkúgbà lẹ lè pè wá ẹ lè pè wá tí ètò bá ń lọ lọ́wọ́ ẹ sì tún lè pè wá lásìkò tí àbá sí lórí ètò tẹ bá rò wípé ta ni mo lè pè ni fún ìlà kọjá mi yìí ẹ pè wá a sì ní ìgbàgbọ́ nínú jésù kristo olúwa wa wípé yóò ní ìyànjú tó ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí bàbá wa pastor daniel fárìndé ẹ bá mi kí àwọn ara lé.
1: Àwọn ara lé mo kí wa o ẹ ṣeun. Ẹ ṣe wa gbogbo ìgbà tẹ́ ń fetí sí wa lágbára ọlọ́run gbogbo ìrora ọkàn wa lọ́lọ́run bá mú kúrò.
0: Bákan náà ni elétò ìlera wa àwọn náà ti wà ń bí arábìnrin Adéṣọpẹ́ ẹ bá mi kí àwọn aráalé kẹ̀sì tó ń dárúkọ bẹ́ ẹ ṣe jẹ́ gangan.
2: Ẹ ká san gbogbo ẹ̀yìn aráalé lágbára ọlọ́run ètò ìlera wa ò ní di fíafíà o. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Yáfin Adéṣọpẹ́ Adébùnmi Adégòkè láti iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera obìnrin PPFN.
0: Ẹ ṣeun gan-an adé ni tiwọn Adéṣọpẹ́ Adébùnmi Adégòkè adé náà yóò jẹ tiwa. Ó dá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ arábìnrin Adéṣọpẹ́ òun náà ni wípé kí ni ó gbọ́dọ̀ jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ní kété tí èèyàn bá lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀.
2: Tí èèyàn bá ní ìfipábánilò tó ṣẹlẹ̀ ẹni tó ṣẹlẹ̀ sí yẹn nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ni pé kó rí wípé òun sọ̀rọ̀ síta. Tó bá wá sọ̀rọ̀ síta ẹni tí wọ́n ń sọ fún ìgbésẹ̀ wo ló yẹ kí òun náà gbé. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé ká rí pé a gbọ́ nǹkan tẹ́ni yẹn ń sọ. Ẹ jẹ́ ká fún ẹniyẹn lórí ọ̀fẹ́ láti sọ bó ṣe yẹ àti bó ṣe ṣẹlẹ̀ sí. Ẹ má yẹ ká pa lẹ́nu mọ́, ẹ má yẹ ká ti ọ̀rọ̀ sí lẹ́nu. Ẹ dẹ̀ jẹ́ ká rí wípé a gbà á gbọ́. Ta bá rántí eré oníṣe tí ọkọ̀ ṣe ṣáájú ká tó bẹ̀rẹ̀ ètò yẹn, wọ́n gba Amán gbọ́. A gbọ́dọ̀ rí pé a gba ẹniyẹn gbọ́ dáadáa. Inú gbígbàgbọ́ yẹn ló máa jẹ́ kí irú ẹni bá yẹn kó ní trust nínú wa kó lè jẹ́rìí wa pé ọ̀rọ̀ tí mò ń sọ fún ìyá yìí tàbí tí mò ń sọ fún ọkùnrin yìí ó ṣetán láti ràn mí lọ́wọ́. Ká ní pé bóyá ẹni tó wá ń bá wa sọ̀rọ̀ ìfipábánilòpọ̀ yẹn ta bá rí pé ó sì wà nínú ewu bóyá ẹni tó ń fipá bá lò yẹn ó wà nínú léègbé ẹ̀ àbí ẹni tó pé ó súnmọ́ bí iṣẹ́ ọrùn ni ká rí wípé àkọ́kọ́ mú ènìyàn lọ síbi tí yóò ti ní ààbò tó péye jìnnà sí ẹni tó ń fi ipá bá a lò pọ̀. Ká dẹ̀ rí wípé a tún gbé ìgbésẹ̀ tó ṣáájú wípé irú ẹni báyẹn ẹ jẹ́ ká rí pé a mú lọ sí hospital kán ṣàyẹ̀wò fún kán fún láwọn oògùn tó lè dènà kòkòrò àìfojúrí kán dẹ̀ fún ní ká lóbìnrin bá ni wọ́n fún lóògùn tó lè dènà oyún àìròtẹ́lẹ̀. Ká dẹ̀ rí pé a tún gbé ìgbésẹ̀ ká lọ sí women affairs ní ministry of health ká jẹ́ kó tó wọn létí torí ìjà fún ìfipábánilòpọ̀ kò ṣe ìjà téèyàn kan máa ń dájà ìjà tó ní ẹ̀ka tó wọnú ẹ̀ka mọ́ra wọn ni tó lófin bá ń ṣe títẹ̀ ọlọ́pàá máa ṣe títẹ̀ àwọn olùṣàgùtàn náà lélẹ̀ kò yọ tiwọn náà sílẹ̀ tó ló ní àwọn ọ̀rọ̀ tí wọ́n á bára ẹni báyẹn sọ tí ọkùnrin àtún fi padà bọ̀ sípò.
0: Ẹ ṣeun gan ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà máa ń rí wípé àwọn èèyàn wọn kì í fẹ́ gbé àwọn ìgbésẹ̀ eleyi te la kale ki le ro pe o ma nsokun fa re
2: e opolopo gba nkan to ma nsele ti en to fi pa ba lopo ti o ke fin le nfe soro sita ni pe en ti mo fe so fun se ko ni fi mi se yeye en ti mo fe so fun se yo gba mi gbo se ko en to ma bi mi ni bere pe en igba ti wo yo sele nbo ni won na wa won na ki lo rin lagun yen asowo lo wo kile je pa go ton agun yen ni won na rin en boya o se di ba kan ni iru awon kan ba yen lo ma je ke lomi gan wo pe a ba mo se fe so elomi gan le wo pe ogi ti mo fi so fe niyan se se pe ola ma foju yen wo mi pe a o ranu lagbonja ti fi pa ba lopo temedo ti fi pa ba lopo iru awon kan yen na awon ero to ma se ninu okan en ton ba fi pa ba lopo to ma je ko nira fun won lati gbe igbese to to to de ma n pada n fa won sinu ewu iru eni bayi o le pada loyun to ba ni HIV nko ti o de gbigbese to to lasiko to ye ko gbe awon igbese yen
0: ṣùgbọ́n irú ọ̀rọ̀ wo ni àwọn èèyàn gbọ́dọ̀ yàgò fún tàbí irú àwọn ìhùwàsí wo la gbọ́dọ̀ ṣọ́ra fún lásìkò tí a bá ń bá àwọn tí wọ́n lùgbàdì fipábánilòpọ̀ yìí sọ̀rọ̀.
2: tá a bá ń bá wọn sọ̀rọ̀ ohun kan tó ṣe pàtàkì ni pé ẹ má jẹ́ ká dá wọn lẹ́bi ẹ yàgò fún pé báwo ló ṣe rìn ẹ yàgò fún pé aṣọ wo ló wọ̀ ẹ yàgò fún pé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ayé ń tẹ̀síwájú kò tẹ̀síwájú ẹni tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí yẹn gangan ló mọrú ìdààmú àti ìpòrúru ọkàn tí nǹkan tó ṣẹlẹ̀ yẹn tó lè dá sí ìgbésí ayé ẹ̀ àti sí ọjọ́ iwájú ẹ̀ ká dẹ̀ yàgò fún ẹ jẹ́ ká ṣe légbòlé ọ̀pọ̀lọpọ̀ gbà láàrin bàbá tó ń súnmọ́mọ tàbí ọkọ ìyá tó ń súnmọ́mọ á máa rí pé ẹlòmíà ni ẹ jẹ́ ká ṣe ní égbòlé mo sì gbọ́rù nǹkan báyẹn bí abíẹ̀ méjì tí ya yẹn ọkọ ẹ̀ ló kọ́ fẹ́ máa bá ọmọ ẹ̀ ní nǹkan papọ̀ ó mórí bọ́ ìyá yẹn ní òun fẹ́ ṣe légbòlé ó ṣàpadà fọkọ yẹn sílẹ̀ ó wá lọ fẹ́ lómi ó mọ ọmọ yẹn wọnú ìgbéyàwó tó sì lọ fẹ́ lómi ọkọ tó tún wá fẹ́ ó tún wá jẹ́yàn burúkú òun náà tún fẹ́ máa nà sí ọmọ yẹn ó wá wá pé ṣé kóun tún wá ṣe ilé yẹn náà ní égbòlé ni pé because òun ò fẹ́ kúrò ní ilé ọkọ
0: yóò sì mọ ọmọ kúrò
2: sorú nǹkan bá yẹn ṣẹ́rí pé ó ti gba èrò ó dẹ̀ gba kí obìnrin fúnra ẹ̀ náà kó mú ọkàn ẹ̀ le láti take decision tó máa ran ayé ẹ̀ àti ọjọ́ iwájú ẹ̀ síwájú.
0: ẹ ṣeun gan-an ẹ jẹ́ kí n wá lọ sọ́dọ̀ pastor Farinde tẹ bá ní ohun tẹ fẹ́ bá wa fikún ilé náà kò sí wàhálà ṣùgbọ́n báwo ni àwọn ilé ìjọsìn àwọn olórí ẹ̀sìn gbogbo yálà ṣọ́ọ̀ṣì ni yálà mọ́ṣáláṣí ni yálà ti ìbílẹ̀ ni báwo ni wọ́n ṣe gbọ́dọ̀ ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ yìí yàtọ̀ sí dídẹ ìyẹsí wọn irú àwọn ìgbésẹ̀ wọn gbọ́dọ̀ gbé.
1: ẹṣe ni tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ náà ni wípé olóyìnbó ń pè ní stigmatization a gbọ́dọ̀ rojọ́ wọn kiri ẹni tí nǹkan dẹ̀ ṣẹlẹ̀ sí kì í ṣe pé kó náà kó máa sọ fún gbogbo èèyàn káàkiri yóò sọ fún àwọn tó lè gbà á lẹ̀ yóò sọ fún àwọn tó lè tọ́jú ẹ̀ gbogbo ìjọ ló máa ń ní kánsẹ́lọ̀ kì í ṣe gbogbo pásítọ̀ àbí ìránṣẹ́ ọlọ́run ló lè ṣiṣẹ́ tí mò ń sọ yìí o torí ọ̀pọ̀lọpọ̀ ló wà tẹ́nu wọn ò bò wọ́n rojọ́ fẹ́lòmíì ẹni tí a máa sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún á jẹ́ ẹni tí a mọ̀ pé nǹkan àṣírí ló mú dání tí ò ní rojú ẹni yẹn káàkiri ó gbọ́dọ̀ bá sọ̀rọ̀ lẹ́yìn yẹn ni wípé gbogbo tán bá dẹ̀ sọ fún ìgbésẹ̀ tó bá yẹ kó gbé ó gbọ́dọ̀ gbé gẹ́gẹ́ bí wọ́n ti sọ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bí ìjọ èèyàn ó mẹ́ṣọ ẹ̀ pé ó lọ sí ilé ìwòsàn wọ́n tọ́jú ẹ̀ wọ́n ṣe ohun gbogbo fún kí ló ṣe ẹ́ tó ń lọ sí ilé ìwòsàn kò ṣẹjọ́ wẹ́wẹ́ bẹ́ẹ̀ ara mi ò yá mo lọ ilé ìwòsàn ni kò sọ fún àwọn yòókù ẹni tí ó ń bá sọ̀rọ̀ ni kò kọjú sí láti mẹ́ṣọ ẹ̀ pé gbogbo ìrìn àjò ayé rẹ̀ ó lọ déédéé èyí tó tún máa ń dà bẹ́ẹ̀ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe ló expose wọn sí irú nǹkan bẹ́ẹ̀ ìyẹn ò dẹ̀ gbọ́dọ̀ ṣe sọ wípé kẹ́ni yẹn kó wá torí bẹ́ẹ̀ kó má máa pààrọ̀ iṣẹ́ bí ẹni pààrọ̀ aṣọ in tó máa mọ̀ ni wípé kò sí iṣẹ́ tí ò ní ewu tiẹ̀ kò sí iṣẹ́ tí ò léwu tiẹ̀ kò sí ibi téèyàn dé tí ò ní rí ẹni tí yóò fẹ́ yọ lẹ́nu mo ti rírí tó jẹ́ pé obìnrin tó bímọ mẹ́rin tí ó wà nílé ọkọ rẹ̀ jẹ́jẹ́ lọkùnrin kan ń lé kiri mo ti ri to buru be de pe alaboyun le ni e mo n fe wu won lati fe
0: ah ah
1: mo serious ki se itan ti won so fun mi ti mo mo ti mo le ti mo moruko won ni awon yan na ma wu won lati fe so gbogbo wa palapala bi eleyi lo buru jai awon kan si wa to je pe omo kekere ni won ma wa kiri gbogbo oro awon pon be yen won po ni ọgbà túnṣe tí wọ́n pè ní correctional center ní ìsìn ọmọ tí ò tó nǹkan ni wọ́n máa wá kiri náà máa lé kiri àwọn tó yẹ kọ́ lọ wáyàwó àwọn tó yẹ lọ wá ṣẹ́ṣe wọ́n máa máa rìnrìn kurin káàkiri bẹ́ẹ̀ yẹn ẹni tí nǹkan orí ọba ṣẹlẹ̀ sí ẹ má jà dẹ́yẹ sí ẹ má jà dẹ́rù báyìí pé ayé ti parẹ́ ẹ má jà dẹ́rù báyìí pé kò lè lọ́kọ mọ́ ẹ má jà dẹ́rù báyìí pé kò lè ṣe rere mọ́ gbogbo orú nǹkan bí eléyìí kò bójú mu orí ọ̀fẹ́ dẹ̀ wà tó yẹ pé a rí àwọn oríṣiríṣi èèyàn tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí láyé ìsìn gan tó yẹ pé ó da fún wọn ju ibi ti tẹ́lẹ̀ lọ mo gbàládùá ibi ò ní bá wa ní tá à ń sọ ni pé ohunkóhun tó bá dé bá wa ẹ má jà gbà pé ibẹ̀ láyé parẹ́ sí ká make sure pé a yanjú ẹ̀ a sì tẹ̀síwájú.
0: Ẹ ṣeun gan tó ẹ̀yin ara lé lẹ́ẹ̀kan sí i ètò ìwòsàn ìrora ọkàn òun náà lè ń gbọ́ lọ́wọ́ láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà ìkànnì ọmọlúàbí splash 105.5 fm òun náà sì ni ẹ ti ń gbọ́ wa ẹ lè pè wá sórí 0916188 7383 ẹ tún jẹ́ kí a tẹ̀síwájú irú àwọn ìgbésí àtìlẹyìn eléyìí tó jẹ́ ti oníṣe tá a máa ń pè ní practical nípa ti ètò ìlera ìròrí àbí nípa ti ẹ̀mí wo gangan lẹ́rù pó ṣe pàtàkì fẹ́ni tí a fipá bá lò lójúnà ìrìn àjò ìwòsàn kan irú àwọn èèyàn báyìí tó fi mọ́ àwọn ọmọ eléyìí tí wọ́n bí nípasẹ̀ ìfipábánilòpọ̀ ṣé arábìnrin adéṣọpẹ́.
2: Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ níbi títí ìlera. Ṣé rí tí ìfipábánilòpọ̀ bá ṣẹlẹ̀ ohun àkọ́kọ́ ni ti ìlera. Tó bá tọ́lọ́run bá ti ṣe tí ẹni bá yẹn tó kúrò nínú ewu yẹn torí ewu ni ìfipábánilòpọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn tẹ́ni yẹn bá ti kúrò àkọ́kọ́ náà ni níbi ti ètò ìlera torí àfẹ́ kó lóyún tí ó máa di pé wá di pé irú ọmọ yẹn a máa di ọmọ tí òun fúre òun lè fi yan gan a dẹ̀ fẹ́ kí ó lùgbàdì kòkòrò ìbálòpọ̀ kankan torí ẹni tó ṣerú nǹkan báyẹn ẹ mọ nǹkan tó wà lágọ̀ ara ẹ o oríṣiríṣi làwọn èèyàn ń gbé káàkiri. Ìkẹta ni pé ẹlòmíì máa ń tibẹ̀ gan kó ní àpá bóyá níbi lílù níbi títì o lè forí gbá tó rẹni báyẹn tó bá délé ìwòsàn wọn nìkan ní bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ ní kíákíá náà bóyá ó yá pé sórí bẹ́ẹ̀ ló yẹ máa tọ́jú ẹ̀ hàn ó ní àwọn ẹ̀rí tí wọ́n kọ́kọ́ mú ní àgọ́ ara ẹ̀ kan tó bẹ̀rẹ̀ ìtọ́jú tó fi débi irú nǹkan tí irú ọkùnrin yẹn bá dà sí àgọ́ ara obìnrin yẹn wọ́n á mú sáǹpù fún pé ẹ jẹ́ ká mú ilé sódà tán bá ti padà mú ẹni yẹn kò ní ríbi tó máa sọ pé òun fẹ́ sá sí pé èmi ni àbí èmi kọ́ sórí ẹni báyẹn wọ́n á tọ́jú ẹ̀ tán bá wá ṣe wá tó bá ṣe ń ṣe ìtọ́jú ti ètò ìlera yẹn wọ́n á máa ṣe ìtọ́jú ti ọkàn torí ọ̀rọ̀ ẹni báyẹn oríṣiríṣi la máa ṣẹlẹ̀ nínú ọkàn ẹ̀ ó lè máa rò pé tóun bá ti kó lọ sí bíá kó nǹkan lọ para òun dànù ẹ wo ẹ jẹ́ ká wò bíi ẹni tẹ́ pé ìgbéyàwó ẹ̀kún bíá bí ọ̀sẹ̀ méjì kí irú nǹkan báyìí wá ṣẹlẹ̀ sí tó dẹ̀ sọ fún ẹkọ pé ó bà mí nílé o kí àwọn olùbálé tipátipá kan ti wá gbà kó tó di pọ̀sẹ̀ méjì yẹn irú ẹni báyìí lè máa rò pé àbí kóun para òun ni àbí kóun sá kúrò nílùú ni tó rú àwọn kan báyẹn náà ó nílò kí wọ́n gbárùkù tí kí wọ́n dẹ̀ mú ní ọkàn lé so that kò ní affect irú ẹni báyẹn ẹni tó bá ṣe fọkàn tán tóun fẹ́ wọn kò ṣe fọkàn tán nù mọ̀lẹ́bí wọn ó nílò family support torí family náà la máa kọ́ kàn ká tó kan gbogbo ìlú sórí ẹni báyẹn ó nílò irú nǹkan báyẹn a dẹ̀ láwọn support group àwọn tírú nǹkan báyẹn ti ṣẹlẹ̀ sí tí wọ́n dẹ̀ tún gbégbé ayé àlàáfíà tán dẹ̀ tún gbélé ayé tán tún ṣe nǹkan tó dáa tí wọ́n dẹ̀ tún ní ìdílé tó tún dáa àwọn yẹn á ní àǹfààní láti rí àwọn ọ̀rẹ́yàn báyẹn wọ́n á tún lè fi ìrírí wọn wọ́n á fi bá a sọ̀rọ̀ wọ́n á fi mú un lọ́kàn lẹ̀ láti lè rí i pé ó pass through stage yẹn successfully so that kò ní ní ìfarapa. Ẹ dẹ̀ máa jẹ́ ìyàkọ́ wípé ẹni tó bá fipá bánilòpọ̀ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà yìí ọ̀daràn pọ́nbélé
0: ni.
2: Tẹ máa jẹ́ ká wò pé yẹn ó ti parí síbẹ̀ kò tí parí síbẹ̀ o. Ẹgbẹ́ lọ fẹjọ́ ẹ̀sùn ọlọ́pàá. Àwọn ẹgbẹ́ mẹ́rin àfi ẹgbẹ́ lọ gbọ́ sí. àwọn agbófinró gbọdọ̀ gbọ́ sí torí kò kí n ṣe nǹkan tẹ́ pé jẹ́ pé ọ̀ràn ẹniyẹn ó ti di ọ̀ràn ìjọba pé òfipá bá irú ẹni báyẹn lò pọ̀ so onígbésẹ̀ tí òfin máa gbé láti rí pé irú ẹni báyẹn ìjìyà tó tọ́ ó tọ́ sí gẹ́gẹ́ bí èsì dáàdì sọ lẹ́kọ̀ọ́ pé àwọn kan bẹ ní ọgbà àtúnṣe tẹ́ pé wọ́n ń ṣerú àwọn nǹkan báyẹn tí wọ́n sì gbé wọn irú nǹkan báyẹn wọ́n gbọ́dọ̀ rí pé wọ́n tọ́ kẹ́ni ẹ má bàa ṣerú ẹ̀ mọ́ kó dẹ̀ lè jẹ ìjìyà ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ torí ẹ jẹ́ ká ìmájì pé bí ẹni tó fipá báyẹn lò pọ̀ tẹ́rọ ẹni báyẹn wá délé padà tó tún wá rẹ́ni ẹ tó tún wá yan fanda fanda káàkiri ṣé rí pé ìwòsàn ọkàn yẹn gan kò ní pé a máa wò pé ẹni tó ṣerú nǹkan bá mi sí mi ló tún wá ń rìn báyìí èmi tó ṣerú nǹkan báyẹn gan sí gan mi tún wá láǹfààní láti máa rìn bó ṣe tọ́ àti bó ṣe rẹ ṣe mọ̀ pé irú nǹkan báyẹn ó máa jẹ́ kí depression kó tún wá sínú àgọ́ ara irú ẹni báyẹn.
0: Ẹ ṣeun gan mi mọ̀ bóyá Pásítọ̀ Fárìndé ní àfikún tí wọ́n fẹ́ẹ́ fi kún ìbéèrè léyìí náà.
1: Tí mo lè fi kún ni wípé ẹnikẹ́ni tí òun bá fi ipá lò pọ̀ kó tètè jọ̀wọ́ ara ẹ̀ fún ìwòsàn. Ìtí mo fẹ́ fi kún ni wípé tí òfin Nàìjíríà kò gba èèyàn láyè láti ṣe ìyẹn tó kàn máa ń burú bẹ̀ ni pé àwọn tó fi ipá bá lò pọ̀ wọn kì í wù wọn láti jáde síta láti jẹ́rìí gbé àwọn ọlọ́pàá lẹ́yìn nígbà wọn bá mu tán nígbà wọn bá mu dé court tó mu délé ẹjọ́ wọn máa béèrè ṣe mọ̀ pé ẹlòmíì ìtìjú ló máa mu tí pé kò ní fẹ́ fojú hàn òun ló sábà máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn tó ń fi pa báyọ̀ lò pọ̀ àdá kan pẹ́ lẹ́wọ̀n tàbí nígbà bá rí wọn pé kò sẹ́ni tó wá jẹ́rìí gbé ẹjọ́ lẹ́sẹ̀ wọn ò fi wọn lẹ̀ iná ṣe máa ń rí wọn tó máa yan káàkiri tó máa ṣe fàárí bẹ́ẹ̀ ni pé àwọn ṣe láṣẹ gbé kò sí òfin Nàìjíríà tó fúnyàn lórí ọ̀fẹ́ láti fi ipá báni lò pọ̀ ẹnikẹ́ni tẹ́lẹ̀ bá dẹ̀ ṣẹlẹ̀ sí kán ní ìgboyà láti fẹjọ́ sùn kán dẹ̀ ní ìgboyà láti dúró ti ẹjọ́ yẹn títí dé ibi tí wọ́n fi dá ẹjọ́ fún ẹni yẹn tí gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí fi tara lé tọ́ mo mọ̀ rí àbí má jẹ́ kán ya fọ́tò ẹ má jẹ́ kí gbogbo ìlú ó gbọ́ tẹ́ bá wo àwọn ìlú òyìnbó yẹn àwọn ọmọbìnrin ẹ̀ gan ni wọ́n kọ́kọ́ lọ bá ní kámẹ́rà láti mọ sọ fún ẹni tí wọ́n ṣe fún àwọn so ẹ má jẹ́ kó dẹ́rù bà wá lágbára ọlọ́run ọkọ rere aya rere èmi mọ́ yóò fi kún wa o ilé wo sì ní dàrú àwọn tó dẹ̀ ṣe ìwà búburú yìí lágbára ọlọ́run wọnú àwọn òṣìwọ́ ṣẹ́ burúkú wọn.
0: Àmì ẹ jẹ́ kí n tún lọ sọ́dọ̀ arábìnrin Adéṣọpẹ́ àbí irú àwọn ìlàkàkà tàbí ìrírí ìrora ọkàn wo lẹ́rọ wípé irú àwọn ìyá bẹ́ẹ̀ lè máa là kọjá lásìkò tí wọ́n bá ń tọ́ àwọn ọmọ wọn eléyìí tí wọ́n bí nípa ti ìfipábánilòpọ̀.
2: Tí oyún bá kọ́ ṣẹlẹ̀ níbi ìfipábánilòpọ̀ throughout 9 months tẹ́ni ẹ fi ń gbé oyún yẹn ẹ jẹ́ ká ní lọ́kàn yìí pé inú ẹ̀ ò ní máa dùn tó bá dun ní lànà tó bá dùn ní àtún káríjọ pé ọmọ tó mo fẹ́ bì ẹlòmíì gan lè máa pè lọ́mọ ìbànújẹ́ pé ìbànújẹ́ lọmọ tó fẹ́ bì sorú irú ìyá báyẹn ó nílò oríṣiríṣi ìrónilágbára support látọ̀dọ̀ mọ̀lẹ́bí látọ̀dọ̀ àwọn alábàágbé látọ̀dọ̀ àwọn elétò ìlera fúnra wọn gan tó máa bèrè pé ta lọkọ tó ní àkọ́ báyìí elétò ìlera níbi tàdé lórí òde òní lọ́yọ̀ state yìí o tó kọ́ṣẹ́ tó mọṣẹ́ o kò gbọ́dọ̀ fi rẹ́ni báyẹn ṣe yẹ̀yẹ́ support ló gbọ́dọ̀ fún because irú ìyá báyẹn ó máa nira fún láti tọ́jú ọmọ yẹn tó bá ṣe ń rọbí gan lè tún máa gbọ́ ọmọ yẹn gan ṣé pé irú kan tó ń fẹ́ bí sorú ọmọ báyẹn irú ìyá báyẹn ó pè fún support láti rí ọmọ yẹn bí ẹ̀bùn látọ̀dọ̀ ọlọ́run kó má rí pé bóyá ìbíkúbi lòun bí àwa ta dẹ̀ wà ládùúgbò náà tàbí àwọn tó jẹ́ mọ̀lẹ́bí tí wọ́n mọ̀ nípa ìtàn yẹn wọn gbọ́dọ̀ fi ṣe yẹ̀yẹ́ irú nǹkan tó irú obìnrin yẹn báyẹn nílò ni support throughout oyún ẹ̀ support tó bá lọ tó bọ̀ tó rọsàn méjì fún àwò pé ẹni ìka mi kún tó bá tún bímọ tẹ́ ẹ̀ máa wò pé ọmọ mi ò lè gbọ́ ọmọ ilé ọmọ kinní kan tó bá ń gbé ọmọ yẹn tẹ́ ẹ̀ ra nǹkan fún ọmọ yẹn tẹ́ ẹ̀ ń bọ́ ọmọ yẹn ṣeré àwò pé àwọn èèyàn fẹ́ rí ọmọ yìí mọ́ mi lóòótọ́ to ba de ya bere si ni tojo omo yen bo se to ati bo se yen ta ba wo itan ta gbo le kan yen a re bo se to omo yen olodun de fun won to won de ya soto pe omo ile omo pa ba ni lopo ni omo ile ohun lo mo gidi won da won po won de to won labe ore ofe
0: ati ni gbajugbaja osere ati shamuludu ni ka pe kan lorilede nigeria to je wi pe o gbajugbaja gidi olorun si fun ni olorun ke o kawe o je eyan kan ojo lola lawujo fun rara re gan lo jade to soro itan igbesi aye e wi pe ohun o omo ti won fi ti won bi nipase ifipa bani lopo ohun ni ohun ki se eyan kan lo ba so itan e fun rara e lo jade to so itan ara e lagbara lowo olorun gbogbo awa ti ababara wa niru ipo bayi a se ladura wi pe olorun a fun yin ni agbara ati okun lati ri iru awon omo be gege bi ebun ese ngon 0916188 7383 ohun na ni number ele tele fi pe wa lori eto iwosan irora okan e je kin pada sodo pastor Farinde bawo ni awon molebi ati awujo bawo ni won se le se atileyin fun iya ati iru omo ti a ba bi nipase ifipa banilopo
1: okay nti o sele lakoko gbara ni pe gege bi bebeli se so fun ninu we sam oni omo ni ni oluwa
0: beni
1: omo nu si ni ire re ko sese ki omo wonu aye loko laya lai je pe awon orun fowo si iyen gan yo tu da controversy mi le pe awon ti won se yawo ti won se kini kan eba ni won se loyun ba la olodun se fun won lomo olodun bo olodun se nsise ti e ototo ni be ba wonu bibeli daada awon solomon awon davidi awon awon eyan lanlanu bibeli orisirisi nkan lo sele nbe gbogbo eleyi olodun mo si so omo ton ba bi nipase eleyi kenikeni ma deye si omo ni ni oluwa polo nse ferin rajo yen ni koro obe yen e ba wa toju e ma je ko dada kuda iya omo na ke bon se so lekan to ba ri me pe oro ti o nfe so o gaju emi lo hun o le so o le ko siwe o le ko ati se to yen koja ta npe ni lamentation o le sunkun so lorun lorun ko gbe gbagbo ko mu gbogbo irora yen ko gbe tele ko gbe le Jesu Christi lowo ipe Jesu o gbaun to ba de ti se le itan ko mo kan ku onbe gege ba se so lekan ki se nti a so wi pe ko gbagbe ipo sele you cannot forget but you can forgive yourself ke yan dari jare pe mi o se mistake olodun lo mo se rin tele fi yo jade ko mu ko lokan ko ma je ki iyen tun di aisan mi sin lara koma de pe yo mo fi ronu ba ti eye ara eje yo to wa bere sin ni orisirisi aisan ti won ma wo pe omo to bi lo ma fa loruko Jesu ibi oni ba wa o ati ebi ati ijo Olorun ati gbogbo adugbo ni kon tewo gba omo ti o ba wo arin won kon mo po mo omo na ni o je omo kon de tete toju e lati kekere ko ma yaya kuya tori aimoye atomo ton bi ninu ile o atomo ton bi dada o ti a ba toju won dada mo dada kuda loruko Jesu omo wo ni yaya kuya o aranu Olorun gba o
0: ami ni oruko Jesu asugbon kini ewu to ro mo ideye si tabi kikorira iru awon omo ta ba bi baye pastor Farinde
1: iru omo ti a ba bi bi eleyi ta ba be tin korira won o di ki omo yen na yara e soto pe ki se omo ta ba bibi ile nikan awon omo to ba ti wa ninu ile omo iya ile ni o omo iyawo ni o iya re ti ku ni o won ti le ya re lo ni o ohunkun to le sele e mo ja deye si awon omo kekeke ton dagba bo won le jeun funra won won le mo wowo kiri e mo je iṣẹ́ tí iṣẹ́ tí wàhálà tí iṣẹ́ tí wọn mẹ́jà dà sí wọn lágbada ẹ jẹ́ ká tọ́jú wọn tí gbogbo ẹbí bá ń ṣe ẹ jẹ́ ká ṣe pọ̀ opopo lo wa to je pe to ba ton ba pe iya re o si laarin ebi o pari niyen won a ti je komo imo e pe ki sara won ironu yen omo mi yo ya yakuya mo ran ti omo kan ti won ju se won jo si in to se niyen baba e lo fi si odo aburo re ko ba ntoju e baba n fowo ranse si aburo ko ma toju omo aburo fo ko mo fo fo mo si school omo se jogbon omo fe jo sun baba anti ni baba n fe ti si bo mo se yayakuya patapata niyen bo se yayakuya niyen mo gba lado omo wo ni dada kuda o ebi atojulumo e ja so wo po ka toju awon omo wa ni gbogbo ona omo wo ni yayakuya o
0: a sugbon bawo ni awon ti won lugbadi ifipa banilopo yi bawo ni won gbodo se ma ri awon omo yi gege bi omo to je wi pe won o mowo won o mese awon kan waye ti won gege bolon se ni pe won o waye ni lati le mo yo awon omode yi kuro ninu ilakoja irora okan eleyi ti won ba nla koja ati wi pe kini a gbodo se fun awon ti won je afipa bani lopo yi
2: e agbolo ko gba wi pe omo ni ni oluwa
0: be
2: ni omo inu si ni ere omo to waye yen ohun ko lo da oran yen o omo yen ko lo da oran yen omo yen waye titi e lo to o wa wa lowo to ba se to lati je omo rere ni awujo e le je ka gba wi pe iru en to da wahala yen sile ohun si ni o ni ẹbi yẹn kò ń ṣe ọmọ ẹ jẹ ká tọmọ yẹn bó ṣe tọ àti bó ṣe yẹ so ẹni tó bá wá ṣerú nǹkan báyẹn àwọn tó ń fipá bánilòpọ̀ gangan yẹn nǹkan tí ẹ ká ṣe fún wọn náà ni pé ká rí wípé afẹjọ wọn tó àwọn tí wọn máa kápá wọn káfẹjọ wọn tó wọn létí ká dẹ̀ rí wípé tán bá ń bá ẹjọ́ lọ lórí ìfipá bánilòpọ̀ ẹ má yẹ ká dá àárín ọ̀nà ká sọ pé ẹ wò bí akẹjẹ ká dúró bẹ àwọn mọlẹbí wọn ti wá bẹ wá wọn ń gbẹ bẹ níbi ìfipábánilòpọ o ṣe má yẹ ká sọ pé wọn ti wá bẹ wá jẹ ká dẹjọ dúró torí nǹkan tó máa sábà ṣẹlẹ ni tán bá gbọ sọdọ wa níbi iṣẹ wa báyẹn ń sìn ẹ ti máa bọrọ lọ o yóò tún fẹ máa lójútùú o ẹ kàn gbọ ni bí akẹjẹ ká dúró ná wọn tẹ ti wá bẹ wá àwọn míì gan máa ti lọ fowó bẹ wọn gan owó tí ò nítumọ bí kéèyàn ti kó 20,000 àwọn ní káwọn òfin aṣọ fọmọ mo ní kẹ́ ẹ̀ fi aṣọ fọmọ fọdún mẹ́rin ní fòwáwọ̀ṣọ 20,000 naira ṣe mọ̀ nǹkan ṣe fọmọ yẹn ṣá nǹkan tẹ́ pé ó lè da ìrìn àjò ẹ̀rú tẹ́ ẹ̀ bá mójútó dáadáa so ẹ má yẹ ká sọ pé yẹn tán máa dójú ọ̀nà pé yẹn àṣẹjọ́ mọ́ wọn ti wá bẹ̀ wá ẹ má jẹ́ ká ṣe báyẹn torí ká ló bá ṣẹlẹ̀ sọmọ wa obìnrin tó wá dàgbà tó wá gbọ́ pé ẹ̀yin lẹ sọ pé ẹ ṣẹjọ́ mọ́ irú ọmọ báyẹn gan ó lè tún gbé ẹ̀bi yẹn kúrò lórí ẹni tó fi pa bọ́ọ̀ lò pọ̀ kó wá di ẹ̀bi yẹn ru ẹ̀yin tẹ́ jẹ́ òbí ẹ̀ pé ẹ̀yin gan lè ràn án lọ́wọ́ láti mórí bọ́ àti láti rí pé ẹni tó ṣe irú nǹkan báyẹn ò fojú balẹ̀ ẹjọ́ ó dẹ̀ jẹ̀yà tó pé.
0: Ẹ ṣeun gan. Ṣùgbọ́n kí ni pàtàkì níní àkóyawọ́ lásìkò eléyìí tí àwọn tí wọ́n fipá bá lásìkò tí àwọn èèyàn tí wọ́n bá lùgbàdì irú ìfipábánilòpọ̀ yìí báwo ló ṣe ṣe pàtàkì tó láti ní àkóyawọ́ ìṣẹ̀lẹ̀ yìí gangan?
2: Nǹkan tó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni pé àkọ́kọ́ ni wípé ó máa ń dáàbò bo àwùjọ. Ta bá rí pé bí a tọ̀ bó ṣe yẹ ká tọ̀ tọ́rọ̀ yẹn rí bó ṣe rí ó máa dáàbò bo àwùjọ yẹn. Àwọn tó ń ṣerú nǹkan báyẹn tó bá kùn lágbègbè yẹn wọ́n á síra wọn lè ṣerú nǹkan báyẹn mọ́. Ẹ̀kejì ni wípé ó máa fún ẹni tírú ẹ̀ tún ṣẹlẹ̀ sí níbòmíì lórí ọ̀fẹ́ láti rí wípé lágbájá rí ìdájọ́ tó tọ́ àti tó péye. Tèmi náà bá sọ̀rọ̀ síta ó ṣeé ṣe kí n rẹ́ni tí ó máa ràn mí lọ́wọ́. Ẹ̀kẹta ni pé ó máa ń jẹ́ kí rẹ́ni tí nǹkan bá yẹn ṣẹlẹ̀ sí kẹnu ẹ̀ tó ọ̀rọ̀ kó dé láwùjọ kó máa lè rìn dáadáa ẹnu ẹ̀ tọ̀rọ̀ òun náà tún jẹ́ ni tó a máa gba àwọn èèyàn níyànjú láti mọ bọ́ ṣe máa rìn so that irú nǹkan tó bá ṣẹlẹ̀ sí wọn yẹn wọ́n á lè rí ìdájọ́ tó péye. Dẹ̀ àwọn tó ń ṣe irú nǹkan báyẹn ẹni tó bá ti lọ bí ọdún méje tó bá padà dé tí nǹkan mi ò bá sí lọ́rọ̀ ẹ̀ kò yẹ kí ó tún jẹ́ ẹni tó máa wúlò wà báyẹn mọ́.
0: Lákòótán ní pápápá bàbá wa kí ni ẹ fẹ́ bá àwọn tó jẹ́ wípé wọ́n máa ń dákẹ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí tó bá ṣẹlẹ̀ tàbí àwọn agbègbè àwùjọ eléyìí tí wọ́n máa ń dọwọ́ bo àwọn oníwà bí yìí kí ni ìgbọ̀jú ìgbé àbí ọ̀rọ̀ eléyìí tẹ̀ fẹ́ bá àwùjọ sọ láti lè má jẹ́ kí irú ẹ̀ kó máa tẹ̀síwájú mọ́
1: láwùjọ. Tí mo kàn lè sọ fún wa ni wípé ní ìgbìgbòbi tá a bá wà ẹ jẹ́ kí a jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ wà lẹ́kùnrẹ́rẹ́ wípé ìwà yìí ò dáa. Ọmọ tó bá rò í pé òun tó aya ní kó wá aya lọ ẹni tó bá dẹ̀ mọ̀ ẹ́ pé pàápàá àwọn ọmọbìnrin tó mọ̀ ẹ́ pé òun láti lọ lé ọkọ kó lọ lé ọkọ ó ń ṣiṣẹ́ lọ́wọ́ ni ó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni o Ọlọ́run ló mọ̀ bó ṣe to ìrìn àjò ẹnì kọ̀ọ̀kan. Ìyìn tó bá kàn nínú ìgbésí ayé èèyàn Ọlọ́run ló ń bá yàn ọ́ tó. Ìyìn tó bá kàn tó bá yẹ kán ṣe kán ṣe lẹ́kùnrẹ́rẹ́. Lórúkọ Jésù ìrìn àjò ayé wa kò ní dojú rú o. Agbo ẹ̀mọ yóò wà pẹ̀lú wa o. Ẹ ṣe.
0: Àmì orúkọ Jésù. Tọ́ ibí báyìí náà ni àkòrí eléyìí tá à ń sọ̀rọ̀ nípa ìfipábánilòpọ̀ ibí náà ni yóò rókè sí. Nígbà tó bá fi di ọjọ́ mẹ́jọ a tún ti mú àkòrí mi lórí ètò. Ṣùgbọ́n má gbàgbé láti pè wá sórí 091-6188-7383. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ arábìnrin Adéṣọpẹ́ Adébùnmi Adégòkè àti bàbá wa Pastor Daniel Farinde Amariyinbao lágbára Ọlọ́run tí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn àtẹ̀mí àti náà látòjọ pàdé níjọ́ mẹ́jọ lórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nigeria Bible Society of Nigeria Odabo.
3: Flash FM 105.5 Your station here is 105.5.
4: From the very beginning, we just saw the world differently than everyone else.
5: Everyone
4: this
5: else
4: was made
5: else.
4: Obvious in all we do.
6: That didn't sit well with some people.
7: What's our plan?
8: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
7: Yes, 105.5, The Splash.
9: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
10: S-E-L-A-R-R-I-E sálárì
9: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
11: T-U-R-L-E-R-I-C turmeric
9: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
12: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀

0: Òkè Ìbàdàn.
1: Ẹ káàbọ̀ padà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, ètò òkè Ìbàdàn ń tẹ̀síwájú. Nígbà tá à ń lọ lẹ́ẹ̀kan, mo sọ fún wa, mo ní wípé lórí ètò òkè Ìbàdàn lónìí yìí, ohun kan gbòógì eléyìí tí a dìmú jùlọ, òun náà ló ní ṣe pẹ̀lú ètò ààbò nílẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ẹni tá a tọ̀ wá lónìí yìí, àwọn náà ni ẹni tí a gbé àkóso ètò ààbò nílẹ̀ Ìbàdàn. Ní ti ìbílẹ̀ náà la gbélé lọ́wọ́, torí ọ̀pọ̀lọpọ̀ ni máa sọ pé àwọn ọlọ́pàá ń kọ́, àwọn ọgbà kan ń kọ́, ṣùgbọ́n ẹ mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa àṣà, nípa ìṣe ilẹ̀ Ìbàdàn, òun làkọ́kọ́. Àwọn ò sì lè sọ pé bóo ni tàṣà ṣe jẹ́, a lè sọ pé bóo ni ti ìbílẹ̀ ṣe jẹ́ ní ilẹ̀ Ìbàdàn. Fún ìdí èyí, lónìí yìí àlejò mi, àwọn náà ni ààrẹ àjàgúnná ti ilẹ̀ Yorùbá, àwọn náà ni wọ́n tún jẹ́ olúọdẹ ti ilẹ̀ Ìbàdàn, olóyè Muslimuddin Kehinde Ẹ̀gẹ́. Bàbá wa kára o lè, ẹ bá mi kí àwọn aráalé.
2: Mo kí gbogbo aráalé o, ẹ káàsán gbogbo aráalé o, mo kí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, mo kí gbogbo ọmọ ilẹ̀ Káàrọ̀ Òjíire, bákan mo kí ọmọ gbogbo ilẹ̀ Ìbàdàn àti gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ kú ajọ́ mẹ́ta o, Ìbàdàn ò gbé wa o.
1: Àmì wọn ni Ìbàdàn ò gbé wa láṣẹ Ilédùmarè. Tọ́ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe lórí ètò òkè Ìbàdàn tẹ́yìn aráalé náà mọ̀, náà ni wípé a kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìlú Ìbàdàn, bí ìlú Ìbàdàn ṣe jẹ́ sí àwọn àlejò wa. Bàbá wa, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, báwo ni ìlú Ìbàdàn ṣe jẹ́ sí yín? Irú ìfẹ́ wo lẹ ní sí ìlú Ìbàdàn?
2: Ìlú Ìbàdàn wọn ti bí mi, ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ni mí. Mo kàwé ní ìlú Ìbàdàn, mo lọ ilé kó ní ìlú Ìbàdàn, mo kọ́ṣẹ́ ní ìlú Ìbàdàn, gbogbo tí èèyàn ṣe ní ìlú Ìbàdàn, ìlú Ìbàdàn mo ṣe. Mo sì mọ̀ pé ìlú Ìbàdàn gan ni ojúlulẹ̀ Káàrọ̀ Òjíire.
1: Kí ló dé tẹ fi sọ bẹ́ẹ̀?
2: Gbogbo nǹkan láyé ní Ìbàdàn ni gbogbo nǹkan ti ń wáyé ju. Tí Ìbàdàn bá ń, tí ìlú bá ń dùn, Ìbàdàn ni yóò ti wá. Bí ìlú bá tún ń dùn, Ìbàdàn náà ni gbogbo nǹkan tí ń bá ti gbàdàn bá ti mẹ́rẹ̀ báyìí. Kò sí nǹkan mi mọ̀, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí. Wọ́n fẹ́ ṣe ní Sẹ́kírẹ́tì. Wọ́n sọ pé tí a bá ti kíní ṣe Ìbàdàn, kò sọ̀rọ̀ kan mọ́. Ìbàdàn náà ni nǹkan ti máa ń gbọ̀n dáadáa dùn. Kọ́lọ́mọ́jọ ọba jẹ.
1: Àmì àṣẹ tọ́ ilẹ̀ Ìbàdàn sì ní bàjẹ́ láṣẹ Ilédùmarè. Kí wọ́n lè sọ fún wa nípa ìgbà èwe yín nílẹ̀ Ìbàdàn? Kí làwọn ìrírí yín, kí lẹ fi ṣe ìgbà èwe? Àwọn ilé ẹ̀kọ́ wo lẹ lọ? Kí lohun tó máa ń múnú yín dùn pé ẹ ṣe èwe nílùú Ìbàdàn?
2: Ẹ ṣe mo dúpẹ́ olóòtú. Ilé-iṣẹ́ yóò ní bàjẹ́.
1: Àṣẹ.
2: Tilẹ̀sẹ̀ yóò bàjẹ́, ẹ̀yin ò ní bàjẹ́. Ilé-iṣẹ́ yóò ní jóná, tilẹ̀sẹ̀ yóò bàjẹ́, ẹ̀yin ò ní jóná. Mo kí bàbá wa tó ní ilé-iṣẹ́, bàbá mi yẹn ló fún mi nílẹ̀ kẹ́wìyè nílùú Ìbàdàn.
1: Kábíyèsí o bàbá.
2: Bàbá ọlọ́run kẹ́mi ń
1: wógun.
2: Ọlọ́run ti wọ́ pẹ́ lórí tẹ náà.
1: Àṣẹ.
2: Kánú òde ipò náà. Ìlú Ìbàdàn ni wọ́n bí mi sí. Mo lọ sí skul ọ̀nà olójóró. Olójóró. Tí ọlọ́run tiẹ̀ sì fún mi ní.
1: Bí ọmọ ọdún mélòó lẹ wá lọ skul?
2: Gbogbo ọdún mi ipò lórí kí n ní, kí n ti kí n kí wọ́n máa pè ní lárúgbó. Ọmọ èké ni mí.
1: Orí pé ipò àgbàlẹ̀ wà.
2: Ipò tí mo dì mú òun ni. Ọlọ́run sì ní fi hàn sípò. Mo tò níbẹ̀ kí n owó ń da. Ṣé bẹ́ẹ̀ rí bí mo ṣe wà? Mo lè ló lọ kí n máa gun kẹ̀kẹ́ káàkiri. Má sì mọ̀ rẹ́ǹtì káàkiri tí mo sọ níjẹ́ tàbí nǹkan ìrẹ̀lẹ̀sẹ̀rí ò gbàmùkú lè gbé tán mọ̀ ló skul mọ̀ kọ́ skul mọ̀ ló kọ́ sẹ́wẹ́dà sẹ́wẹ́dà gànṣẹ́ mi lọ́dọ̀ àbáṣe ẹ̀gùn bàbá ní kọ́lọ́mù bàǹkẹ́ ẹ̀jẹ̀ ìsìnbẹ̀lẹ̀ ayé kọ́lọ́mù fún aláàfẹ́ àdáda ẹ̀ kọ́mọ́ sí àtiwọn bẹ́ẹ̀ mọ̀ kún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà mo ti kó tí mo ti gbà sí ṣiṣẹ́ wa ṣe ìbílẹ̀ bàbá tó ń kọ́ ọ̀gùn mo ti ṣiṣẹ́ àti àyanu iṣẹ́ mo ti ń ṣe nígbà bẹ̀rẹ̀ iṣẹ́ sì kúrú mo ń ṣe ọ̀dọ̀ mi wọ́n bí òbí sílẹ̀ ọmọ 97 mọ́nítọ́rì gbé ìgbà náà pépà máa ń tọ́kí ń jáde ìgbà náà máa ń tọ́rin àwọn ìgbà náà láyé àwòdì òkè ṣẹ́gun àdìsá máa gbélé ẹ̀ tí ń gbà ní gbogbo ayé rí gbogbo nǹkan ẹ̀ kí mo dágbà náà ní ẹlọ́run tí ń fún mi ní oṣù àwọn aṣẹ́ sí kí n máa gbà ẹ̀ là kí n máa gbìyànjú ẹ̀sán máa ti gbogbo tọ́sí fún mi ṣe títí títí tí mo tọ́ adi pé mo tún ń tọ́jú àwọn tí nǹkan yìnyín bá Ìbàdàn tó jó lórí ipò ọ̀tọ́ra àlìmọ́tà lè fi Ìbàdàn wé. Gbogbo tí wọ́n sì ń ṣàkóso Ìbàdàn náà lọ́kọ́ ọmọdé kó bàjẹ́. Mo sì kí gbogbo ọmọ àmàdílé gàkúgàkú tí ń bẹ́ ń lẹ́bàdàn lónìí. Àánú wọn gbé ní dípò tí mo wà kọ́ ọmọ bàjẹ́ kálukú ilé wọn jẹ́ ilé ọmọ bàjẹ́. Ètò Ìbàdàn bí ṣe ń lọ lọ́wọ́ báyìí mo kàn kí ẹ̀yin olóòtú mo tún sọ ẹyin gangan ẹnikulẹnu.
1: Àmì.
2: Ẹnikulẹnu.
1: Àṣẹ.
2: Torí tí ọba sí yín ilẹ̀ Yorùbá ti dojú rú. Bí ọba sí yín orílẹ̀ Nàìjíríà ti dojú rú. Bí ọba sí yín ìpínlẹ̀ Òyìnbó ti dojú rú. Bí ọba sí yín ilẹ̀ Ìbàdàn sọ̀rọ̀ ti dojú rú pé ẹyin lẹ̀ jẹ́ kí aráàlú ọmọ tí ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì. Ẹni wa mọ̀ sí mọ́ ọlọ́run ní gbogbo ń bẹ̀.
1: Àṣẹ.
2: Ọlọ́run ní gbogbo lọ yín.
1: Àṣẹ.
2: Torí tọmọ aráyé fi dá yẹn wónu. Ọlọ́run ní gbèsè lọ yín.
1: Àṣẹ.
2: Tọmọ aráyé fi dá yẹn lọ́nu.
1: Ẹ̀ṣẹ̀ ìlú wa ni agbolé ìyá àti bàbá. Sọ́mọ Ìbàdàn màmá náà.
2: Màmá mi ọ̀rọ̀ ni ọmọ ilé ẹ̀kọ́ra ìdí adó ti ya náà ní ọ̀rọ̀ ń tẹ ẹ̀gẹ́ ilé màmá mi ilé ìyá tó bí màmí ilé àṣàmbẹ̀ náà ni ilé bàbá àti mi gangan ilé àfìdẹ́gẹ́ ilé wọ́n pè gangan ní ilé akínbóyè bẹ̀tí eégún lójú oborí eégún ẹ̀gẹ́ ìnálẹ̀ ń wè eégún lójú oborí ẹ̀gẹ́ ẹ̀gẹ́ ẹ̀gẹ́ ẹ̀gẹ́
1: ṣẹ́yìnlẹ̀ wà nú àwòrán
2: yìí jẹjẹjẹ ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ni mí o ìyá àti bàbá mi ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ni.
1: Ẹ ṣeun gan. Ṣùgbọ́n tá a bá wá sọ̀rọ̀ nípa ilẹ̀ ìbàdàn ẹ mọ̀ pé orí kì í jẹ́ nǹkan gbòógì nípa ilẹ̀ ìbàdàn ṣé lè bá mi kí ìbàdàn díẹ̀.
2: N ò mọ ìbàdàn kí o ṣùgbọ́n mo mọ̀ pé ìbàdàn orí kì í jẹ́ ìbàdàn máa ń fa ọmọ àjẹ̀gbọ́n yó máa fi kọ́ra fún àwọn ẹni tó ti ẹ̀wà ló kọ́rọ̀ mẹ́sìn gbogbo nǹkan orí ìtọ́ bá kò fẹ́ ìṣọ́ kọ́rọ̀ mẹ́sìn orí ètò tí ń bẹ́ẹ̀ bá ètò àbùdó pọ́ jẹ́ lógún nílẹ̀ ìbàdàn ẹ̀sìn gbogbo nǹkan tí ń sẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìbàdàn ó ti fẹ́ mú nǹkan fẹ́ pẹ́ gbogbo nǹkan tó gbé ìṣẹ́ tí ń jẹ́ tó dúpọ̀ ojú ọwọ́ ẹ̀ tí ń sẹlẹ̀ yẹn lójú oúnjẹ wọn àgbè olè ọbẹ̀ kọ́mọ́ wọn bá dókun wọn ó ṣiṣẹ́ lẹ́sìn lẹ́nu ọ̀sẹ̀ bíi méjì sísìn ìyá ní ti sùn rí ibi wọn sórí ti ṣe ti wọn sórí wọn wọn dé lónìí wọn dé lọ wọn dé lónìí wọn dé lọ n gbọ pé n ta yín agbá pé ààbò ìbílẹ̀ lórí alágbọ̀dọ̀ kọ́ sẹlẹ̀ làwọn ọba ń lò kí ìjọba tó dé nígbà ìjọba dé ìjọba tó gbà àmọ́ o ẹ bá tún fẹ́ fún mi láì kí n sọ súnmọ́ n sọ yìí ẹ á tún ságbá fún ọlọ́pàá o ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́gbẹ̀ẹ́ tí mo láàrin ọbẹ̀ ọ̀sẹ̀ méjì sìn gbogbo ọlọ́pàá ti máa ń pínlẹ̀ ọ̀yọ́ ọ̀hún ìgbẹ̀tọ̀ wọn ní ẹ̀ka wọn ò ní kó náà bí efe jọ mo lọ bá commission of police ó gbẹ̀ tí mo lọ bá commission of police ọ̀yọ́ state tọ́kì nípa pé àti lọ́nu gbọ́n ọ̀gá àkàdé ọ̀gá sọlá ìgbòyẹlẹyẹlẹ gbogbo ọ̀gá ọ̀gá pátá wọn pọ́n yín wa àjọwọ́gbó ni o àjọwọ́gbó ọba ni látàkùn mẹ́jọ mẹ́wàá láàárọ̀ ọ̀làwọ̀ bá kó nùgbẹ́ dàgbẹ́ fà gba mo tó kó lajọ pọ́n mi olóhùn ọkọ̀ bò ní sáyẹ́ lẹ́sẹ̀ ẹgbẹ̀rún ọlọ́pàá gbogbo ọmọ táyà kọ́ láǹkà kò ní sẹ́mi ọdún àná òdòpọ̀ náà àná òdòpọ̀ náà àná ọwọ́ ilẹ̀ ìgbẹ̀tọ̀ yín mo dúpẹ́ lọ wọn mo ti dúpẹ́ lọ àwọn àmì náà wọ́n ń pàrọ̀ àrù ń pàrọ̀ tẹ̀lé lẹ́yìn àwọn àmọ̀tẹ́kùn tá a bá ń bẹ̀ gbogbo ọmọ wa ni wọ́n fi lórí àmọ̀tẹ́kùn mo ti gbọ́ pé mo lọ́nu gbogbo nǹkan ti sẹlẹ̀ ń lù nígbà tí kàlẹ́ ń lù ara gbogbo ilẹ̀ yorùbá ní nǹkan ti lẹ̀ sí mo ti ń gbin nǹkan kan ní ìṣe tí ń rí ọ̀nà ìjẹ̀bú má mú ogun máa kẹ́yìn ó ti di igbó ẹ̀wọ̀ igbó ọba ti rí mo ti ṣe méjì ní ìṣe mo dúpẹ́ nìkan ṣé rí kí má mú ó ṣe kúrò ọ̀rọ̀ mi ní ìṣe ni tí mo kò fi orí ọ̀tọ̀ mo tẹ̀mí iṣẹ́ sì ń lọ lórí rẹ̀ a sì méjì kan báyìí ohun bàbá wa ní ọ̀rọ̀kọ̀ alákẹ́lẹ́ ọ̀fàkẹ́lẹ́ alákẹ́lẹ́ ọ̀fàkẹ́lẹ́ oníláárí ti ń bẹ ní olórí wọn lọ́yẹ́ ọ̀nà ara.

0: obiọ
1: tori baba wo ni o so pe bi bi o ten do sire ma lo ogun lo ni o bi to ogun to fe lohun o ogun to fe lohun da o yo de mi o ibi ni oduro fi mi o to n bo ba difa fun oje bi oni an baba wo ni lo nkan bela lati riva sto ko gbagba ugbe gbogbo tin be na o je ta wa mu lasai inu ore lo tubo bi inu ore lati run fa inu ore lati riva sto inu ore lati muslim ba fa o si kankan inu ore na lo posi o nkan to gbe le ibadan duro nkan lagbara ile ibadan lo wa inu ode lati gbo nkan ye ko si dile kan nbe ba ri kina keji keta e di de pe ode kini kan ogun kini e ri nbe sagbo kini kan e ri nbe o ni nkan to gbadan ipade mi ko nbadan olorun lo fe mi sibe o
0: ti ajaguna yen mo fe ka koko ba wa so baba
1: ire ajaguna gangan
0: ile yoruba
1: ni ile yoruba wa ta awon ile ibadan ile yoruba ti mere
0: bẹẹni
1: ile ibadan lo jagun ile yoruba papata
0: kini ojuse yin gege bi ajaguna ile yoruba
1: e o ojuse bi ojuse mi na mo se ba pe lo kan pe lo si mi kan ba tin bi kan ba tin igba tin pe me a lo koju be
0: bo se bi ondo
1: o ti n to n to ba ti n to ba ti n to ti je ma le yo baba won ma pe mi si pe ti wa ti n pe ti mo gboro we yi ti ma lo satun se nbe ta ri fi nkan kan se ni ese ba se so ni ese lo lo ba ni ese ta ba pari go ti forensic tan atun lo saki gbo ba kan mi n saki na won da la mo be a wa ti mu yeju be tan na a lo ogun a wa ta won de ogun a jo n se ni awon baba mi lo ndu a jo n se ni osun se a jo n se ni lagos se a jo n se ni ekiti se a jo n se ni ko se okan soso lo de odi opo meji
0: sugbon igba ta ba ni are ajaguna le yoruba ta tun ni are ona kakanfo kini iyato mejeji
1: iyato nbe nbe o ni se lenu gba ti mejo yi aye ti ma pe iyato nbe nbe ko si bi emi lo bo ya ti lo lowo mi ni pe in le beru ko si bi emi o ti le lo bayi emi ri se ti mi si gbogbo ju mo pe mo nse se
0: lori eto abo
1: na gbogbo ju mo pe mo biyanju lori eto abo gbogbo aye mo ko do ba fe pe gami loku emi si nlo emi nti mo ni ese mi o darugbo emi mo saaju en ta lo nje lo e ba gbogbo awon olopa olopa lere emi mo saaju ta olopa na ta yo kura wa leyin n ba se olopa ti n ba se olopa leyin mi egun mi o tun le
0: ba lu no ta ta ba ti ri won leyin
1: ah mi egun mi o pe to mo len tun mo lu gbogbo bi leyin ayin olopa nkan yun ni ba ti mo ri pe polo
0: ni ni wi pe ajosepo ni ise abo yi
1: ajosepo ni o
0: didi bile ni o ati ti gbalode
1: ade mi tete yi se ale mi ori to lopa se ba se wi na o mo ka fe king ti gbado ma ri wahala kankan ti kile o ma dogun kile yoruba o ma dogun kankan o fe pe o se la
0: e se nko asugbon e je ka soro nipa ipo oluode se ipo oluode ni ile ibadan se ipo bawo na se nje tebi a se njoye ile ibadan na
1: ba se njoba ni
0: abi dile ni
1: idile ko ebi ni sin iran keta ni mi to je ni
0: wa
1: be alakoko o je de be o de be ori otun lo ku ato iku o ku nwo nwo be lo ko e ni baba wa to se le abile ke igun tola lo ku
0: eyi ni pe loye oluade won ma sun na ni
1: won ma sun ni o
0: eh
1: alogun otun
0: eh
1: itiluade
0: na oluade na
1: ba sin tunu
0: eh
1: na aye baba
0: igun wo leyin ti wa wa ba
1: igun balogun le mi ti je baba mi to po nbe igun otun ni
0: eh
1: baba mi otun lo wa te ku Omo ẹnẹ wa dori oyi. Wa gbe ọmọ awọn afẹmina si
0: kuma
1: to yi. Ọmọ ẹnẹ wa n jẹ diẹdiẹ. Bẹ wo si pe ibadan si melemi si bẹ diẹdiẹ titititi. Sẹ pe ọlọrun lo meto ẹ. Bi apala abakilakini o le silẹ abakilakini silẹ. Mo ti ọmọ ti gbogbo ngba naa awọn arugbo wọn do irọ ngba ni wọn do ngba naa. Sọmọ eke tó fọ ẹ lọ sí nǹkan bá arugbo. 80-90 ni wọn jẹ
0: olúwadẹ
1: tí wọn jẹ nígbà náà tó sọ ma sábẹ ọdún gangan títí nítorí tó lọ fi kára pé kó tètè kà mínú pẹlú gbà wọn kéré kàn mí mo wà láti mò ń ṣe lọtùn lọsì nípa ètò ààbò yìí lọtùn wa ń ké sí lọtùn ìgbàni olúwadẹ ńlẹ lọbẹ lọdẹ gangan olúwadẹ ti gbogbo tí mò ń lọ ní gbogbo ọmọ jagunjagun lẹ ìbàdàn àwọn màdílé jagunjagun lẹ ìbàdàn olórógun lẹ yorùbá
0: o ti tọdún mélòó tẹsí wà ń pò náà báyìí
1: sípò ọlọdẹ 2018 mọ̀ọ́nì
0: 2018 kí wọ́n ní ẹ rí gẹ́gẹ́ bí ìpèníjà nínú ipò yìí torí kò sí bí ipò ṣe wà yóò ní àwọn kùdìẹ̀kudiẹ títí ẹ̀ náà kí wọ́n sí bí ìpèníjà nínú ipò olúọdẹ
1: ìpèníjà tí mo rí pé ẹ̀ ń pé ìrìn kúrú ọmọ mi àwọn kọ̀ọ̀kan náà kò sí ẹni tí ọlọ́wù nǹkan náà ń gbéra pé àwọn fẹsẹ̀ kí n tẹ ẹ ṣe ẹ jẹ́rìí ni tẹ ẹ tòde bẹ́ẹ̀ ni ẹ ń bá jẹ oyè ló bá jẹ oyè ọdẹ rí lóko. ni oko won ti je wale
0: tawon ban je saju so oko na ti je wale ni
1: oko won ti lo won gbe lo de yi loko oko won o je ri mo to wa yan wa si lu wa ma suju awon le o bi e bi ru bale se kokun bale wa ba bi bale nko to gbe awon iko wa je magaji e ko gbe magaji si magaji to ni
0: bẹẹni
1: si ma ko magaji mo bori dagun
0: bẹẹni
1: agbagun o ti bori aja dagun o ti bori ba ti ti won le de iko oba mi na mo to ni o mi ri pe ni ja kan ni abara kan ni abara ki ju ba nge lo ba ipe ni ati mo ri gangan ni sowo ntin doju ko le yo bai ogun jini gbe ogun apayan isola ni ogun le emi o si bo tutun so emi o si kan ti mo fe fin se ani le to je male yo ba e ba yon de ogbo tinubu na ba seju si se gan kon mo mo ala lowo ni won ba pe se se fun awon odo gba won jade university ti won bi se lo ti won ni e jan ngba university o ma ifa tin gun ma se ni bo wa lo si ni de won gbo ma da yan duro won ba pe se se kolon ba mi ma ti won osubu bo mi ka ro to ba ni o won kun te won ti ki ara ile an ka ku so be so won gba nu ki to gala fi o ilu ede je o toro ogun pe se se lo kilo si nkan won se
0: be ni e se nko asugbon se o ni amuye teyan gbodo ni teyan to je oluode
1: olamuye
0: ti ni awon ati ma se
1: bo amuye be ni pe an bi egbe se ma wa won ma lo lopa e ode ode ode si ode si ni egbe kan ode ti wa ti pe lele lo do ti gbe la baye baye de ni ba ba ti ko awon jan bo ba tin gbe won ma se gbe mo wa mo je lopo ode ni o se ti ta ma lo muyan embassy message loko ngbo
0: olopa ode
1: debi
0: opc abi
1: ropo re gidi awa na ma wo so dudu mi ma a ma lo muyan embassy koko ka loko
0: loko
1: emba gbe do pe emba gbe na emba gbe po ba ti frasi won wa le won aso fun olode olode nle pe nkan be be sele olode ko lo wa le olode ko gba oga hun le nkan be be sele oya e ba lo mu ko si ni lo level local no tin be le ba ko si bi ti won mo lo ko ti won mo ai si lo lote gbo gbo aye ti dero owu ago meta owu a ma wo lu gbo se si won ri mi won ri bo se si wa la npa omo e loko e jo fujo yi mo si debi oye badan
0: nipa ti ibile nko gbigbowo se o ni ti won ma nwo nibe na
1: ibile olorun mo lologun emi o tolorun ti to han so lorun ni eworo ati lebedi ati gbologi ni ogun mi eworo ati gbologi ati nba ti rupo bayi mama e ba le ma lo mo lo ni
0: baba
1: o lologun
0: be ni bẹẹni ọlọrun ni o kọlọ máa gbà fún gbogbo wa tó ẹṣin bàbá wa olóyè muslimuddin kehinde ẹgẹ tí wọn jẹ ààrẹ ajagun ilẹ yorùbá àwọn náà tún ni olúọdẹ tilẹ ìbàdàn iṣẹ ńlá méjì tó lágbára òun náà la gbélé bàbá wa lọwọ mo sì mọ wípé ọlọrun tó ń fún wọn ṣe tó ń gbà fún wọn látìgbà tá a ti gbé iṣẹ ilé wọn lọwọ kò ní dẹyìn lẹyìn wọn láṣẹ ilé jùmọ rẹ ẹṣin gbọ ṣùgbọn kí ni ìyàtọ̀ ìgbà tí gẹ́gẹ́ bí ọmọ yorùbá mo máa ń gbọ́ pé balógun ṣé ìyàtọ̀ wà láàrin balógun àti olúọdẹ.
1: Ìyàtọ̀ bẹ láàrin balógun olúbàdàn ní balógun.
0: Nípa ti oyè ni mò ń sọ ṣé mo pẹ́ gbogbo ilẹ̀ yorùbá bóyá ìgbà míì ta bá ń wo fíìmù bóyá ta bá ń gbọ́ àwọn ìtàn ìgbà kan sẹ́yìn wọ́n lè ní balógun wọ́n tún lè ní olúọdẹ.
1: Balógun àti olúọdẹ pọ̀ balógun bikule ọdẹ náà náà ni lẹsẹ kò yàtọ ẹnẹsẹ ẹnu ilé ìwé ọdẹ ń lọ mayẹnbẹnu kó oyoruba mayẹlóye àdìde jagunjagun ni àgbọnni mayẹlóye bẹ lẹbàdàn bí oró sì ti jẹ bí bikule sì jẹ ààrẹ látọsà bẹ lẹbàdàn tí kìnnì kan ní àlá ọdẹ náà wọn jagun ọdẹ náà gbogbo tàǹtọ ọdẹlẹ tẹlu ọdẹ náà lọwọ gbogbo ẹwọn jagun ẹwòrú sambo ti bẹ ní oríta mẹrin sí ẹwòrú ti bẹ ní bẹrẹ sambo àwọn akọni ngba ti bẹ kanbẹ tura kan gbọn koto pé wọn ṣe
0: bá
1: àwọn akọni àwọn ọdẹ ni.
0: Ó dà ẹ ṣeun gan ṣùgbọ́n ní bí ọdún 2021 ó ní ikọ̀ kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ń pè ní ìbàdàn neighborhood safety volunteers eléyìí tán ni pé ẹ̀yìn gangan ni wọ́n fi ṣe adarí ẹ̀. Ṣé ó sì wà?
1: Iná mo sọ wípé engineer tó tún fàánù sí àdúgbò mọ́gàjì ti bẹ́ẹ̀ lẹ́bàdàn láyé bàbá wa olùbàdàn ajogun olùsọ
0: bẹẹni
1: ayẹ ni wọn dà ń kẹlẹ
0: bẹẹni
1: náà mo kọ gbogbo ẹgbẹ pátápátá lọjọ ìgbẹ ẹjẹ ẹgbẹ àjàgbára èmi náà ni olórí wọn àgbẹkọyà opc ìrọrùn ọmọ òdúà landlord organization kò bó lè ṣe mọdìyà gbogbo ẹgbẹ pátá lm lm lmo gbogbo pátá ìṣẹ́sí ọmọ òdúà gbogbo pátá tó ti gbẹgbẹ ẹgbẹ ajagundagun àjẹgbẹrẹ lẹyìn yorùbá pátá abẹ mi wọn kọ sí dọrọ ìdílé àdọrọ ìdílé sí lọ sí agbata ìwé ńgbà náà tí gbogbo àwọn olóyè ìbàdàn tí wọn ti fọ sí nǹkan ní ìlà sí ń bá lọ títí dàárọ ọlá
0: tó sì wà títí di
1: ilé mùsùlùmí ẹgbẹ ìṣúra jọwọlẹ dọmẹdùgún dọmẹdùgún fífi fífi de sáà mọsí ní ilé ògùn ló dàbà jọwọlẹsì
0: èmi ò mọ bóyá àwọn agbègbè kan wà nìbàdàn tèmi ò rò pé a máa ń rí wọn bóyá àwọn tó ń gbé rubí ibo jíjà àwọn tó ń gbé bí onírèké jẹríko nkankan ṣé àwọjà iṣẹ yín ò kí n dé gbogbo àti kò síbi tí ò ṣe é wu.
1: gbogbo tí ń jẹ mọ́lẹ̀ ìbàdàn pátá gbogbo tí ń jẹ mọ́lẹ̀ ìbàdàn kò síbi ẹgbẹ́ òsì.
0: àwọn àdúgbò ṣe páwọn alákọ̀wé náà ti gbà
1: ńkọ́ alákọ̀ọ́ báwọn
0: yẹn bẹ́ẹ̀ ni
1: ẹgbẹ́ ìbílẹ̀ ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rí àgbẹ̀kọ́yà ropc bẹ́ẹ̀ ropc ẹ̀rí kíní kan fún bẹ́ẹ̀t ààyè ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ wúdó náà ní local body kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kò sí bí ọdẹ ìbílẹ̀ òṣèlú wà mẹ́ tẹ̀kọ́ ìlú agbẹ́dàwìn ní oko òbí kan ní gbà kó tó di lẹ́lẹ́ sí àwọn ọdẹ wọn sì lóko bẹ
0: ṣèjọba ìpínlẹ̀ ṣé wọ́n ń ṣe àtìlẹyìn fún yín tí wọ́n ń fọwọ́sowọ́pọ̀.
1: ṣé àwọn alága.
0: ìjọba ìpínlẹ̀ lápapọ̀ ó lè.
1: yóò bí ọyọ ṣèjì.
0: bẹẹni.
1: kọlọ tí wọn ó rí arò báyìí ní ìsinyìí o àti wọn ti ń ṣe lórí rẹ o former cp òsùkọyà àti ẹgbọn mi owó sẹni wọn ti ń ṣe lórí ọrọ wa bẹẹ tí mo ti jà mọ ọjà mọtò. mo jà mọtò àbùtò. mo jà mọtò báyìí ogbẹjọgbẹlẹ elewolo wọgbó ọdẹ àtàmì wọn lè wọgbó bù. aláàbùkọ tó wà ló lè wọgbó tọ ní òsì. kò sí gbà àtọ́ra wa nùdó ni ìdá ikú láfi mú ara wa kí ìdá ikú àwọn sì gbárí wọn sì gbárí wọn sì gbárí. ṣé ẹni tó kọ̀wé débẹ̀ tó bí kàwé débi ọlọ́pàá ẹni tó kàwé débi àmì ṣé ni ọmọ tí wọ́n ń pè ní ìdá ikú ọgbọ́dọ̀ kò rí.
0: ṣáàṣì máa ń ní àwọn ọdẹ aṣọgbó bá ṣe máa ń ní gbà kan.
1: ọdẹ aṣọgbó ń bẹ
0: wọ́n sì wà títí dé àsìkò kí ló wá dé ta wá ń rí àwọn tọ̀hún rí ìwà àwọn àjòjì tán wọnú gbó wa tán wá
1: gbó wa. ọjà àtọ́gbó ń bẹ wọn ò jẹ́ wọn wọgbó àwọn àjọbọ ò jẹ́ wọn àwọn ọjà àtọ́gbó wọgbó.
0: kí ló dé báwọn náà ń ṣọ́gbó láti
1: ilẹ̀. ọjà àtọ́gbó ti sọ́gbó tó ń pè gáàdì kíni àwọn gáàdì èmi sọ ọjà àtọ́gbó ọjà ẹ̀mú nkàjẹ làwọn èèyàn ọjà gidi ẹlẹ́ ọdẹ gidi ọdẹ ìbílẹ̀ gidi tí wọ́n ń jẹ ní òru tí wọ́n ń tẹ̀sọ̀ tí wọ́n ń tẹ̀ tòru àti méjì gbọ́n papọ̀ àti méjì àmàpọ̀ mọ́ àgbẹ̀kọ́ àti méjì àmọ́ òfin gbogbo ẹgbẹ́ pátá twenty one lẹ́gbẹ́ ti ń bẹ ní ọ̀sẹ̀sì ní ìsìn ti ń bẹ ní lẹ́yìn yorùbá lọ́wọ́lọ́wọ́ twenty one lẹ́gbẹ́ yẹn tá a darapọ̀ tí wọ́n dọ̀ kan tí mo dé lórí wọn tí ẹnjìn ó ti ràn kò sí nǹkan kan kì í fọ́ tó wọ́pọ̀ lókùdà ìdàlọ́wọ́ lókùdà àwọn abáyé ilẹ̀ yorùbá ọ̀dà ó lè tẹ̀jẹ́ ìrìn ìbàjẹ́ o.
0: àmì ẹ ṣe bàbá wa.
2: òkè ìbàdàn lẹ ń bọ lórí splash 105.5 fm.
3: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
4: S-E-L-A-R-R-I-E sálárì.
3: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
5: T-U-R-M-E-R-I-C turmeric.
3: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Ṣadé, kí ló dé sí láyé òyìn domi ìṣọ́kùnrin tábìlì rẹ báyìí?
8: Mo ń kó àwọn àkókò oyin domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
7: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
8: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
7: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò indomie sèmi náà jọ.
5: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: try the improved On The Chicken Cube for great chicken taste and aroma.
1: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
2: Power Oil, hey, Power Oil.
3: Ite meji omi orombo lemoni, sibi eduko ati iyo.
4: Kilo popo, kilo de ti edu se ku gbogbo ile bayi.
3: Apopo si mo fin fo eyin mi ni o. Mo fe dabi e.
4: Gbagbe apopo yi, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun ni o lo. Beeni, je ki eyin re fufu lona adayeba pelu ohun ifoyin Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun. A se pelu eru adayeba ti o je ki eyin re fufu ati omi orombo lemoni ti o fo eyin re jile. Epsodent Charcoal Eru Adayeba eyin fufu dada.
5: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
6: S E L E R R I E celery
5: ah boda mi espesso espelli na di celery oya lokun igbiyanju espelli turmeric
7: T U R N E R I C turmeric
5: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo.
8: Welcome, Daddy. What would you like to have?
9: Give me afang and the correct swallow.
8: How about you, Auntie?
10: Egusi and the better swallow.
8: You call my sister, Menjeda and the correct swallow, right?
11: You know what's up. Golden Penny Semovita.
12: That's right. Golden Penny Semovita is my soup's first choice. Made with premium wheat and enriched with vitamins. It's the right combo for Nigerian soups. Golden Penny Semovita, my soup's first choice.
13: So, ẹyin ara ilé lórí ètò Ìbàdàn lónìí àlejò wa àwọn náà ni bàbá wa olóyè Muslimuddin Kehinde Ẹ̀gẹ́ àwọn náà ni ààrẹ ajagunlẹ̀ ilẹ̀ Yorùbá àwọn náà tún ni olúọdẹ tilẹ̀ Yorùbá kò sí bá ṣe wá sí ètò báyìí bàbá wa tá à ní sọ nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn jò ní. Ṣé a fẹ́ sọ wípé ẹ̀yin tẹ wà ní agbọ́nmi ètò ààbò ṣé a fẹ́ sọ pé wọ́n gbẹ̀yìn wọlé sí yín lára ni àbí báwo.
14: Àìní ẹ̀kọ́ tó tó. Ẹni ìlọsíwájú àìnírí iṣẹ́ ló fa pọ́pẹ́ yẹn tó ń gbọ́dọ̀ tí wọ́n pè á masin mo gbé lọ díẹ̀ rẹ̀ ọ̀gọ́rọ̀ wà ní sáyẹ̀nsì gbogbo lè sáyẹ̀nsì masin mo gbúrọ̀ mo ní mọ́tòlójì pẹ̀lú orí wa láńlọ́ dákú tí èyí sì gbówó òfin ìgbogbo ọdún tí ń tin jágbá ń yànú kéṣẹ́ ọ̀dọ̀ tí gbogbo ọdún tí mẹ́lẹ̀ yorùbá káàrò jìnnà ìwọ̀ bó òfin kankan kò yẹ kí gbogbo ó ṣe yùn nǹkan wá gángan lá ní nǹkan lánìí ìlú ẹ̀kọ́ láńmọ́ bí nǹkan kù sí àwọn ẹni wọ́n gbójú bó ṣe lọ àwọn olùgbé náà ká má borí tílé èsù tílé èkejì wọ́n pè mí mo ti dé mo ti lọlé inú mọ́wá mo wà mo dá múlùkù wọ́n pè mí alẹ́ nǹkan bí aago mẹ́sàn ẹni mẹ́rin mọ́ ẹni
13: mẹ́rin
14: mo ni mo ti ń bọ nígbà wọn dé ìbàdàn gbòòrò mí wọn ni wọn ti pa méjì ìgbà pé àwọn òrìyàn mọ ṣé wọn fò láti bẹ ní déjà rò rẹ èyí tó tẹlẹ láàárọ kùtùtù tẹlẹ tí mo ní wọn yìnbọn mọ ẹni ẹ tó bọ wọn sì ń pè mí mo ti kọjá àjà rẹ wọn tó pé àti ilé ẹwọ gbogbo ẹbẹ àti ilé bàbá yẹ àti ilé bàbá yẹ àti ọlọ́run ti pé bàbá yẹ ọbọ pẹ̀tù wọn ìbẹ̀ tí wọn yìnbọn mọ tí bàbá wọn mọ wẹ bá mo gbọ́ pé wọn yìnbọn mọ ẹmí mo ti pa gbọ́ ìgbó padà lójú ọ̀nà pẹ̀tù ẹni tí wọn yìnbọn mọ ń gbà tó lọ́wọ́ ti pé kó tí ì kú bẹ́ẹ̀ mo ti sáré débi dèé bàbá kọ́dà mo ti sáré
13: débi owó ara yín lẹ fi ṣe gbogbo
14: yẹ mo ti tọ́jú bàbá yẹ bàbá yẹ kọ́ gbọ́ báyìí nìyẹn sì lẹ́nu ṣe máa ṣe nìyẹn ọbí tí a ti bèrè mí sálẹ̀ kò sí nǹkan mi ta ní sọ́jú bẹ́ẹ̀ àti ń hundi ìbọn kankan ọkàn tó ń gbẹ̀yìn tó kẹ́rẹ́ sẹ́kẹ́rẹ́ ni ilé ọtí tẹ́lẹ̀ wá ní tẹ́lẹ̀ ni o kò sí mi.
13: Gbogbo lẹ ti wá ń rówó tẹ fi ń ṣe gbogbo eléyìí bó lẹ
14: tí. Àmọ́ ní ẹlẹ́yin gbé àánú o lọ́tún máa bọ̀ ń lówó ìlàjì mo tún sọ fún kọ́lọ́ máa bọ̀ lára jẹ ẹ máa fún a lówó bàbá gbọ́ pé ibi kan lọ tó bá gbọ́ yóò fún a lówó bàbá wa baálé olóńdé bàbá wa baálé balẹ̀ pátá bàbá wa baálé pátá bàbá yẹn fún a lówó ó ti mọ́ ó fún a lówó náà fìlọ lómi àfihàn kan jẹ gbọ́dọ̀ oṣù bọ́ àlọ́ ọdún ọdún wọn máa ṣe obet abáyé gan tuntun pé àwọn ìjọba ẹni ẹsẹ̀ pé à ń sẹ́ àwọn òfin kí nǹkan ò ṣe nílẹ̀ ìbàdàn débi ilẹ̀ yorùbá kan fẹ́ẹ̀ kankan tó ti ìbàdàn bá ti tò gbogbo ilẹ̀ yorùbá ti tò wọn simiti nǹkan jọ tún lè jàfà àbí nǹkan wọn simiti yẹ báyìí tó ṣàì tún ìṣètò lọ wọn simiti bẹ́ẹ̀ ni wọn pẹ́ pẹ́lú ogun lọ nígbà bá lọ lu ile yoruba yo roju o de je o to ba ti sa pelu ile yoruba yo gba ile igbo yo gele agusa ti gugun mo takaki ti o ni sikini be ki yo bo wa nkan se soro wa won ma soro liwede ile ibode ngba ba fi oga to ka gugun tan ti we said di ti we se lori awon ti won gbo ko lo se lo to gbo gori e ti odoko ri ti obi oko and we block we go to go to bo pe pe o we ben ben na si eto abo security eh ko je ko je se mo je se lo mi le ni le yo ba o ti eda ko ti eda kankan papa emi o ma pe ba o se ile ibadan oke ibadan o gbe wa amen ala dira di o gbe wa alase ku o gbe wa an ti won telu ibadan o gbe wa pelu ogoran ibadan o ni dojuru ana dan gbe to ba dan wi na won ro nu pada ni gba tan so njo tuzi tolo se tu ni o gbo kala ka fun njo tuzi tuzi nbe in wa ba nja nja re agba so kala lo tosi mi be ti agba fun amo
13: kan na lati
14: be lati mo pe won ma ka won ba gba won ma ka ka ka ka owo me so ro meto marun
13: be
14: ni bi ta gbe ta gbe
13: mo gba ta si sise be ni
14: ki joba
13: awon na
14: awon ma kede ko foju an wo nkan bile asa ogboro parun o be gbigba ti ran parun lo ni gbo fun dojuru bayi
13: e se o awon na fi asiko yi a fin ro gbogbo eyan lerin ju anu kaakiri gbogbo agbaye mo mo pe kon se le ibadan nikan na tin gbe toke ibadan ko de kin se ipinle oyo nikan ni won tin gbo gbogbo awon ibadan in diaspora ti won gbe ti won wa ni kaakiri ile america ni uk ni ibi gbogbo jakejado orilede agbaye gbogbo awon omo yoruba kaakiri ari awon iranlowo orisirisi te ma nse lori awon social media awon bi to ye ka ma na owo si lele opolopo joko si lo oyinbo wa ma ni pe ko se to abo awon o le wale gbogbo wa ajosepo wa ni be ba pera yin melo meji kan baba oya awa na n ta fe se si eto abo ile wa ni ko fi ni yanju o nto ohun to buru ju ko nso ohun to buru ju awa ta je oniroyin awa na ibi ta ti le gbiyanju lati se iranlowo ohun na ni ka pariwo won kaakiri ka fi ise ti won se ka fi han yin ohun na si lele e ti gbo fun ara won ohun se mi ni mo n foro si won lenu gbogbo ohun ti won so yi ajoji na lo jese mi na sugbon mo mo wipe olu ode ile ibadan wa mo si mo wipe ise olu ode ohun na ni lati da abobo ile ile ibadan ati ile yoruba ajaguna ile yoruba ka wa gbo wipe won ni ohun irinse bi oko o ku die ka to e dakun eyan wa nibi gbogbo kaakiri te ba tin gbo eto ke ibadan yi baba o fi number won sile ka to kuro lori eto iranlowo te ba le se ki se fun awon o ara wa la nse fun tori eto abo gbogbo wa ni eni to ba wa nlu ebo ebi e wa nbi molebi e wa nbi bi bo ko gbogbo awon omo lo iye e wa nbi baba e wa nbi bo ko ya lo bo ko baba lo awon molebi yin na wa nbi a ni gburu aburu si gbogbo wa lase ilejumare opolopo le wale titori ijinigbe eleyi to nlo kaakiri ile yoruba la si ro wipe alaafia ti njoba ju o se ko na tun wa mehe ni itori ti won awon o le sun awon o le wo tori pe ka wa kan ka le sun ninu alaafia edakun je ka jo fowo sowopo ka se iranlowo fun awon baba wa olu ode ti le ibadan ko to di wipe a mo lo e seun baba wa mo mo wipe en sise takun takun sugbon mo ranti pe igba ti abere eto e so wipe ateyin atawon olopa ewo nu gbo ki le lo se nu gbo gangan
14: agbo awon agbo awon ti won gbe yan ji yan gbe n ga gbo ti ji yan gbe agbo awon lo
13: se ta won ona mamu
14: mamu
13: jebo ode
14: makin la ma ati kopeki kopeki ati wo gbo an kan wo a pin awon meji ni agbo atolopa kan a lo bi kan awon mi kan atolopa mu gbo na mamu lo ona on ga nbari awon agbo nu gba fun wa won an flani e ki kaaki as it tie awo riro ta bolorun gambari awon ropa ti won lo ohun won ran meje mu
13: awon meje
14: ran meje mu ti oju me we france kete kete se won ko wa si ti ayo le kun to ma pon lo ikanu won da wa mo pe da fe pe yes ara ru kan na jo ni pe o ti tase mo se bi odun mele mele kari to bo ajo ma on gambari ni gbe to bo ngba na
13: to e seun baba wa e seun fun asiko yin te bisile fun wa lati ba wa soro lori eto oke badan baba wa oloye muslimuddin kende ege ti won je are ajaguna ti le yoruba olu ode ile badan asugbon se ma ni asiko isini ọlọ́lọ́ni fi ń gba fẹ́
14: ọlọ́lọ́ni ìsinmi lọ́dọ̀
13: ìròrìn wo lẹ fẹ́ràn láti fọ́ gbọ́ ṣe máa ń gbọ́rin
14: ipò àkàní ipò àkàní ìsá ti zúrù
13: ìròrìn orí ipò àkàwọ́ lẹ fẹ́ràn jùlọ.
14: Láti orí kò sí ẹni tí ikọ̀ àti ikọ̀ tí ì gbé rán wọ́n rẹ̀ àkàmọ́ ẹni síbi àjèrè wà mo fẹ́ akọ́m lọ́wọ́ kan mọ̀ máa gbọ́ gbogbo àti mo ti mọ fẹ́ lẹ́nu ìṣòwò orí orin wọn máa ń gbọ́ ẹ̀ orí wọn kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ti bàṣíṣà orí wọn kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ orin ìṣòwò wọn kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ orí bàṣíṣà orí wọn kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ọlọmọdé wọn wọkùn.
13: àbí àṣẹ àmì àṣẹ ẹ ṣeun gan ṣùgbọ́n ṣe iṣẹ wẹ́dà tẹ kọ gan ṣe tẹ fi ṣiṣẹ ṣe rárá.
14: mo fi ṣe kí n tó kún bẹ́ẹ̀ o.
13: kí ló tẹ wá kúrò.
14: wọ́n gba ọlọ́lọ́ pásítọ̀ tó tí n bá kún bẹ́ẹ̀ ni irú àǹfààní ti ń ṣẹlẹ̀ tí mo ti gbowó lẹ yorùbá ní lára mi ò ní.
13: wọ́n ṣe kọ́ iṣẹ́ ọdẹ ni àbí.
14: wọ́n bí mi inú ẹ̀ ni.
13: bàbá tó bí yín ọdẹ làwọn náà.
14: bàbá tó bá mi ọdẹ ni.
13: àwọn bàbá tó wá bí ẹyin kọ.
14: bàbá tó bí mi ọdẹ.
13: ṣùgbọ́n àwọn ò jẹ́ olóòdẹ.
14: wọn ò jẹ́ olóòdẹ.
13: bàbá tó bí wọn kọ.
14: bàbá tó bí bàbá mi kò jẹ́ olóòdẹ. bàbá tó bàbá mi lọ́jọ́ olóòdẹ lọ́dẹ. ó kú ọmọ tí bàbá yẹn bí kò ní lọ́jọ́ olóòdẹ. kí ló tó wá jẹ ọmọ ọmọ bí ìran karùn sí mi.
13: ó wá jẹ́ bí olóòdẹ kẹta nídìílé.
14: ní àdìlé wa bàbá àkọ́kọ́ jẹ́ ọ̀tún ló ti kú sí. ẹ̀kẹ́jì jẹ́
13: a máa ju yín ṣe láṣẹ lẹ́dùmarè ẹ ṣeun gan a ti ń lọ lórí ètò òkè ìbàdàn báyìí ọ̀rọ̀ owó gangan kí ni nǹkan tẹ́ fẹ́ fún ìlú ìbàdàn kí ni ìdàgbàsókè tẹ́ ń fẹ́ fún ìlú ìbàdàn.
14: ìdàgbàsókè mo fẹ́ fún ìbàdàn ni kí ìbàdàn má ti dojú rú kọ́ àwọn gbogbo àyà wa bàbá àti wọ́n ti lọ bí sátàárọ̀ wọ́n ó dé lálẹ́ kí wọ́n ó sùn wọ́n ó sùn oṣù ìlúkà níjọ nígbà yìí bá ti rọrùn ìpínlẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà yìí bá ti rọrùn ilẹ̀ yorùbá ọ̀rọ̀ ilẹ̀ yorùbá ti rọrùn orílẹ̀ nàìjíríà ni ọ̀rọ̀ dá ìlọsíwájú kí gbogbo nǹkan rọrùn kí àwọn àjọba wọ́n wà nǹkan ṣe sí ọ̀rọ̀ ọ̀gbà agbègbè ọba ẹni sọlẹ̀ gbogbo ọmọ bíbí ilẹ̀ yorùbá tó ń bẹ lókèrè wọ́n mọ̀ gbọ̀hán kọlọmọ tí ọmọ mọ ọmọ nkú mbẹ alóògbó lọ n ti dùn náà lẹmí kọmọ tó dùn máa ń jẹmọ lọ
13: àṣẹ
14: bẹẹni gbogbo mágàjì pátá torí aríọrí àti dùn ọdún kan.
13: àṣẹ ìròyìn ìwọ alẹ fẹràn láti gbọ báyìí bá ṣe lọ ilé fà lórí táàbì dágbére lórí èdè àbẹ kọkọ máa ń fi nọmba yín síta ná fún gbogbo àwọn tó bá ń gbọ wà kan lè kan alẹ àlè sọ alẹ rẹ ni tó fẹ ṣèrànlọwọ.
14: o nine o 71 07 62 75
13: ẹ pè lẹ́ẹ̀kan sí.
14: 090-71-07-62-75.
13: ẹ ṣeun
14: kẹ́ndí ẹ̀gẹ́.
13: ẹ̀yin ara ilé tó nọ́mbà bàbá wa náà lẹ́ẹ̀tì gbọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa ṣáájú níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa àsìkò ìrànlọ́wọ́ ti dé o àsìkò rèé fún gbogbo wa láti ṣiṣẹ́ papọ̀ ètò òkè ìbàdàn àkọ́kọ́ kì í ṣe ká kàn máa rojọ́ nìkan gbogbo àwọn ibi tó yẹ káwa náà ṣiṣẹ́ dé là ń ṣiṣẹ́ dé.
15: Flash FM 105.5.

0: Ade Yinka ejaro wipe bo ni sere ola o le ri be ni ma mu babalawo difa lororun babalawo ma difa lojojumo bo ni sere ola o ri be o aye toto aye akamara ani lugbadi aye ani bosowo aye tomotomo eja joko eja keko lale teni Adeyinka Motunde ekun oko yewo e olofa majo ni mi olalomi ni mi oma bi sujoruko ijakata kitin toro tofa jakan jakan ta ja lo fa nile olalomi ando siju ebe o siju poro loko lale ni egbo awon oro kan ti to lagbara to si ye ka mo yewo ngbati igbe aye ti ba nsele eyin ya ti omo yin ba ri eni to ba wu lokan to fefe eje kan fe ra won eyin baba te ba ri omo yin tan ba nsere gele tere gele won ba ti doyun e fi won sile e koko wo tojo waju omo yin na pe to mo yin ba se tan ba loyun oyun yi se to ba bi bo ni omo benin o se pada si school ti o mo lo school re bo lo mo okunrin na o se pada si school ti o mo lo si school re iyen lo yo koko je yin logun na te ba ti ro tomo pe o bi mo yi layo atalafia o sugbon o pada le iwe re o pada le eko re o ti won ba ti balaga to daada pe kan gbera won sile o se aya taye alaye ati aye alalumole lataye talaye ti daye ni nkan yen ti nsele ni omode atomode won ti ngbara won lasepo ngba mi ti o doyun ti isi ise pe won ti setan lati fera won sugbe yin obi ekeko lale tini ke ja keko wipe to mo won ba kan ti e sase mo se toyun de e mo tori e pe ah o lo school manu ah iwo en se iwe la ni oloko oyun lo lo ni olo manu iwo na ti bere igbesi aye re nu o ti bere si gberu ara re nu o ti bere si dawa na nu o ti bere si se kini kanu ti awon obi omokunrin tan ba mo mo ti won tan fi school ti school ti school re o duro e mo wa je ki aye omo tin na o baje o e mo je ka aye omo tin na o baje e mo so fun gba o wa nu oyun pe iwe la ran o pe ko lo ka o iwe la ni o lo ka oyun lo lo ni yi o to ba ti bi mo tan o pada sile eko giga o awon nkan wonyi oni tumo ninu igbe aye awon obirin ati ra obirin ti o je eyan mo laye nipa se pe mistake to se kekere ti o si je eyan mo awon obi re o laju awon obi re gba wi pe oyun to ti na opin irin ajo re ni laye opin irin ajo omo yen ni laye laisi mo wi pe omo ologo ni mo pa na ogo e patapata egbo pinrin wirin lale teni tori wi pe nti nsele laye ogun atogban nsele loke pe eja mo babo omokunrin ati omobirin wa won jo wa ni secondary school na won mejeji jo wa okunrin ju obirin lo sugbon olohun oba mi pari e wa so omobirin yen lara olohun oba mi pari e wa si lara o sanra o nidi o si lojo waju ojo mo tori rumu bọ́n se sọ fún mi náà ní í ṣe gbé kalẹ̀ o bọ́n se sọ náà láà ṣe gbé kalẹ̀ kẹ́ ẹ wá gbọ́ tuntun ẹ mọ́ jẹ́ ntàn yín ọkùnrin orí ọmọ yìí mọ̀ dá pọ̀ ọmọ fáyín pọ̀ ọmọ ṣe pọ̀ ọmọ ṣe wá pọ̀ ọmọ ṣẹ̀yìn pọ̀ ibi tí wọ́n ti bára wọn sọ̀rọ̀ nu tọ́ba wálé wa jẹ́lẹ̀ oṣù o ngbàlẹ̀ bá ṣú tọ́ba ti dó sígi ìdígí ń ṣùgbà ibẹ̀ ni ó ti fọn fèrè o ibẹ̀ ni ó ti ṣe kínní kan ibẹ̀ ni ó ti ṣe wá ibẹ̀ ni ó ti ṣẹ̀yìn ibẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ mọ́mí ẹjẹ́ lọ́ra kínní wá mọ́mí ẹjẹ́ lọ́ra tàmọ̀dọ̀ wá ibi tí wọ́n ó ti ríra wọn nu ọjọ́ intersport ni gbẹ̀gẹ́dẹ́ wá gbiná tán méjì ìjì ríra wọn wọ́n ráàyè sọ̀rọ̀ wọ́n sì ráàyè ṣeré ìfẹ́ lọ́jọ́ náà. ọjọ́ transport wọ́n ráàyè sọ̀rọ̀ wọ́n ráàyè ṣeré ìfẹ́ wọ́n wà nínú lẹ́kan inú lẹ́tàn wà yẹn kò sẹ́nikẹ́ni tí ó yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò ọmọ tí ò tí ì jábàálé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọkùnrin tí wọ́n jọ ń fẹ́ra wọn wọ́n fi pátipátipá wọ́n ṣe é lọ́jọ́ náà. wọ́n dẹ̀ ti gbàgbé pọ́jọ́ tá a bá bòrò kò kọ́ lulúwere pani. ìrìn àjò tí ń ṣẹlẹ̀ láyé ìrìn àjò tí ń ṣẹlẹ̀ lókè ìpẹ́ ó lágbára púpọ̀ púpọ̀ ṣùgbọ́n ẹja farabalẹ̀ ká kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ ká mọ́ báyìí ọmọ kan jẹ́ fún kan torí tó bá dẹ̀yìn wá ọ̀la nǹkan ó ṣẹlẹ̀ o. ṣé ni lọ polówó ọjà báyìí ẹ jẹ́ kí n lọ ṣẹ́ka ìpolówó ọjà kí n lọ polówó ọjà tí n bá tẹ̀ka ìpolówó ọjà dé káwa mọ̀ bá ṣe kán lù ú tá a parí rẹ̀ lálẹ́ tìní ẹ̀ lẹ́m̀bẹ̀ ń o ẹ kú ìkàlẹ̀ ètò náà.
1: Flash FM 105.5.
2: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other

0: èyí tó wà ní ọmọbìnrin tó wà ní GSS 2.
1: Mo gbé mélódì jẹ́ ẹ̀wà tó ń rẹ̀.
0: Ó ti sanra dáadáa.
1: Ẹ̀kọ́ àkókò
0: gbèdé. GSS 3 ló wà tó ti lóyún. Tí bọ̀bọ́ sì wà ní SS 3. Ọjọ́ intersport wọn ná bára wọn láṣepọ̀ tóyún sì dé kò tètè mọ̀ ń gbòdó bí oṣù méjì lọ́mọ̀ pòǹtì lóyún àwọn òbí ẹ̀ ni wọ́n gẹ̀ẹ́tì pé ojú rẹ̀ mọ̀ ń funfun ojú rẹ̀ mọ̀ ń ṣe ṣe ìṣepọ̀ ti lóyún olóhùn ò lóyún o ẹ̀gbọ́n ẹ̀ kan wà tí ń kọ́ṣẹ́ nọ́ọ̀sì bí wọ́n ti ń ta oògùn ti ń kọ́ṣẹ́ wọn ló mú lọ bí iṣẹ́ wọn ń jọ kan ló ṣe test fún wọn detect pé oyún ti dé ta ló fún ọ lóyún
1: ènìyàn ṣọwọ́ o má fi mú
0: ti dáàdi wa bá dé ó jẹ́ rọ̀nù o ta ló fún ọ lóyún ó ṣàlàyé ẹni tó fún lóyún wọ́n lọ lé àwọn òǹtọ̀ wọn.
1: èso sálọ́wọ́ ó lè mú mi dẹ́ṣẹ̀
0: o. ìyá ọmọ ìyá tíjà ni oyin ẹni tó fún lóyún bàbá rẹ̀ náà tíjà ni ìyá rẹ̀ náà tíjà ni wọ́n lọ mọ àwọn òfún yẹn lóyún wọ́n pè pàdé ká yanjú rẹ̀ ọmọ níláyé òun kọ́ lòun fún lóyún o òun kọ́ lòun fún lóyún ṣùgbọ́n wọ́n bi àwọn ọ̀rẹ́ rẹ̀ léèrè wọ́n ní lọ́jọ́ tásport yẹn ilé àwọn kinní ló ti ba láṣepọ̀ pé lóòótọ́ ni ó ba láṣepọ̀ àwọn òbí obìnrin wọ́n ní ẹni tójú rẹ̀ rí náà lójú rẹ̀ rí hun ẹni tójú rẹ̀ rí nu olóyún ò ní ṣe nọ́mbà fà tipàtipàtipà wọ́n fà á lọ́ bá de oko wájú londo wọ́n mú lọ sí ọ̀rẹ́ ọ̀rẹ́ ló wà ló ti bímọ ń gbò bímọ tán àwọn mọ̀lẹ́bí ọkọ wọ́n wálé wọn bó ló ṣe jẹ́ bó ló ṣe rìn bó ló ṣe ṣe wọ́n ní ọmọ yín bímọ wọ́n fọ ọkọ ránṣẹ́ ọkọ tẹ́ sọ́ọ̀rẹ́ bọ́mọ tí ń ṣe parí SS3 ló ti ṣe jamb ó ṣe jamb tán yamasa owó yunifásitì àti yunifásitì ó di gbà ẹkẹ́kọ̀ọ́ o ọmọ bọ́ síbàdàn ìbàdàn ló ti lọ sí masters ẹ̀ níbàdàn lẹ́yìn ìgbọ́ jáde yunifásitì tán ọmọ tán mú lọ sóko lọ́rẹ̀ ó ti ń di ìyá àgbà sọ́hún ọmọdé ṣe mọ̀ wípé iṣẹ́ oko náà mọ̀ fi ṣe ọ̀gẹ̀dẹ̀ ríru kòkó ríru obì ríru gbogbo ẹ̀ ríru kì í ṣe pé yọ wẹ̀ láàárọ̀ yọ ta kété yọ kọ̀kọ́ jílo oko ń gbọ̀n bá toko dé lálẹ́ yọ sáré sanra wọ́n gbé iṣu yẹn kaná ọwọ́ rẹ̀ ní igun yẹn yẹn pó ni kábíyèsí elédùmarè àwọn èèyàn ń jìyà láyé o kọ́lọ́mọ́jì á jìyà nígbà tí ètò ọmọ ètò ọmọ ọdún méje tí ń ti parí masters ẹ̀tọ́ ní yunifásitì ńìbàdàn ó ti gbàgbé ọmọbìnrin tí bí ó ti gbàgbé ẹ̀ ó ríṣẹ́ nílé iṣẹ́ kan níbàdàn ọmọ tó mọ̀wé ọmọ ìyá tíjà ọmọ bàbá ẹ̀ náà tíjà ni.

0: mọ jẹ n tàn yín. Wọ́n ti rí fine girl kan tó wò ó tí wọ́n jọ ń ṣe cause ńbẹ̀. Òun fẹ́ràn ọmọ òun, ọmọ náà fẹ́ràn rẹ̀. Wọ́n jọ gbẹ̀yìnbó gidi bí ọ̀pẹ́ rẹ̀ ni. Tí wọ́n bá jọ ń ṣe ìbò báyìí, àfi gbà pé èèyàn wà ní amẹ́. Ìgbé ayé wọn, wọ́n ti rò pé yóò rọrùn láyé. Ẹ̀yin èèyàn, ẹ ṣe jẹ́jẹ́ o, ayé tó tó, ayé àkàmàrà. Kó o tó lọ́kọ béèrè. Ẹ mọ jẹ́ ń tàn yín tí mò ń bá yín sọ yìí. Ẹ béèrè ká ẹ tó lọ́kọ, ẹ̀yin tẹ́ ẹ̀ tí lọ́kọ. Ẹ béèrè ká ẹ tó lọ́kọ. Torí pé ká ẹ mọ́ bá a bọ́ sínú pàkú tí ayé tọmọtọmọ.
1: Owó tí kò mọ o,
0: lọ́pọ̀lọpọ̀. Ìlú kan náà nájọ wà.
1: Ayé tó tó.
0: Nǹkan bẹ o. Ẹ mọ jẹ ń tàn yín, àsọmọ yẹn bó ṣe ń wà ní lóko, ní rántí olólùfẹ́ rẹ̀, ọmọkùnrin tí wọ́n jọ láṣepọ̀ ń pé kò lè fohùn sílẹ̀. Ẹ̀rù ń bà ló ṣe dìná ẹ̀hún lọ́dọ̀ àwọn òbí rẹ̀, kò lè fohùn sílẹ̀. Báyé bá ń jáyé, gbígbà bá ń jẹ́ ìgbà, òun náà ni ó padà fẹ́ láyè. Òun náà ni ó padà fẹ́ láyé, bó ṣe fẹ́ lòmíì ká bímọ láyé.
1: A ṣe gbé kò sí o, ìgbà kò ní
0: ìgbà. Tòró lòun náà lòun jọ̀wọ́ ìbálé òun lòun jọ̀wọ́ rẹ̀ fún. Ó sì ní tó bóun sọ, bó tilẹ̀ ju òun lọ láyé.
1: Àlù jìbìtì gbọ́dẹ̀ o.
0: Adéyinka nǹkan ń ṣẹlẹ̀ láyé. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀. Ìgbà tí wọ́n ń ṣèyàwó.
1: Òtítọ́ mà ní o.
0: Ìlú àwọn obìnrin náà ti lọ ṣèyàwó. Wọ́n ṣèyàwó ayé gbọ́ ọ̀run mọ̀. Wọ́n ya fọ́tò tọ́pọ̀tọ́pọ̀. Wọ́n ya fọ́tò gan-an gidi. Wọ́n ya fọ́tò lóríṣiríṣi. Wọ́n ya gbogbo ẹ̀. Gbogbo ẹ̀ dá, gbogbo ẹ̀ dùn. Ṣùgbọ́n nǹkan ṣẹlẹ̀. Adéyinka mọ̀ ń bọ̀ ná. Ẹ jẹ́ ìpolówó ọjà.
2: Ṣade, kí ló dé sí lálẹ́ òní dómi ìṣàkùnrin tábìlì rẹ báyìí?
3: Mo ń kó àwọn àkókò orin dómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì dómi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
2: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò orin dómi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
5: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Ó dé o! Alẹ́ Monday láago méje sí méjọ àṣálẹ́ lẹ́mọ pàdé rẹ̀.
7: Ìyá ẹ ti gbọ́ pé ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
8: Bàgbé ìrùmú ẹ.
9: Bàgbé ìrùmú ẹ.
7: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí ẹ̀lé ti padà dé látọ̀run. Àjẹpẹ́ ká máa gbádùn ọ̀rọ̀, àṣà, odò àti ẹ̀fẹ́ lókù. òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè.
8: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rí o, Ọlá Olúwa Sakios, return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́. Jẹ̀ǹgbẹ̀ tí èlé ọ̀rọ̀, mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
7: Flash FM 105.5 la o ti maa gbọ ni gbogbo ọjọ aje Monday laago meje si meju asale 7 PM inu dunni moriya wa ma fi banujẹ wọle sun lalẹ Monday mo fi ronu ara ele mo gbagbe ronu e pẹlu the return of Gbẹ̀ngà Adébóyè erin arin takiti keke e ma gbọ efe to n to du ati orin gan okan yin te ma balẹ
9: ironu ki mu ni gbadun o mu ni igbeni
7: la olu gbemi debe
10: Ibadan se ti setan fun leya ma le gbagbe Mashallah wa si bi ariya ti o fa kiki julo nilu Ibadan lodun yi gbaradi fun zero caution ko si fun ya wa se faji wa je gbadun pelu seyi vibes bi o se ma forin da wa lara ya nilu Ibadan ti aha yin o sha ti mo no seyi no vibes
11: odere yo waye ni ogbonjo osu yi 38 May ni Polo Club Ibadan lara awon olorin ti o wa nibe lojo na ni seyi vibes Barry J Kid Kada Z Level 10 Boy Mula ati Bello.
10: Awon DJ ti o ma seri owo, DJ Fokati, DJ Kamotu, DJ Tuzo, MCs, Advantage, ati Barrett Hype. Ra ticket re kia ni mingu.ng. Regular 10K, VIP 50K, table fe eyan 5, 1 million, table eyan mewa 2 million, ate ito pa wole 3 million.
11: Lati gba aye tabi sagbateru, e pe 0707-342-1284, tabi 0810-076-1554.
10: Igbadun eleya tun yato.
12: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.